0: Hallelujah. A ko dumo gogo Olorun le se redo bo me fe. Iko kale si ilu Eko. A wa lori adua oworo laaro yi. Ni ora yin wo ni Solomon abi ori odo ayo odo ayin mi ka bi oye. Lati le Joseph Power Line Center World ICC. Ni number 2 Ajebo Lane. Agege ni ilu Eko. E ja gbadua oruko Jesu adupe lo yin Olorun agbo pe wa. Olorun mi mo gba yin wa. Gbogbo Olorun fe le se bo ne fe to gbo wa laaro yi. Olorun da wole won. Da wole aye won ki iyanu ko sele. Oruko Jesu Olorun wa. Ibi ta fe ka laaro yi ni wo ni David ori keta ni ni ogota. Tamo si Psalm 63. Ese kini verse 1. Psalm 63:1. Oni Olorun won ni Olorun mi. Ni kutukutu de mi o ma safeli re. O gbe re n gbe okan mi. Erara mi si fasi oni ile gbigbe ati ile tin po gbe. Ibi ti omi ko fi si mo ba bere lowo gbogbo eyin eyan Olorun to n tati si wa laaro wi pe ogbe ta lo n gbe o ogbe ta ni o n gbe o opolopo eyan ninu aye orisi oso n gbe lo n gbe won elomi ogbe iyawo e lo n gbe elomi ogbe oko e lo n gbe elomi ogbe omo e lo n gbe elomi wa ogbe obi e lo n gbe ogbe ore lo n gbe elomiran en ton jo jade lewe ibi ta ka yin laaro yi oni samu yen ni ogbe olorun lo gbe ohun ni tohun o to ni olorun wole olorun mi ni kutukutu le mi o ma safeli re o gbe re nju okan mi o enara mi si fasi o ni ile gbigbe ati ile tin po gbe mi ti omi o gbe si oro olorun wa ti ya laaro e pe o gbe olorun lo gbodo ma gbe waju ni ni ko gbe oko e ma gbe o abi ti yawo abi to mo abi to bi e sugbon o gbe olorun lo gbodo ma gbe oju ni papa ni kutukutu owuro ka gbega ka kepe won lokan ni fe o ta ba le tin se leyi o daju wi pe olorun ma yo si wa gbogbo nkan wa ni o ma se dede ona ma la fun wa won gbadua loruko Jesu lati owuro yi lo gbogbo eyin eyan to n gbo eyin olorun fe le se nbe bon effect to n gbo eto yi o gbo olorun ko be si gbo kan yin ife olorun ko wo nu yin ati mo safeli olorun ko jurodo fun yin loruko Jesu be si safeli olorun Olorun ko yo si, Olorun ko faran fun yin. Bo n gbe Olorun tin gbe okan yin, e ma ri Olorun. Olorun yo yo si, sele yan yo si sele. Aye pada re yo wonu aye yin ati si Olorun o ma rorun fun yin. Be lo ma ri ogo ni Olorun yo torun. Ko ni pa yin o. Ile ise bo ni ko yo mo tesiwaju. Oruko Jesu la wa.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adupe fun Olorun oba oruko temi ni Alhaji Imam Abdul Gani Adebayo Igiganga oba to tun ni ki ojumo ti ni ko mo wa opin ose lawayi Olorun ko mo sa se ni opin ose rere fun wa Ola Nabi lodo Olorun Ola la ilaha illallah atonile atalejo atokunrin atobirin mo ja guro banuje lori ara wa atawon to wa ni abroad ni atawon to wa leni je ka guro ara wa sidunun ni pelu ase atagbara Olorun ile toni ti mo bayi amo jade awon mi wa le won mo simi en tin simi le agbaku ni de bayin le o en tin jade tin wa jije mumu lo olorun oba kun ni jo pade adawo ire oju ona olorun sa se fe ni kokan wa ka wa gbiyanju ka dakun ka se daada ka de gbiyanju ka toju ebi ka toju ile ka toju ara weekend la wa ipo ba nbo won ra nkan fa awon mo re wo to ja si pe ni osose le mo nwale wo na try gbiyanju to ba nbo mokan mokan wale lasan wo na fa boli bagidani ka awon mo ri okan mo mo ja baba awon nbo Olorun yin se ni rorun oba to ni rorun re yo fi kare eni kokan yo ba to lede se daada ju bayi lo wala la ilaha illa al urqa tamini al haj imam Abdul Gani Adebayo Igiganga the grand chief missioner Ayatollah Muhammad Islam Society of Nigeria arawa se agba fun imamu agba gbogbo olujo shate do suru lere Lagos assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
2: Ako ojumo iwure toni yo waye latenu emi omo yin oloye ifata ode agepo ojo lati idi oro ni mo se ru o du ifa iwori meje nla ba bi bara wa soro loni o gbogbo eyin olugbo mi pata eni ba gbele ti binu ni eni gbogbo ti binu ni wa ma to ko buku won waye ni o nitori owo ti ope ba gbe ara re mi fin na owo ti ogede ba gbe ara re mi fin na okiti okan to ba gbin ori ara re mi ilé o àtẹ̀gún àtẹ̀gbẹ̀ tá a bá kó tì lóko mú ṣe bí ara ní fi ń san ẹnìkan ò ní pa pàkálà pàkálà ni ó máa para rẹ gbogbo ẹni tí bá ń bínú ẹ̀yìn olùgbọ́ mi nílé iṣẹ́ bọ́ńdẹ́fẹ̀lú lónìí àwọn ọ̀tá tí ń bínú yìí ni wọ́n máa para wọn nítorí fún ọlọ́ba wọn ní dẹ́ra rẹ̀ mọ́nú pósí ọ̀tá tí bínú yín wọ́n máa dẹ́ra wọn mọ́nú pósí ni fúnra ìgbínídíra rẹ̀ mọ́nú òkòkò ọ̀tá tí bá bínú yín wọn máa dẹ́ra wọn mọ́nú òkòkò ni fúnra ṣaláma ní yíra rẹ̀ méwé gbogbo ọ̀tá tí bá bínú yín fúnra wọn ni wọn máa yíra wọn méwé àrùn alákejì nítorí pé akíbi táwọn àgbà ṣe lónìí o gbogbo àwọn àgbà wá parapọ̀ wọn wá máa yọnu sí yín o láṣẹ ti ìjùmọ̀rì iléeṣẹ́ bandfm ò ní jóná o nàìjíríà ò ní dàrú o òkè òkè lẹ múru sí òkè òkè ní fúyáfúyá pọnmi tirẹ̀ sí gbogbo ẹ̀yìn tá a tẹ́tí tẹ́ ẹ gbọ́wúre tòní tá a bá jáde òkè ńlọ́wọ́ fúyáfúyá tí yín ó máa lọ òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ní wálé láyé o ẹ ti jáde lónìí ajé ti ń bẹ lóde ilẹ̀ padà kó wọlé tábà wá ń bi yín pé talẹ̀ tó ṣèwúre tòní ní bandfm ẹ sọ fún wọn pé èmi ọmọ yín olóyè ìfáká òde àgékù ejò ni o tí mo kalẹ̀ sí ìdí òro ni mo ṣe èmi á sanwó o láṣẹ ìjùmọ̀rì.
3: Bójú mo bá ti mọ ìfẹ́sọ̀rọ̀pọ̀ gan lábọ́ máa gbọ́. Ọ̀jọ̀gbọ́n agbègbè tí ò fẹ́ àfijú rédíò àfẹ̀dẹ̀fẹ̀yọ̀. Àpàtẹ èdè ó kú fọ́fọ́ agbèdè àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn àfi níwọ̀n ara wọn. Níléeṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèlè. Ìfẹ́sọ̀rọ̀pọ̀ méjèèjì 92.9 àwọn alápèdè kínú elédè ọdún tó bá gbọ́ bó ṣàwùsá labá sọ kò ní sípasípayọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè ìgbò. Ọ̀gá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè Yorùbá pọ́nbélé níbi ká má fe pọpọ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba léṣù lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹ́sọ̀rọ̀pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní bẹ́ ìfẹ́sọ̀rọ̀pọ̀ àmẹ̀lẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

Ọlọ́run ọba láàánú gbogbo yìí ta sọ láàánú ẹgbọ́ jẹ́ ká sùn láyọ̀ àdẹ̀jí láyọ̀ òkú ni fún yín lókè ọ̀run gbogbo sísùn àti jíjí wa ọwọ́ yín ló wà jẹ́ ká rí wàhálà láti ti ojú oorun dojú kú ọjọ́ tójú àlá bọ́ sí kòtò adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí wa àti lórí gbogbo ẹ̀yin olùgbọ́ wa olúwa ò ṣe ọlọ́run ẹ ṣe ọba láàánú ẹ ṣe ààbò yín tó dájú tó nípọn tó yẹ kòrò ẹ fi bò wá ilẹ̀ tún fi bo gbogbo àwọn tó ń gbọ́ wa olúwa ẹ ṣe ọlọ́run ẹ ṣe ọba láàánú àdúpẹ́ lọ́wọ́ yín o ajáde lánàá àtúndélé láyọ̀ àtàlàáfíà lónìí náà báyìí a ti fi ọpẹ́ fún yín olúwa ọlọ́run ẹ̀jẹ̀ má ṣe jẹ́ kó hun ọ̀pẹ wa ẹ má ṣe jẹ́ kó kàn o nígbà tí o bá tún máa di ọjọ́ rọ̀ lágbára ọlọ́run àtàwọ̀ àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátá àtijọ́ máa délé láyọ̀ àtàlàáfíà láti fi ògo fọ́lọ́run nítorí tí olúwa ṣe o nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé àmì akínyìn pé ẹ kú ojúmọ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa akínyìn pé ẹ ṣe ẹ kú ìfẹ́ wa nílé iṣẹ́ Bond FM 92.9 àwa akínyìn pé ẹ káàbọ̀ sí ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ yìí ojúmọ́ ọ̀dùnnú èyí tí ń ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ọjọ́ ayọ̀ ni ọjọ́ ọ̀dùnnú ọjọ́ ore tógatóga ọjọ́ gbogbo nǹkan mèremère ohun ńláńlá láyé yín àti nínú ayé wa lágbára lọ́wọ́ ọlọ́run ire àánú ayọ̀ ìdùnnú àti orí ọ̀fẹ́ ọlọ́run kò ní fi yín sílẹ̀ kò dẹ̀ ní fi gbogbo wa sílẹ̀ láéláé lágbára lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà tí ẹ̀ ń gbọ́ wa ìfẹ́ ọlọ́run kò ní fi yín sílẹ̀ kò dẹ̀ ní fi gbogbo wa sílẹ̀ lágbára ọlọ́run abẹ̀rẹ̀ kíkí wa láti ilé ń bí o abẹ̀rẹ̀ kíkí wa láti inú ilé nítorí ọmọ tó bá jí láàárọ̀ tí ó kọ̀ láti kí bàbẹ́ yorùbá ní pé ọmọ burúkú ni àwọn ẹlòmíà ní pé ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ni nítorí ìdí èyí abẹ̀rẹ̀ kíkí wa láti inú ilé ń bí abẹ̀rẹ̀ kíkí wa láti ọ̀dọ̀ kábíyèsí wa ń bí ọba onígbòǹgbò akínyínsà ọba olùṣègùn àjàsà akínyín pé ẹkú ojúmọ́ sà ẹkú ojúmọ́ ọ̀dùnnú yìí ẹkú ojúmọ́ ore ojúmọ́ àánú ojúmọ́ ohun ayọ̀ nínú ilé yín ní onígbòǹgbò àti ní gbogbo àyíká yìí lágbára lọ́wọ́ ọlọ́run akínyín agbára lọ́wọ́ ọlọ́run gbogbo ààfin àtúbọ̀ máa gbèrú sí ni gbogbo onígbòǹgbò àtúbọ̀ máa lọ sókè sí ni lágbára ọlọ́run lábẹ́ àṣẹ yín àti títí láéláé gbogbo onígbòǹgbò ní dàrú onígbòǹgbò ajẹ́ ìlú ayọ̀ ìlú ìdùnnú ìlú ìgbéga lágbára lọ́wọ́ ọlọ́run a tún wá kí kábíyèsí wa ní ìlú èkómbí ọba wa lewan akíọlù kábíyèsí ẹ káàárọ̀ adúpẹ́ sà ẹ kú ojúmọ́ sà ojúmọ́ ọ̀dùnmúnú ojúmọ́ ayọ̀ ní lágbára ọlọ́run èkó ò ní bàjẹ́ o ìdílé yín náà ní bàjẹ́ o wí a máa tòrò sí ni lágbára ọlọ́run gbogbo àfi a máa tùbà a máa tùṣe lágbára lọ́wọ́ ọlọ́run ní abẹ́ àkóso yín tó ṣe tí ń bọ̀ látẹ̀yìn wa àti nísìnyí àti títí láéláé ìlú èkó ní bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ayọ̀ ìdùnnú àti orí ọ̀fẹ́ ọlọ́run ló máa bá ìlú yìí sí ìlú èkó túbọ̀ máa dàgbà sókè sí ni lágbára ọlọ́run gbogbo nǹkan tí gbogbo èèyàn rí tí wọ́n wọ́n ń pé tí mo bá tí ì dé kò mi ò tí ì sórí rẹ̀ gbogbo kinní yìí wà ní bàjẹ́ nílùú èkó lágbára lọ́wọ́ ọlọ́run torí ìlú èkó ìlú tó gba gbogbo wa dúró ni ìlú tó gba tó nílé tàlejò ni kò wá ní bàjẹ́ èkó ní dàrú lágbára lọ́wọ́ ọlọ́run a tún wá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo olúwa yìí gbogbo nàìjíríà lágbára ọlọ́run nítorí ìrọ̀rùn igi òun náà ni ìrọ̀rùn ẹyẹ a tu nàìjíríà lágbára lọ́wọ́ ọlọ́run nàìjíríà túbà nàìjíríà túṣe lágbára lọ́wọ́ ọlọ́run a dẹ̀ máa yọ jèrè gbogbo nàìjíríà yìí ni lágbára torí èrè púpọ̀ ló wà nù nàìjíríà bá ṣe ń wò ó pé kí la máa ṣe fún nàìjíríà nàìjíríà náà aṣọ ohun tó dáa fáwa aṣọ ohun tó dáa fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátápátá àwa kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba kí gbogbo ẹ̀yin ìjòyè gbogbo aráàlú pátápátá tó ń gbọ́ wa náà ni a kí lágbára lọ́wọ́ ọlọ́run nínú dúdùn ayọ̀ ìbùkún àti àlàáfíà ọlọ́run kò wá ní fi yín sílẹ̀ kò ní fi gbogbo wa sílẹ̀ ilé yín á máa tùbà ilé gbogbo yín á máa tùṣẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ire àánú ìbùkún àti orí ọ̀fẹ́ ńláńlá ọlọ́run kò wá ní fi yín sílẹ̀ kò ní ká kúrò lórí ilé yín àti gbogbo ọ̀nà yín lágbára ọlọ́run.
gbogbo ìrìn àjò wa lẹ́sẹsẹ ni ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ní orúkọ àwọn màmá wa látòkè wá láti orúkọ bàbá wa láti Abuja bàbá Muhammad Bulama akíyin pé ẹkú ojúmọ́ ní orúkọ màmá wa Princess Adenike Adegoke náà akíyin pé ẹkú ojúmọ́ màmá wa ní gbogbo Èkó níbi tẹ bá ti ń gbọ́ Radio 1 tẹ ń gbọ́ Metro FM tẹ ń gbọ́ Bond FM màmá wa Princess Adenike Adegoke lórúkọ wọn náà akíyin pé ẹkú ojúmọ́ ayọ̀ yìí o ní orúkọ bàbá wa ní Bond FM bí báyìí bàbá wa ọgbẹ́ni Gbenga Fatile náà akíyin pé ẹkú ojúmọ́ ayọ̀ yìí o ojúmọ́ ọ̀dùnnú ni ojúmọ́ òbùkún ojúmọ́ ore ojúmọ́ gbogbo nǹkan mèremère ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún yín àti fún gbogbo wa lápapọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run inú yín á dùn ayọ̀ yín á kún ẹ̀yin rẹ gbogbo wa ní kúrò ní ọ̀dẹ̀ yín àti lọ́ọ̀dẹ̀ wa à ń kíyin pé ẹ kú ojúmọ́ ayọ̀ yìí gbogbo ìrìn àjò wa ní iléeṣẹ́ Bond FM 92.9 lẹ́sẹsẹ náà ni o àkókò sọ tẹ́lẹ̀ nígbà tí aago mẹ́rin àbọ̀ bá ti lù a tún máa nígbà tó bá ti di aago márùn lágbára lọ́wọ́ Ọlọ́run ọrọ̀ òdodo ni ètò tí àjọ máa gbọ́ ilé sanmi nígbà tí aago ti lẹ́yìn ọrọ̀ òdodo nígbà tó bá ti di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́wàá ìdílé àdúrà ni àjọ máa gbọ́ nígbà tó bá ti di aago mẹ́fà gérége kókó núwé ìròyìn apá kìíní òun náà ni àjọ máa gbọ́ lórí pápá nígbà tí aago méje àbọ̀ bá ti lù bẹ́ẹ̀ ni a ṣe máa mú títí dé kókónúwé ìròyìn apá kejì nígbà tí kókónúwé ìròyìn apá kejì bá ti tán àsílàtún náà ni ètò tí àjọ máa gbọ́ lẹ́yìn ètò wa ètò yín àsílàtún kan ìròyìn tiwa ni ètò tí àjọ máa gbọ́ tí àjọ máa fi gbádùn tí àjọ máa jọ múre wa ní ẹ̀yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni a ṣe máa rin gbogbo ìrìn wa títí ta fi máa wọnú ìròyìn ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ní aago mẹ́wàá láti wá gbọ́ ní fẹ́rẹ́fẹ́ bó ṣe rí nínú ilé ìròyìn wa nígbà tí a bá mú gbogbo ìrìn wa lẹ́sẹsẹ bẹ́ẹ̀ aago mọ́kànlá ẹ má gbàgbé ẹ̀tọ́ mi ń bọ̀ gẹ́gẹ́ bí ètò láti wá mọ gẹ́gẹ́ bí a ṣe mú ìrìn wa lọ́kùnkúndùn bẹ́ẹ̀ títí di aago méjìlá a wà lọ sínú ilé agbára wa náà láti lọ mú ìròyìn wa ní aago méjìlá bẹ́ẹ̀ ẹ má gbàgbé pé àwọn ogun wẹrẹ wa ẹ gbọ́ wọn lónìí wọn wá sí òde lórí ètò wa ètò yín òdòdó ẹ̀yẹ bẹ́ẹ̀ títí di aago méjìlá àbọ̀ aago méjìlá àbọ̀ ẹ̀ka èdè ìgbò ẹ̀ka èdè haúsá tẹ̀lé wọn títí tí ó máa fi dórí àwọn akẹgbẹ́ mi nígbà tí aago mẹ́rin àbọ̀ bá ti lù ní ọjọ́ rọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ire àánú ìbùkún orí ọ̀fẹ́ àti ààbò ọlọ́run kò ní tán lórí yín kò dẹ̀ ní tán lórí wa gbogbo eléyìí ló máa dájú lórí wa lágbára lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká ṣáà máa fi ìgbàgbọ́ ṣe gbogbo ohun tí a bá ń ṣe ká fi inú dídùn àti orí ọ̀fẹ́ ńláńlá ọlọ́run kí a máa fi gbé ìrìn àjò ayé wa a dà fún yín a dẹ̀ dà fún gbogbo wa náà a kéyìn pé ẹ kú ojúmọ́ ní ayọ̀ àti àlàáfíà lẹ́ṣẹ̀ gbogbo ọjọ́ òní àti gbogbo ọjọ́ ayé yín àti bẹ́ẹ̀ náà fún àwa náà iléeṣẹ́ Bond FM 92.9 torí àní dórí olórí káwọ́ òdì gbé títí wa lọ bá a ṣe ń gbà fún yín bẹ́ẹ̀ là ń gbà fáwa ọlọ́run àdẹ̀jẹ̀ kó mú wa láìpẹ́ láì jìnà a wọ̀ náà àwọn ètò wa ní ọlọ́pọ̀ òjò kan ṣùgbọ́n kí ó tó dìgbà yẹn àti èmi àti gbogbo àwọn tá a ti jọ wà ń bí látànà ọ̀gbẹ́ni Adésínà wà níbí ọ̀gbẹ́ni Sina Olúbọ́dún wà níbí ẹnjìnìà Adésínà ẹnjìnìà Jẹjẹ Lowó wà níbí àti ẹnjìnìà Báyọ̀nlé àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pátápátá gbogbo wọn ẹnjìnìà Paul àti gbogbo wọn pátá wà níbí ẹnjìnìà Túnjí wà níbí àti ẹnjìnìà Okoro tó fi mọ ẹnjìnìà Dá àti gbogbo wọn pátá àjọ wà níbí tá a jọ ń ṣiṣẹ́ tí ó fi mọ gbogbo àwọn tó wà nílòrò àti àwọn tí wọ́n jẹ́ àwọn alájà wa gbogbo wa báyìí ní orúkọ gbogbo wa ni àjọ ń kí pé ẹ ṣe bẹ ṣe ń tẹ́tí sí wa àti arábìnrin wa Fẹ́mi Òjikútù lórúkọ gbogbo wọn pátápátá báyìí ni a kí yín pé ẹ ṣe gan-an ni tí ẹ ń tẹ́tí sí wa tí ẹ jẹ́ kí ìdárun mọ́jú wa jẹ́ sí asán a dúpẹ́ lọ́wọ́ yín ní orúkọ Kẹ́mi Kẹ́hìndé Akíjìmí náà ni blessing àlùkò là ń kí yín pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa
gẹgẹ bẹ ṣe mọ náà pe asiko yi na a ma ni awọn eto wa ni ni ti o je ti a fin ki awọn eyan wa pe e ku pale mo o na la wa fin ki eyan wa na ni Kehinde Akinjimi ati igejeyo lagbara lowo Olorun Olorun ti mojoro Olorun de ti fashe si lagbara Olorun gbogbo idile yin aroju gbogbo idile yin atoro gbogbo nkan te ba ti se e wo gbe Olorun ma fi ase si e wa ni ke pe kilode ti mo sese oni je ti yin lagbara lowo Olorun atun wa nki gbogbo awon eyan wa eyan titi temi bayi awon ebi mi ebi aduroja ni tapa ni ebute meta akiyin pe e ku pale mo ikore yin eyi ti o nbo ni ose yi lagbara lowo Olorun ire anu idunu ati alaafia ona ni Olorun ma fi je ki eyin ati awa ki gbogbo aki ajo kere ayo lododun de ni o lagbara Olorun oba laanu a je ki a kere ayo lagbara Olorun laipe laijina a wonu eto wa eto yin fun oni e je ki ajo gbaradi ki ajo mu adura ki a fi se ara lure nitori pe adura oni opa kristeni adura ni o mu gbogbo ti o se ni oloko ojokan e ma ba bo ile se bond fm 92.9 e koju mu ni o blessing and ko loruko temi ati emi ati kemi akijimi lajo wa bi titi di igba ti e tun ma gbo awon wa to fun e koju mu ojumo odunu ojumo buku ojumo mularada ojumo un rere rere lati sin ati titi lai lai

ọjọ́ bá abẹ́dẹ̀ dí o fẹ́ afẹ́jú rédíò afẹ́dẹ̀ fẹ́ yọ. Apàtẹ èdè ó kún fọ́fọ́ agbẹ́dẹ̀ àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn á fi níwọ̀n ara wọn nílé iṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèdè. Ìfẹsẹ̀wọ́pọ̀ ọmọ èjèèjì 92.9 àwọn alápèdè kínú elédè ó dùn tó bá gbọ́ bó ṣàwùsá labá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè igbó. Ọ̀gá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè Yorùbá pọ́n mẹ́lẹ́ níbi ká má fepo pọyọ̀ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sùn lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹsẹ̀wọ́pọ̀ rédíò àmì ìjìnjìn tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa níbẹ̀. Ìfẹsẹ̀wọ́pọ̀ àmì ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

mo fi gbogbo wa ni orúkọ Ọlọ́run wàlá mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà níbi tí gbogbo wa pátápátá ti jẹ́ ìdílé kan nínú Kristi tí a ó sì máa jọba àdúrà àbáyọrí àti àbọ̀ṣẹ́gun ní èdè abínibí orúkọ mi ni ajíhìnrere mo dúpẹ́ ayọ̀ àdúrà mi jẹ́ kí gbogbo àwọn tá a ti jí dáadáa lóòrọ̀ yìí kábíyèsí ló fi gbogbo ògo ọlá ìrìn ipá àti agbára sí ọlọ́run ẹ já dá padà sọ́dọ̀ ẹni tí ó fún wa lóore ọ̀fẹ́ ńlá láti wà ní ìpínlẹ̀ rẹ̀ kò ná ọlọ́run ní nǹkan kan bí gbogbo àbàjẹ́ sì mọ́lẹ̀ yìí lóòrọ̀ kò bá ní padà kò sọ́jú ẹni ibi ẹ já kí ọlọ́run fún ọrẹ ọ̀fẹ́ láti àríwá rẹ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́ wípé irú ire tí ọlọ́run ṣe fún wa lóòrọ̀ yìí ó ti ṣe káyé àwọn ènìyàn wa ní gbogbo ibi tí wọ́n wà àwọn tó wà ní ìtòsí àwọn tó wà ní ọ̀nà jíjìn gbogbo pátá ni ọlọ́run ti jí sí ìmọ́lẹ̀ ara rẹ̀ ẹ̀jẹ̀ máa ju ọwọ́ wá sí ọba ayérayé ẹlẹ́gbòrò ìkẹ́ gbanigbani tí à ń sáyà ọlọ́run tí ò jẹ́ kí ilé ìwé mi wá ọba tí ò jẹ́ ká pariwo láti ilé wá pé aládùúgbò ọgbà wa ọlọ́run tí ò jẹ́ kí ẹsẹ̀ gìrìgìrì sá wọléwa ní ọ̀gànjọ́ àwọn adigunjalè fún ọmọ ọlọ́wà ọba tí ò jẹ́ kí wọ́n bẹ̀mí lọ́wọ́ pa síra ẹja kí ọlọ́run ìgbó ṣe é ọlọ́run ọmọ ṣe o ẹkú ìtọ́jú gbogbo àwọn ìran yìí ẹgbà ọ̀pọ̀ ọ̀rọ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀rọ̀ báyìí ó kó nínú ìdáwọ́lọ́wà tó lè dè mọ́ àdúrà pàtàkì tá a fẹ́ gbà lórí ẹni lọ́run tó fi àánú darí jì wá ọba ń gẹ́lẹ́ apèrè wá sí ojú iṣẹ́ ní kùtùkùtù yìí a fẹ́ fi ìgbà wa lé yín lọ́wọ́ ọlọ́run ìgbà àti àkókò ẹ fìgbà yọ gbogbo wa nínú ìdílé àdúrà yìí pàápàá jùlọ gbogbo ènìyàn tó ń tẹ́tí sí ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run kò fi ìgbà yín wá àwọn ogun tí ó máa ń jani ní òwúrọ̀ tí kì í jẹ́ kí ènìyàn di ọ̀sán ọlọ́run má jò jà wá ogun tí máa ń gbé ní òwú ọ̀sán gangan tí àti wọn ní ọjọ́ alẹ́ àti ìgbà alẹ́ fi máa ń di ìwọ̀ fún ìwọ̀ ọlọ́run lábẹ́ àkóso bó tilẹ̀ kú irú ogun bẹ́ẹ̀ má jò jà ìyẹn àti àwọn ọmọ mi ogun alẹ́ tí máa ń mú kí ènìyàn fi wà láàyè rẹ̀ dégbò tí máa ń jẹ́ kí ènìyàn tọrọ kú lójijì ogun alẹ́ tí máa ń fi mi sínú ìbànújẹ́ ayérayé ọlọ́run nínú àánú rẹ̀ má jò jà mí lọ́jọ́ alẹ́ gbogbo àrokò ibi tí àwọn ènìyàn ti lè pa sí ìgbà alẹ́ mi ọba má jẹ̀mú.

ọ̀sán òní di ìwọ̀n fún ọ. Ní ọ̀sán tó ń wọ̀ lọ yìí, àṣálẹ̀ òní di ìwọ̀n fún ọ. Gbogbo èèyàn bá dọgbọ́n ètò yìí, ó máa rí ìgbà níbẹ̀ ká lò lórúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ó máa rí lò dáadáa parí wípé àti ìgbà òwúrọ̀ mi àti tọ̀sán mi àti tàṣálẹ̀ mi ọlọ́run má jẹ lò ó nínú ipò ìlera o. Ẹ̀jẹ̀ kẹ́gbọ̀n mi pariwo àwọn kan ìlera ni wọ́n fi ń lo òwúrọ̀ wọn lọ́wọ́lọ́wọ́. Tó o bá lọ sí wọ́ọ̀dù àwọn ọmọdé ní àwọn ilé ìwòsàn ńlá, wọ́n máa gbọ́ ìrora àwọn ọmọ kan, wọ́n máa sunkún. Ìrora ni wọ́n fi ń lo ìgbà òwúrọ̀ wọn lọ́wọ́lọ́wọ́. Kò sì dájú wípé wọ́n máa dọ̀sán. Àwọn kan wà tí wọ́n tiẹ̀ lè dọ̀sán ṣùgbọ́n tó pé nínú ìrora náà ni. Àwọn kan wà ní ọ̀sán gangan yẹn tí ẹ bá gbọ́ oríṣiríṣi àjálù àti àdéhùn tó ti bá wọn nínú ìbànújẹ́ tó wà, nínú àìmọye tí wọ́n wà, nínú ibi tó ń ṣẹlẹ̀ sí wọn lójoojúmọ́. Gbogbo ẹ̀yin tí ìgbà ọ̀sán ò yẹ lórúkọ Jésù, Ọlọ́run dá sí yín lónìí. Àwọn kan ní àṣálẹ́, àbọ̀ ara ni wọ́n fi mú un. Wọ́n la ojú lọ wọn ní òní wọn. Wọ́n etí wọn wà sí ara wọn láì ṣùgbọ́n wọn ò fi gbọ́rọ̀. Àwọn kan ní ọ̀tí ẹ̀mí yánú sọ̀rọ̀ mọ́. Àwọn kan ò lè dá dúró mọ́. Alẹ́pọ̀ àwọn kan lójú. Wọ́n ti ṣàbí ọmọ yìí ṣùgbọ́n wọ́n padà di àgàrà ńlẹ́. Alẹ́pọ̀ àwọn kan lójú. Wọ́n gbogbo tí wọ́n fi òwúrọ̀ àti ọ̀sán kójọ ní ìdùbúlẹ̀ ni wọ́n mọ dànù. Alẹ́ máa ṣe ibi fún àwọn kan. Àwọn tó yẹ kó kẹ́yìn wọn, tó yẹ kó ṣẹ̀mí wọn, wọ́n dẹ̀ ń kú pípín lójú wọn. Ìgbàlẹ́ ṣe ni kó dára fún mi. Ẹ̀yin ẹ jẹ́ kí àwọn èèyàn tó wà ní òwúrọ̀ àti ọ̀sán, àwọn tí wọ́n wọ ní ìrọ̀lẹ́ ayé lọ, ẹ jẹ́ kí wọ́n fi ìgbà lọ ní ọmọ ìrọ̀wọ́. Òun ní gbogbo ìgbà gbogbo rẹ̀ ló ṣe pàtàkì o, ṣùgbọ́n ìgbàlẹ́ ṣe pàtàkì jùlọ. Ní ìgbàlẹ́ mi, Ọlọ́run Ìsírẹ́lì má jẹ́ kan mi nìkan. Ní ìgbàlẹ́ mi, Ọlọ́run Àìlópin má jẹ́ ṣubú dànù. Ní ìgbàlẹ́ mi, Ọlọ́run Jọ̀ọ́ nínú àánú rẹ̀ má jẹ́ kí ọfà lọ bà mí. Ọlọ́run èyí tí ò rí jà mí ní òwúrọ̀, èyí tí ò rí jà mí ní ọ̀sán gangan tó ń dọ̀jọ́ ọjọ́ alẹ́ mi, wọ́n á gbiná sọnù. Wọ́n pèpá aláṣẹ nípa ọmọ aláṣẹ ni mí, a sì ti fún mi ní òdìdí kan. A ní kí n sọ ohun kan wọ́n lè wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Ọmọ alẹ́ òní jà mí ní ọmọ mi. Ẹ̀yin ọ̀gbà yìí tábìlì mi ká ní ọjọ́ alẹ́. Ọmọ ọmọ mi, ẹ̀yin ọ̀gbà yìí tábìlì mi ká ní ọjọ́ alẹ́. Ọkọ ọmọ mi, ẹ̀yin ọ̀gbà yìí tábìlì mi ká ní ọjọ́ alẹ́. Aya ọmọ mi, ẹ̀yin ọ̀gbà yìí tábìlì mi ká lọ́jọ́ alẹ́. Ní ọjọ́ alẹ́, Ọlọ́run Jọ̀ọ́ má jẹ́ di ẹrù àgbéká. Gbogbo ènìyàn ẹ gbàdúrà yín ní kùtùkùtù òwúrọ̀ yìí. Ní alẹ́ àwọn ẹlòmíì àgbéká ní ọjọ́ alẹ́. Aya ọmọ, ẹ̀yin ọ̀gbà yìí tábìlì mi ká lọ́jọ́ alẹ́. Ní ọjọ́ alẹ́, Ọlọ́run Jọ̀ọ́ má jẹ́ di ẹrù àgbéká. Gbogbo ènìyàn ẹ gbàdúrà yín ní kùtùkùtù òwúrọ̀ yìí. Ní alẹ́ àwọn ẹlòmíì wọ́n máa ń padà di ẹrù àgbéká ni. Ṣùgbọ́n báyìí ló lọ́wọ́ ní òní ní dúpẹ́ sàn. Tí gbogbo èèyàn bá jẹ́ pàdé lọ́wọ́ rẹ̀ kó ò ní di ẹrù àrùká. Ní ọjọ́ alẹ́, ogun alẹ́ òní já ọ. Lábẹ́ àkóso bó tilẹ̀ kú ò ní bọ́ sí òru lọ́jọ́ alẹ́. Ọmọ aráyè òní já ọ sí ò. Lórúkọ Jésù ò ní sí alẹ́. Ò ní kó lọ síbòjì. Gbogbo ìgbà rẹ pátá ló máa sàn. Gbogbo ìgbà rẹ pátá ni Ọlọ́run máa fi sàn. Ògo ni fún ọlọ́kẹ́ ọ. Tí o bá pàdé àdúrà nínú rẹ̀, tí o sì gbádùn rẹ̀, gbádùn Kristi nínú rẹ̀, ó yàn láti máa gba àdúrà lójoojúmọ́. O dẹ̀ tẹ àdúrà láti orí WhatsApp rẹ sí nọ́mbà yìí wípé ẹ fi lè ṣàdúrà. Nọ́mbà náà ni 08021 22 2022. Lẹ́ẹ̀kan sí 08021 22 2022. Oyún máa ní tí ń tòótọ́ ajé ìrere ọdún pa ẹ̀yọ́kọ́lá mi ìrẹ́ni.

0: nbe kan ninu ite oluwa nbe ni orun ipe npeju re nwo oju re nwo se eniyan lati don mo eniyan wo oluwa ni okan mi le e ati ewu fo okan mi pe sabe ti fo bi adaba oluwa do okan mi le o kiki ola kiko go gagba ni yayo da fun olorun alagbara julo oba lanu oba leni oba titi aye olorun anu to wa re gbara la plan fani ati deni ta ba deni ko se ejo ko ta fe ba olorun bi o olorun to ran wa lowo to fun alanfani ati ro fina ye gbo lori atekun lese bond fm 92.9 ba tin test wa pe lori to kokon lori loni ti ojo ara meta saturday ojo kan di logbon ninu osu kesan odun 2026 ama yin olorun wa logo ni o baba ologo ti o ma tun ji olalekan lo ko mi e ku ojumo
1: e ku odun wa gbogbo la kokon le se bond fm a jere bi adana club aje ka jito la o mhm koko nte wa juta ro ti toni gege bi se wa saturday to ye ko kai osu do le ile osu kesan odun 2026 alarm wa ro de ja fi re ki pelu ojo kerera rabitani 1448 adua wa yo gba o e mo je ka ni yan won pon o oruko eni ti toni gege bi se wa saturday to ye ko kai osu do le le ile osu odun 2026 alarm wa ro de ja pe ki re ki pelu ojo kerera rabitani 1448 AH adua o e mo je ka ni yan won pon o oruko eni ni janeni mọ̀dí olóògbé mi jẹ́ ká máa mú ní ọkọ̀ kejèjì fún tààrọ̀ yìí àtàyòtò ìyóòsìtún gádíàn wà pẹ̀lú omi sátọ̀dé telegram náà gbẹ̀yìn pẹ̀lú gbélégbọ́ bẹ́ẹ̀ sì pín láàrọ̀
0: yìí. mínísítà ilé tó wà lọ àwọn yóò máa bá akálọ tán bá ti ń gbọ́ pípà tó wà lọ́wọ́ mi fún àfọkàn bá ń ṣe. ẹlẹ́mọ̀ká àjànàmọ̀ká wàrà kàkà ìwé ọ̀ kàkúrò lórí kàkàkà lórí bí wọn ká bí wọn ká wọn ni ó tó oníkà ìkànnífà wọn ti ọ̀dọ̀fin ìkànnífà wọn ti àrò ìkànnífà àrò ìka ìjà já ọ̀dọ̀fin ìka ìjà oníkàwọ́ gbé ìjòwò kan òun ká mi lọ́gẹ̀dẹ̀ òun ká lẹ́sàbẹ̀rẹ̀ kó má ka ọka ìyá lakàbọ̀bọ̀lakàgbẹ̀ èyí tí wọ́n pọ̀ àkàgbàlà tí wọ́n gbé àkàkà òkúta ẹ̀kọ́ wọ́n ní ọ̀wọ́n gbogbo àwọn owó kan tó wọ́n fi ń gba ìtọ́jú tó ń wọ́n tó yẹ kó wọn ò ní sọ fún àwọn aláìsàn wọ́n ní ó ti ń pagina ètò ìlera fún àwọn ọmọ nàìjíríà o.
1: oyè ńlá bò bọ́mọdé bá ń gẹ́gẹ́ nígbà àgbàlá omi tó máa wọ́n sí o orílẹ̀-èdè wa nàìjíríà wa àlùmọ́nílẹ̀ tó lọ bí mẹ́rìnlógójì ta ní kò yẹ kí ìsẹ́ àti oṣù mọ́ wàá fura kọ́dẹ̀
0: ilé tó ẹ pé ó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú

0: ẹnìkan lánàbọ̀ láàrin iṣẹ́ báyìí gbogbo àwọn ètò bá sọ ọjọ́ ìpẹ́ ká dá owó ìrànwọ́ epo padà ó ń tọ̀wọ́ ọ̀fẹ́ nàìjíríà fún rí.
1: tẹkọ tó jọ pa o èmi ò níjà kankan pẹ̀lú sòlúdò fi ìlú ọjọ́ kó dímọ̀ o èèyàn láyé sọ ọ̀rọ̀.
0: ọ̀rọ̀ tẹ rò pọ́ fúnra ẹgbẹ́ lórí ìgbésẹ̀ eléyìí tí wọ́n ní òǹdíje orúkọ ẹlẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú ndc àgbẹ̀mítọ̀ omi tó fílẹ̀ ní ìpínlẹ̀ anambra ní báyìí wọ́n tún tẹ ìwé jáde o bí wọ́n ti àwọn òṣìṣẹ́ lọ́wọ́ tó náà ti lọ bíi mílíọ̀nù lọ́nà ọ̀tàlélọ́ọ̀dún àti ìta náírà 363 million naira.
1: ẹ fún wù kí gbọ́n rẹ gbẹ́ ìrọ̀lẹ́ ká wá rí o kó rọrùn láti lọ sí saudi arabia àbí láti lọ sí jerusalem ìdá márùndínlọ́gọ́rin 75% owó àwọn àlejò ọ̀rẹ́ àìmọ́ níbo ló sọnù sí ta lóko olùkọ́yẹ ló pe àkíyèsí ọ̀rọ̀ yìí.
0: àní afitọ́palẹ̀ ìtàlẹ̀ tún jẹ ni àpàjá afitọ́pàjá jẹsẹ̀jẹsẹ̀ tún jẹ èèyàn àní aṣèṣù kárọ́dé ìlú síbẹ̀ ara tún kókó àwọn ibùba ìwakùsà èyí tó jẹ́ àlùmọ́ọ́nì 44 ló ń bẹ ní nàìjíríà kí ló dé tó fi jẹ́ pé kò pèsè iṣẹ́ nàìjíríà kí ló tó fi jẹ́ pé ọmọ nàìjíríà ńlá làṣẹ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ pa ọ̀rọ̀ àlùmọ́ọ́nì àti agbára láyé world energy council boss ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: àjọ ndlea nílẹ̀ wa rẹ̀ kí àkíyèsí kan o wọn ní ògbóǹtarìgì wọn ká tiẹ̀ pé ní kéésì tì wọn ní wọn mọ kókéèdì kókéè tí wọn bá lọ́wọ́ rẹ̀ o mẹ́rìnlél wọ́n ti mú ní orílẹ̀-èdè wa nàìjíríà kódà wọ́n lọ sílé ẹjọ́ ẹ̀sùn méjìlélógún ni ó wà ní kàwọ́ rẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀rù bá kọ oríkọ òjìkọ oníbìkan àgbẹ̀ẹ́kà tọ́rọ òṣèlú bá mẹ́ni pé ń túka ilé ẹjọ́ ìmọ̀ ìyànjú rẹ̀ jẹ́jẹ́ mọ̀ ìpínlẹ̀ wọn nípa àwọn ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú tó wáyé àwọn awuyẹ tó wà ńbẹ̀ ní báyìí
1: ilé ẹjọ́ tó ga jù lọ wọn ní àwọn ṣe tó báyìí láti bẹ̀rẹ̀ sí dá ẹjọ́ tó jẹ́ mọ́ awuyewuye ìdìbò abẹ́lé. ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ rivers lọ́rùn òde. yóò kó ní sọ lẹ́yìn tí à ń pè àgbàdo ọmọ ṣe fún àrí gíwá ilé ẹ̀kọ́ kan tẹ́ ń pè ní palm university. ìjẹ́ ẹgbẹ́ mọ̀ pé ìgbìmọ̀ ìgbìmọ̀ ọba ni wọ́n fi ẹgbẹ́lẹ́mù kí wọ́n
0: tífínà ẹsẹ̀ pẹlapẹjọ tàkùtù jẹjẹ mọ̀ pé níbi ìpàdé àtọ́rọ̀ àgbáyé ẹlẹ́ẹ̀kọ́kẹ́ lọ́gọ́rùn-ún rẹ̀ tó wáyé ní orílẹ̀-èdè new york ní ìlú new york lórílẹ̀-èdè amẹ́ríkà orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè mali wọ́n máa jókòó àpérò wọ́n sọ̀rọ̀ nípa ètò ààbò eléyìí tí ó jẹ́ ti ẹ̀kan méjèèjì tó jẹ́ pé yóò dé
1: gbọ̀ngbọ̀n ọpẹlọpẹ àwọn ọlọpàá wọn dóòlà ẹmí wọn.
0: àjọ tó rí sí ìdánwò àṣẹ wọlé ẹkọ gíga gbogbo tá a mọ sí jambu. ní àwọn ti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ báyìí o láti pé àwọn ibi tí kùdìẹ̀kùdìẹ̀ wà. àti àwọn ẹ̀rọ wọn tó dàbí ẹni pé ó ní paṣípayọ́nú láti pé àbẹ̀ tí òfin ní jẹ́ àkóbá fún àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìdánwò.
1: ètò súnmọ́sọ̀súnmọ́ bàbá tí ìgbọ́ ara wa kì í balẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. oníta egbòrò gbọ́nà jáde lẹ́wà nàìjíríà bàbá nípò kíní ìpò kejì ìpò kẹta ọ̀yẹ́ kò rí pò mẹ́ lórí àmúlò ètò ìṣúná bọ́jẹ́ẹ̀tì fún ìdílé ọdún mẹ́rin gbáko.
0: yẹn jẹ́ mọ̀ pé bàbá alábùjá máa ń bọ̀ láàárọ̀ yìí onítọ́ karaba kẹ́rẹ́ pẹ́ lágbo òṣèlú òun náà jẹ́ kan lára wọn ẹ sì wo ẹni ní kìmí kò lè pọn ọmọ abuké ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan òun lòún ṣáájú ìpolongo bò fún ààrẹ bọ́lá ahmed tinubu ní olúléwà àbújá ìpínlẹ̀ rivers kò sẹ́ni tó lè yẹun lọ́wọ́ ẹ̀wọ̀.
1: ní ìpínlẹ̀ sokoto gomina ahmed aliu orí ẹyin banditi ẹ ti ro ipò wọn mọ wọyà àjà pẹlú yín ni kódà àfàìmọkẹ mọ làlàkàlà àyàfi tẹ bá kó àṣà yín kúrò lóògùn tẹ pẹ wà yẹn.
0: bákan náà làásùn bákan náà ló ń ṣe máa kunrin ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ náà lọ́la tá a máa ń lá àwọn òkú tó ìpàdé tí wọ́n ti wọ́n yarí pé àní tmg ń lọ̀rọ̀ àwọn tinubu must go mint wọ́n ní báyìí wọ́n ti gbé ìbò kalẹ̀ o wọ́n nígbà tí wọ́n gbé wẹ̀ lọ́dọ̀ àwọn tó wọ́n pera wọn ní tinubu must go wọ́n ní jẹjẹ́ wẹ̀ pé àtìkù àbá ló léwájú tó láwọn fẹ́ àyígbà tí òbí tó sì tẹ̀lé tí àwọn míì náà tó tẹ̀ wọ́n sọ dímọ̀ pé àwọn ọ̀fẹ́ ààrẹ bọ́lá mi tinubu mọ̀ o.
1: àwọn ọlọ́gbà tí a mọ̀ sí kọ̀ǹtrátọ̀ onípúra nù ẹ̀ẹ́dọ́gbà tí a bá ta ọjọ́ ní ìpínlẹ̀ yìí ẹ̀ẹ́kùn bẹ́ẹ̀ àfàìmọ̀ àwọn olùgbé òun pe àkíyèsí àwọn olùgbé ọlọ́jẹ̀dẹ́ ni àti olùgbé òpópónà sàìbù ní orí adé. àwọn ọlọ́gbà tí a mọ̀ sí kọ̀ǹtrátọ̀ onípúra nù ẹ̀ẹ́dọ́gbà tí a bá ta ọjọ́ rẹ̀ sí ní ìpínlẹ̀ yìí ẹ̀ẹ́kùn bẹ́ẹ̀ àfàìmọ̀ àwọn olùgbé òun pe àkíyèsí àwọn olùgbé ọlọ́jẹ̀dẹ́ ni àti olùgbé òpópónà sàìbù ní orí adé sed inú wọn dùn ní wọn yàn pé ọjọ́ rẹ̀ ti lọ bí ọdún bíi méjì o alága kanṣu bẹ̀rẹ̀ àtúnṣe rẹ̀.
0: bí lo ẹ̀dùn tí gbọ́dọ̀ rojú wọn ní kọ̀ sọmọ tálákà tí ó rò díẹ̀ mu àwọn ẹgbẹ́ agbẹjọ́rò ti lanubọ̀rọ̀ láàárọ̀ yìí o wọn ní kọ̀ dájú pé ètò ìdìbò tí ó yẹ lọ́dún 2027 yóò fẹ́ fa ọ̀rọ̀ kíni di rẹ̀ wọn ní oríṣiríṣi àwọn nǹkan làwọn ń gbọ́ àwòyẹ lọ́tọ̀ àwòyẹ lọ́sẹ̀ àti pé

0: mi duro.
1: Yàrá ìjà gbogbo ogbo láyé fẹ́ ni tí iye rẹ̀ bá sí. Ìjà kadì ni fún ọmọ ológo. Jacob fi òru jà. Orúkọ rí padà. Israeli orúkọ ńlá. Àkọ́kọ́ tiẹ̀ náà rè é. Máa bọ̀ Ege Stadium lẹ́kọ̀ọ́ Àkẹ́sí àdúrà ìṣọ́ òru fún gbogbo ayé. Ìwọ ò ṣe nǹkan rẹ rí. Ọmọ ológo ti ń ṣẹrú. Orí adé ti ń ṣàgbé. Náà irú ìpàdé yìí ò wáyé nítorí ìrẹni kó o lè gbọ́ pátápátá ẹ̀sùn. Òru ìjà là kórí ẹ̀. Wòlíì ẹ̀sìn káyọ̀ olúgbóyò ládèjì. Evangelist CSC Nàìjíríà ló fa sí. Lọ́lọ́run fi sí ayọ̀ ìrán sí gbogbo ayé. Ọmọ ológo má jẹ́ kí ohunkóhunkó díẹ̀ lọ́wọ́. Thursday by first Monday Friday ìṣọ́ọ̀rù alágbára aago mẹ́wàá alẹ́ Ege Stadium Lẹ́kọ̀ọ́. K Wonder lolórí ẹ̀mí fún ìtọ́ni 08039 32654. Gbogbo ènìyàn bá lọ́wọ́ ẹ̀sùn lórúkọ Jésù.
2: Ẹ̀yin mọ̀dé yìí, èmi gan ti ṣorí pé máa polongo Mediana kiri ni. Torí ẹ wò ó kò sí irú ìyanu tá a fi ran àdùkẹ́ tí kì í sunkún. Irú rẹ̀ le nígbà tó wá yá, èyí ṣí gbogbo alẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni làpọ̀lọpọ̀ ò jẹ́ kí n rà rí kán rí mú mi. Àmọ́ ní kété tí ọwọ́ mi bá àwọn èròjà tún un ṣe Mediana 0-2-3 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ni mò ń yọ Mediana 0-2-3 Air Booster kódà a tún lè lo Mediana 0-2-3 fáwọn ìkókó tí kò wájú àti àwọn tí wọn ti fá lọ lẹ́yìn. Dán Mediana 0-2-3 Insta àpilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Product wà fún ilé ìtajà. Ó yàpè sórí 0702-400-861 0809-1799-33. Mediana gbogbo ohun tí ìrìn rẹ nílò.
3: Golden Chase Lotto Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Golden Chase ẹ kú oríire. Golden Chase Lotto ti ṣe tán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùn ní ko ọ̀pọ̀ Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira. Darapọ̀ máwọn olóríire tọ́jú àǹfààní owó túlutúlù kàtà. Golden Chase Lotto Morning Game Golden Vogue ló bá kájú òṣùwọ̀n nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira Independent Gift. Olè tá láì mọye ìgbà mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ lọ́tà sí èyíkéyìí Golden Chase Lotto stand kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo. Olè tá lórí online website www.goldenchanceloto.com tàbí USSD code 7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster. Nọ́mbà ẹ drop kò drop o. Ẹ̀bùn òmìnira Independent Money Gift dey grand for you. Òfin ìlànà wa o. Ayọ̀ yíyó wà fún ọdún méjìdínlógún sókè. Ó yà látàsìkò yìí di September 27 you free play ₦200,000 ₦100,000 ₦50,000 make you enter zone category. Golden Chance lóní àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
4: On FM 92.9
5: Onu wero yin te si waju Monday FM lawa 92.9 radio fesu wa po kari aye. Inu wero in the nation la ro ye. Jeje me ko ni pe na la pe pa ja ton to gboro. Bi pe la pe pa di oko ti nese ro esa bi pe la pe jota koto. Ki so imo ta ban so pe ajabu yan je. Ti e ba bu ajaje lojo gboro gboro yin. Ki so imo pe pa di ape o awon ajo kan igbaye waye ni ilu New York ni orilede America. Èyí tó sì jẹ́ ẹlẹ́ẹ̀kọ̀kan lọ́gbọ̀n irú rẹ̀. Ṣùgbọ́n ń tọ́ jẹyọ ní ẹ̀yìn ìpàdé àwọn àgbà ọ̀dọ́ wọn jẹ́ olùdáláwọ̀ orílẹ̀-èdè tí wọ́n kópa wọ̀nyí òun náà ni wọ́n ń sọ. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Mali níbi ìpàdé ọ̀nà máa ti lo àǹfààní náà tó yẹ pé wọ́n jókòó tó kù lórí àjọṣepọ̀ tó dánmọ́rán tó fi jẹ́ pé àwọn orílẹ̀-èdè méjèèjì wọ́n tún máa jọ tẹ̀síwájú àjọṣepọ̀ tí wọ́n ti ń bábọ̀ látẹ̀yìnwá. Wọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè Mali náà sọ nímọ̀ pé ó ti

0: ẹgbọ́n ti jọ ń dọ̀rẹ́ tó jẹ́ pé àwọn fìmọ̀ sọ pé èdè àwọn tó yí ara àwọn ẹni tó ṣáájú ipò àwọn orílẹ̀ nàìjíríà tó ṣe pẹ̀lú orílẹ̀-èdè mali òun náà ni alákòóso ètò ilẹ̀ òkèèrè fún nàìjíríà ambassador bianca omego ojukwu nígbà tí ẹni tó ṣe olùdarí fún àwọn ẹ̀kọ́ tó orílẹ̀ mali jẹ́ alákòóso ètò ilẹ̀ òkèèrè tó tún rí sọ̀rọ̀ nípa àjọṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ae bayer his excellence ni abdullahi diop náà ti jáde kan láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ agbálẹ́gbẹ̀ẹ́ lọ́rọ̀ nípa ìròyìn kéde sí ẹni tó jẹ́ alákòóso ètò ìkéde sí nàìjíríà magnus eze wọ́n ní ìpàdé ọ̀hún ló fi àǹfààní sílẹ̀ fún àwọn orílẹ̀-èdè láti jókòó fojú rinjú sọ̀rọ̀ ní pẹ̀kínrẹ̀kì láti jọ ṣe àjọ lórí bí ìlọsíwájú òyìnbó yóò ṣe bá àjọṣepọ̀ tí wọ́n ti ń bábọ̀ látẹ̀yìnwá pọ̀ ọ̀rọ̀ nípa ètò ààbò ní àárín orílẹ̀ nàìjíríà àti mali àti ibi tí wọ́n ń pè ní sahel àti gbogbo ẹkùn ìwọ̀ orílẹ̀ adúláwọ̀ pé jẹ́ pé ètò ààbò yóò dé gbọ̀ngbọ̀n ambassador odumegu ojukwu tẹnumọ́ nàìjíríà wípé nàìjíríà máa fẹ́ràn àwọn ajẹ́ orílẹ̀ ètò ẹ̀kọ́ jọ ṣepọ̀ nàìjíríà ò kí ń fẹ́ kí àwọn tó bá dàbí ẹni pé ìbánidọ́rẹ̀ẹ́ láàrin wa kó pẹ̀dé àbí kó pinyin kẹ́ rárá kó ìdájọ́ pé nǹkan tó bá ti ń bábọ̀ tó bá jẹ́ àjọṣepọ̀ tó dán mọ́rán tó sì ní òótọ́ nù ọ̀bẹ nítorí ìdí èyí wọ́n ní àwọn wo àtẹ̀yìnwá tí nàìjíríà àti mali tí wọ́n ti ń bábọ̀ àwọn sì máa tẹ̀síwájú wọ́n ní gbogbo àlàfo tó bá dàbí pé wá jẹ́ pé ó lanúlẹ̀ pé láàrin orílẹ̀ méjèèjì àwọn kan tó jẹ́ pé wọ́n jẹ́ bí èso kókó àbí àwọn ṣẹ́rù gbà tó fi ń wọlé sí àwọn orílẹ̀ méjèèjì wọn ò pátá àwọn ṣe tó bá láti dé pa bákan náà wọ́n tún sọ nímọ̀ pé bí ètò ààbò bó ṣe jẹ́ pé yóò dé gbọmọ tí ó yá láàrin nàìjíríà àti mali nìkan bó ṣe jẹ́ pé tó jẹ́ pé láàrin orílẹ̀ méjèèjì kan tó jẹ́ pé wọ́n jẹ́ bí èso kókó àbí àwọn tó ń ṣẹ́rù gbà tó fi ń wọlé àwọn orílẹ̀ méjèèjì wọn ò pátá àwọn ṣe tó bá láti dé pa bákan náà wọ́n tún sọ nímọ̀ pé ètò ààbò bó ṣe jẹ́ pé yóò dé gbọmọ tí ó yá ṣe bóyá láàrin nàìjíríà àti mali nìkan bó ṣe jẹ́ pé yóò kárí wọlé adúláwọ̀ wọn ní gbogbo ìpátá náà lọ jẹ́ pé àwọn musa lógun ẹlọ́ka ìpínlẹ̀ èyí ni ìròyìn the nation láàárọ̀
1: yìí. bẹ́ẹ̀ bá sẹ́fù lójúmọ́ tòní àjọṣọkọ rẹ̀ níwẹ̀ sátọ̀lì tẹlifà fúláàrẹ̀ oúnjẹ ni mo rí o. wọ́n ní ọ̀gbìn ní orílẹ̀-èdè adúláwọ̀ kò ṣe san kò dé wọ́n ní bí sì ń pa mí ò ṣe fìfé wé o bí ń pa kò gbá láyé o. gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè ní adúláwọ̀ wọ́n ṣe àpérò ọlọ́jọ́ méjì ní kò pẹ́ kò pẹ́ tó jẹ́ kó fojúsùn kò wo bó o ní ẹgbẹ̀lẹ́mù kó oúnjẹ ó sì wà fún ọmọ orílẹ̀-èdè adúláwọ̀. wọ́n ní bẹ́ẹ̀ bàgbà ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ jẹ́ kó mọ̀ tó tẹ̀dọ̀ nípa káàkiri wọn ọ̀gbìn lọ́jọ́ pé wọn ò ní owó lọ́wọ́ wọn ya ọ̀ọ́dúnrún dọ́là wọn yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí àpérò tó kọ́ wáyé ní kò pẹ́ pẹ́ nítorí ìtọ́ ọmọ ti ètò ọ̀gbìn ìyẹn ní abẹ́lé o. wọ́n ní oúnjẹ àtara ni o bí èèyàn bá ti lóúnjẹ inú gan yọkàn máa rìn lẹ́gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́ fún ọtí ẹ̀ńpẹ́ ní anopheles mosquito $300 million ní ayé àsọtọ̀ ní adúláwọ̀ àpérò ọlọ́jọ́ méjì lágbọ́ pé ó wáyé o ojú ètò sátẹ̀ tẹlifà rẹ ti kà láàárọ̀ yìí.
0: wọn kò ní òwe rẹ náà lè ń gbádùn bọ́dẹ fm láwa rẹ 2.9 yóò ti lẹ́yìn ikú alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ náà lókàn ọ̀rọ̀ nípa ìpàdé àpérò àgbáyé tó wáyé ní olè new york òun náà lèmi sì sọ padà àwọn nǹkan tó jẹyọ lẹ́yìn ìpàdé náà ló jẹ́ pé ó ń ti ẹnu mi jáde láàárọ̀ yìí o. ọ̀rẹ́ tó wá jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ tó ń sọ̀rọ̀ nípa agbára ohun àlùmọ́ọ́nì ti àgbáyé tó pè ní world energy council ní olè nàìjíríà balawo ti òun náà gbà láàárọ̀ yìí o. jẹjẹ wọn pe ṣe dọba náà bẹẹ síra wẹẹbẹ síjọba àpapọ̀ yìí pé ibi tí ọ̀rọ̀ dé dúró yìí a ti ní àfitọ́palẹ̀ síbẹ̀síbẹ̀ ìtàlẹ̀ máa tún jẹni àní àfitọ́pajà jẹsẹjẹsẹ tún jẹyàn àní àfihàn karadẹ ló síbẹ̀síbẹ̀ arátún ní kókókó pẹ̀lú pé olè wa nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ pé a lè sọ dọwọ́ ọlọ́run máa wà lọ́rùn síbẹ̀síbẹ̀ àwọn èèyàn mọ́nì wa eléta ní ká sì máa lo bóyá tó àti bó ti yẹ wípé ó ṣe é ṣe kó fẹ́ dàbí ẹni pé yóò jájú wa lójú o. ó ní ọ̀rọ̀ àwọn ohun àlùmọ́nì ilẹ̀ wa tó yẹ pé ó pọ̀ rẹpẹtẹ owó rẹ̀ owó orí rẹ̀ gan ojú ti epo rọ̀bì lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé a bá ń wò ó ràn ó ṣe kó jẹ́ pé bí epo rọ̀bì ṣe rí báyìí tó yẹ pé ó ń bọ́ sí ọwọ́ àwọn kan tó yẹ pé àwọn kan ni wọ́n na àwọn kan ni wọ́n lò ó bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn ohun àlùmọ́nì wọ̀nyí lọ máa jẹ́ bàbá yẹn sọ̀rọ̀ níbi àpérò kan eléyìí tí wọ́n pè ní 2026 concordia annual summit èyí tí wọ́n lọ wáyé ní sheraton ní ìlú new york níbi ní lẹ́pọ̀ ìpàdé àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ ìṣọ̀kan àgbáyé tí wọ́n pè United Nations General Assembly náà ni wọ́n ti ẹ̀tọ́ pé òun náà ń kópa nínú àkórí ètò tí wọ́n pè ní real currency critical minerals in a shifting global economy ìyẹn ni pé àwọn owó tòótọ́ àwọn nǹkan tó jẹ́ bí ohun àlùmọ́ọ́nì nínú ọrọ̀ ajé tó yẹ pé ń dorí kodò káàkiri àgbáyé kí lọ́nà àbáyọ báwo la ṣe lè ṣe tó fi jẹ́ pé a máa jèrè rẹpẹtẹ nídìí àwọn àlùmọ́ọ́nì wọ̀nyí ó wá bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ó ní lọ́pọ̀ ọgbà èèyàn á jókòó lórí àpótí owó tí ó sì mọ̀ pé owó ló ń bẹ́ẹ̀ ó dà lọ́pọ̀ ọgbà èèyàn á jókòó sórí àbọ̀ oúnjẹ tí ó sì jẹ́ pé bí a máa pa tí ò ní mọ̀ pé kóòkàn náà kò mú oúnjẹ jẹ ni ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe é ṣe ọmọ nàìjíríà kí ló wá dé tó fi jẹ́ pé bá a ṣe ni lọ́pọ̀ tó ibi tí wọ́n ń pa àwọ̀ yìí kí ìjọba tẹ̀ gbìyànjú kan rí pé àwọn ohun àlùmọ́ọ́nì ta ní nàìjíríà kí wọ́n lò ó kó kálé kó kápo kí wọ́n sì rí pé iṣẹ́ wo ṣì ó di àbísẹ́ ìtẹ́gùn iṣan lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀ná gbọ́ ìwé ìròyìn the nation láàárọ̀ yìí ẹ bá ròyìn.
1: gbọ́n tí wọ́n gbọ́ sí ọgbà ẹni mìíràn fún bọ́lá òwe wa láàárọ̀ tó lóye the guardian bákan náà balance change ìbẹ́lẹ̀ òní telegraph láàárọ̀ yìí.

0: kọ́nú ẹlẹ́ sábà lẹ́fẹ̀ẹ́ láwọn ìjà pọ́n tẹ̀ síwájú kò sí àfihàn rẹ̀ ó ń gbóná fẹ́fẹ́ ni yóò sì máa tún lára bàbá aláàgọ́ aago méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ọba rímẹjá já lé kánà torí rẹ̀ àgógó kékeré lọ́wọ́ ògiri ló dúró pẹ̀lú ọwọ́ méje rẹ̀ ìkànkà wa ká sí kéjì kan gẹ́gẹ́ bí níléèwé alágógó pẹ̀rẹ́pẹ̀rẹ́ níléèwé alágógó kọ́kọ́rọ́ ìwé ìṣẹ́wọ́lẹ́wẹ̀ ó ń tẹ̀síwájú ìrìn ẹ̀yà pé ẹsẹ̀ òkùnkùn náà ṣe pàtàkì torí pé ẹ̀yìn náà jẹ́ pé oúnjẹ àkùkọ ní ìpínlẹ̀ èkó ìjọba ìbílẹ̀ ogun àti ìdàgbàsókè mẹ́tàdínlógójì ló jẹ́ pé ó wà tá a mọ̀ sí 57 mathematician olùyege additional math mọ́ kó jẹ́ ni ó lọ jẹ́ ká tó rẹ̀ lọ sí àgbò ìkẹtù ó n kí ló ń ṣẹlẹ̀ ní àgbò ìkẹtù sd ẹni tó jẹ́ alága àgbẹ̀ orúkọ làgbọ̀ ẹ̀yà abilékọ adétọ́lá àdùnní àbákà ó ní ẹni tó ṣetán láàrin àdúgbò aláṣẹ kù ebi ipa yóò ṣe é fìfẹ́ wí o onípele ẹlẹ́ẹ̀kejì tó rọ̀ mọ́ ti di oúnjẹ adétọ́lá food bank wọn ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ tó jẹ́ pé wọ́ọ̀dù méje ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ pé àwọn ẹni ti lọ jẹ àǹfààní nígbà táwọn ọ̀rẹ́ fojúrojú pẹ̀lú abilékọ àdùnní àbákà ó ní bẹ́ẹ̀ bá gbàgbé bá a ṣe ń wọ ajé orílẹ̀-èdè wa nàìjíríà ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́ fún ìwọ náà lẹ́nu kejì rẹ̀ àti pé síwájú tẹ̀yìn wò sáré ìrètí ìsọdọ̀ tó tí àwọn òsèlú yóò pa àjẹ́ndà tí àwọn ìlànà ìjà sí àgbékalẹ̀ kọ́dà ìjọba ìpínlẹ̀ èkó náà tó ṣàbúrò rẹ̀ jẹ́ káwọn gbé ìkalẹ̀ ní sẹkítẹ́ríàsì láàrin òde abilékọ àdùnní àbákà wa jẹ́ kódùmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tó kó jẹ àǹfààní oúnjẹ yìí wọ́n ń dùn àwọn arúgbó àwọn àgbàlagbà títí dé ẹsẹ̀ kùkú lọ́jọ́ pé wọ́n taari oúnjẹ sí o kọ́dà ọ̀kan nínú wọn tó jẹ́ òjíṣẹ́ olúwa pastor julius ọládúyọ̀ pabọ́lá àwọn náà sọ fún wọn láàrin ọ̀rọ̀ tọ́jú ọmọ bíbí ìlú ọjà agbó ní ìlú ìbàdàn tó wà ní kẹtù wọn náà gbóyìn fún alága náà fún àtìlẹyìn tó kó ṣe fún àwọn ẹbí lórí ìtọ́rọ̀ ọmọ ti ọrọ̀ ajé o lára àwọn oúnjẹ tá a kọ́kọ́ taari síta ní ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì láti rí ìrẹsì yáàmù iṣu ló ń jẹ́ bẹ́ẹ̀ àti gààrí àti ẹwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kókó lórí ṣẹ́ bọ́ndẹ̀ fẹ́ ó ń tẹ̀síwájú.
1: Kókó inú wẹ́rọ yìí ń tẹ̀síwájú inú wẹ́rọ The Nation mo wà láàárọ̀ yìí mo sì gba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ lọ́dọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ojúnà kan eléyìí tó yẹ pé wọ́n padì kan dàpọ̀ wá bá wọn parí ẹ̀ pàápàá jùlọ afárá eléyìí tí ó tọ́jú afárá ti Èkó Èndé pẹ̀lú odò ilé eléyìí tí ó jẹ́ ojú ọ̀nà tó lọ sí Ògbómọ̀ṣọ́ láti Ìkírun ẹ̀rọ yẹn sọ níwọ̀n wọ́n ní tí wọ́n bá lè gbìyànjú tó bá ṣe ojúnà tí wọ́n sì ṣe afárá Èkó Èndé àti ilé Ẹ̀rìfà yìí wọ́n ní yóò lè so ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀yọ́ àti Kwara pọ̀ yóò sì jẹ́ kí ètò ọrọ̀ ajé wọn kó tó gbùyà rí dáadáa ẹni tó jẹ́ ọba alayé ìlú Èkó Èndé yẹn Elédè of Èkó Èndé ọba Abdulwaheed Babatunde Adekunle àwọn náà ra wá ẹ̀bẹ̀ yìí nígbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí afárá tí wọ́n ní wọ́n ti pàtì náà lórí odò Èkó Èndé àti ilé ọba alayé náà ra wá ẹ̀bẹ̀ sí ẹni tó ń díje du ipò ọmọlẹ́gbẹ̀mọ asòfin lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ náà fún ọ̀ṣìṣẹ́ senatorial district Kunle Rasheed Adegoke SCN tí gba ẹ̀ mọ̀ sí KRAD wọ́n ní àwọn ń bèèrè lọ́wọ́ wọn pé ẹ dákun àwọn èèyàn wá nílò afárá yìí láti pé kọ́ bàlẹ̀ tún jẹ́ kí ètò oko wọn kó tún bùyà rí dáadáa wípé àwọn sì mọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ohun tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ojú náà wọn kì í fi ṣeré wọ́n máa ń bá àwọn èèyàn ṣe Adegoke ẹ̀tọ́ pé fúnra wọn náà lọ jẹ́ pé wọ́n lọ sí ọ̀dọ̀ ọba náà pé káwọn lọ ṣe àbí kán lè sọ nípa èròǹgbà àwọn káwọn fẹ́ díje fún wọn wọ́n sọ dímọ̀ pé ó dàpọ̀ burú wípé àwọn ó gbìyànjú àwọn ṣàì pa àwọn wọn ní bákan náà kì í ṣàwọn nìkan ràn lọ wọn ni wọn lọ pẹ̀lú ẹlòmíràn tó náà díje du ipò ọmọlẹ́gbẹ̀ asòfin tó ń ṣojú ìfẹ́lódì state constituency ní ìpínlẹ̀ Ọ̀ṣun nílẹ̀gbẹ̀mọ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Dr. Mulikat Jimoh wọ́n sì ṣe ìlérí pé gbogbo àwọn nǹkan tó jẹ́ ìpèníjà tí ń bá nǹkan amáyédẹrùn ní ìlú Ìkírun lọ sí ọ̀nà Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀ pátá náà ló jẹ́ pé àwọn ó ṣe àtúnṣe àwọn sì bá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ pé wọ́n nu àwọn lọ́wọ́ lórí àwọn ìlú wọ̀nyí wọ́n ní pàápàá jùlọ àwọn ìlú bíi Èkó Èndé wọ́n ní Ọ̀rẹ́ Ilé Ìrègbá àti Ìrẹsà wọ́n ní gbogbo àwọn ìlú tó ń bẹ́mẹ̀ pátá wọ́n ní àwọn rí i pé omi yalé àgbàrá àgbòrò sábà máa ń fojú wọn ní màbó tí òjò ńlá tó bá rọ̀ wọ́n ní ó sì ń ba nǹkan èrè oko wọn jẹ́ torí dé wọ́n ní àwọn ó gbìyànjú láti rí i pé wọ́n ṣe nǹkan amáyédẹrùn fún àwọn tí wọ́n jẹ́ ara ìpínlẹ̀ náà ẹ̀nà ọgbọ́n ìwé ìròyìn The Nation láàárọ̀
0: lójú ètò the guardian láàárọ̀ yìí ní telegram tó gbóròyìn lórí ọlọ́ba dínà nílé òun ní baálé lónílé baálé lórí ọba ba lórí gbogbo ọgbọ́n kọjá lójú ọba kọ́mọ́kì ọba ìyẹn ẹ̀ka tó rí sí ìforúkọsílẹ̀ fún àwọn olùgbé ìpínlẹ̀ èkó táwọn sí lásra lọ́nà ra wẹ́bẹ̀ sí àwọn àjọ ọlọ́ba lọ́ba baálé ọkọ̀ olùpépè àjọ ká gbọ́dọ̀ mọ̀ gbìnà jẹ́jẹ́ gíga gbogbo fún lásra ní ìpínlẹ̀ yìí abilékọ Bilkis Adébíyí Abiola níbi àpérò kan tá a kọ́kọ́ wáyé ní gbọ̀ngàn náà ní kòpẹ́kòpẹ́ pàjọ wọn ní aṣojú láti ààfin ti ọbátẹ́rù egbe kingdom ìjẹ́dẹ sd ìkòdú ní ìpínlẹ̀ èkó ọ̀nà wà ń kalẹ̀ wọ́n ní ìforúkọsílẹ̀ yìí wọ́n ní pèsè ilé ìwé ti ìjọba nìkan bí kò sí àwọn ẹlẹ́ẹ̀kọ́ aládàáni náà gbọ́dọ̀ kópa níbẹ̀ àtẹ̀jẹ́ wa ti ìforúkọsílẹ̀ kó ṣe pàtàkì ó torí bá lélẹ́jọ́ bá máa ní ẹjọ́ jẹ́ ń bọ́ lẹ́dẹ̀ wípé ó léwu lójú ìwé kínní the guardian ẹ̀ tiẹ̀ náà kà láàárọ̀
1: yìí nínú wẹ́ẹ̀rẹ̀ The Nation láàárọ̀ yìí ajo to nsi idowo asewole awole eko nkan ta mo si ajo jambu won ba lona ti bere ti ni se awon ise tap takun lori eka awon kan ile to je pe o je eka to je pe o mari so nipa bi won se se awon esi idowo ati awon o to je mo ti idowo ni to pe central admission processing system won ni to da pe o fe laba won pa won se lowo lori e o won ni awon igbon la pe ko so di mo larode ngba ti won so di mo fa awon ile eko awon olusedanwo ati pa fe pe won lo ero ti won pe ni central admission processing system yi ipe won ma binu pe o da bi pe o denu kole die na ti jade kon to ti o den to je adele odari to so ni pa isele araalu ati ilana yi ta to ni abi adu ajo jam bibian benjamin lo so di mo ipe e wo seri erin pasipayo to waye hun o ko sadede bere lana ode ni pe gba to de bere ipe awon ipe ni jaye o je mo ti ero se mo pe ero re ko moju en to ba da bo ba ti sele o sele na ni ipe eyan gan na I ma re eyan ka to ma so ti ero pe o da en po fere die sugbon laipe lajina awon yanju e ta wa si yanju awon je gbo alu mo ipe kini o ti bere si ni se o ti bere si ni wa loju se lati ma mu lo tori dey e ma binu gbogbo eyan ara lo te pe e fe lo central admission processing system ti e pe e ri lo won lo denu kole ni awon ti bere si ni se amulo re laipe lajina iwe ro the nation lo gberun yi la ro
0: loju o pe the guardian lo awon ibaka so te dele garo to gberun yi eto lo ni oselu oselu re lo ni eto e to gbo fa ko mo fe to mo fa ko gbo fa be se fa ta lo fa ku si awuye wiye kan o lori adije fun ipo kan tabi ikeji ni orede wa re je akosi se ni kere je pe ko koju osun awon agbagbejo o jade le wa ja lo pe akesi awon agbagbejo lati bi onesmod wo ya o so ti e adeolu ajibade o so ti e dr idris al mustafa on lo so ti e wipe eto joba wa la ara wa o duro sisese ni o ni ta ba si to ni kawo eto dogo abala ito lo mo ti e letter a 2026 won ni o gbagba mu ta pa to ni kini awa bala ketadini ogorun ko si bracket nbe won ni gbogbo e na lo gbagba mu e koja lo si papa edije fun kokota bi eke yi ti o ba we awon agbejo ile Nigeria lo pe akesi san saturday 30 gab lati na ka
1: o ko nu wero inte si waju bond fm lawa 92.9 ajiwo morufu mo mo ko dogbo mu royin tori bo ba ti rere mu se ba hun ajiwo ni sugbon lopolopo gba won ni ase ki se en ti ba tin ti ba tin gbe bele ka na ni eyin onigbagbo ororo ki se gbe ti ba da irungbon si na ni muslimi tu so ki e gbe to e pe won ni awon je abdulmarufu lo e pe won ki se
0: o so abdulmarufu o a je pe
1: gbogbo a to ba tin je
0: o gan ni ya o ma po ga re to da da awon abo mi to de wa ni ti ya ti e ma ko nke da da
1: o se gbogbo won lo je pe won mo ona le fa to bi gba se be ba na ro fi mo pe ifata lo ba ti ba se po mo ni papa da
0: o
1: se
0: ba ko re ni lo je mo lo je mo be
1: ni no we o ye sabe le banda
0: ta o ti tu we ye ye kawe kan ti ani ifakorede ko gbodo je wure kerebe o ti so lo
1: ni wo aye ti ayen ifakorede no so ron pa e lo ma je ki se gbogbo fakorede fakorede temi be ba bo di ewure won je
0: won de be be wo mo lo gbo lo ro e won je e na e ni awon kan to ni je pe
1: Allah
0: lo ko ti lenu ti je le ko ta ni opopolo du ese yin to so pe toji lady rent to
1: bi
0: e bi de ba wa jade mo gbe ti ta ko ni
1: ni so ko ko wa jade le se ko ni ye ni na ko le
0: you see lady rent to
1: this is a toji temi e pa won o lo lady ngba ba so o su me pa lo wa tin ti to le mo e won to ye po n to le ka ke fun ko ru ko la to ko le pe
0: o ka ya o ojoje ku o san
1: o o ju mo be
0: ni ala wu ni ko de o
1: o na pa ko to ni wa la mo ni to na lo to pa ko to
0: e je mo joko mi
1: a je je ko lo joko awon lo so be awon abi agbejo ori Nigeria ni koropa agbejo lo soro laaro yi won ni awon nkan to po nja mi ko lo selu won ni won je ki opolopo ri mi o ta ba ti laju le ta ba wo bayi won ta bo le yiwo o a gbodo kawo le na ka si ma wo re pe baya kokan wa o to ta ba ni kokan wa a le so le pada wa kan ti okan wa ti o pada wa dejo won ni ni asiko ta wa yi oro ijoba wa ara wa na la nse ijoba wa ara wa to wa je pe e fe fi aye sile fe lomi la so pe to ohun na fe dije awu koye koye ko le to ba hun ebi en to ba le leyin ohun na ni ma le o to po ninu ijoba wa ra en ba ti lero to po na lo je pe yo wole iwo ni ki wa je pe awon nkan ko ma fe ki elomi ko da be en ki boya yo tun lanfani ati dumo ki lo to je pe alaka ki fe kelomi edikeje re ko din e bo se wa so dumo laaro iwo ni ta ba yo wo awon ti won je jadu ko loselu won ni awon nkan na tun be to je pe awon na won sa wo pe awala wa nbe won si ni awala wa nbe ko o na ni ma ba lo je to je pe oro ti won ni ko na fe kaye ma gbo te ni ko ba so bayi won so di ota won ni won gbugbe yun akoba lagba lo le je fun awon ti lo le je pe eto ijoba wa ra to je pe anje anfani re ni orilede wa Nigeria lara awon agbejo to so lati ri alagba akilaja bakan na alagba nwa chuku gbogbo na so laaro yi alagba here ana so ro won ni se ri ko si nkan ta le pe ni ominira fun ra wa mo ngbati awon eyan temi eru ba nba wo pe shitan ba lo di dubai se ki se pe ba won o je apoti dibogbe ngbati alagba akilaja ma so won ni gbogbo nkan ba npe ni ijoba wa ra patapata pelu orun na lo ye ko je kin Nigeria lo ti ri be ni alagba akwan agbejo la na nkere nkere wemu apan na lo ko won so nime pe bi igba ta ba nfi eto awon eyan ta tin gbole ni ta ba fo eyan ni anfani agba ta ba pe a ma hale ma won ko ipe boya kidiko awala wa nbe okun de ka ele ka tin erun yi o da ojuwe meju ototo o na ni won fi ko nu we iroyin vanguard laaro yi
0: ko buruko ba ja ti wa de ojo oselu oju e kiri sare telegraph ro aro ti tolo o la po ju bottle lara so lo fa so ya ni o ba de university po ju letter la letter o gbodo so nu ni a gbodo je meji po la bala de ka jesu katun so pa wa ajeye kan lai fowo mo en to do DDA fun pa ile egbosilu NDC Nigeria Democratic Congress ogbeni Peter Obi lo pe ke si ilano de oni be e bagbagbe bo fun ile wa ba ti je pato se ba to de ba te ba ni ko to faye lo dije fun opo gomna lo ni dije fun opo gomna ni orede wa Nigeria ngba to tare oro ise ilo ijara ta mo se S Andure pelu agbosilu to ko je Idris Sekiri Junior lo pe ke si oni lori igbese ti oni ngba to fi gba kan je gomna player number te ko nje oni aye se oro patapata gba ni oni agbese bo ohun Peter Obi oye o wa ro gbugbu awon asajo lo se jade le wa Nigeria atan gomina e wa lori alefa labe to fe dije fun kan tabi ikeji iyen pe eni ofojuso lori oro aje le wa Nigeria ti ipinja to doju ko wa won leyin mo emi na mo oju we kini start the telegraph lati na kala ro yi
2: on FM 92.9
3: go arabirin olowa eje fun mi ni laji go arabirin e si aburo ororo ni ohun ti awon mo to wa ninu e ni temi o oro power oil ni mo ra papa julo o sese se apopelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo
4: apopelebe ororo 90 ml power oil tutun 300 naira gbere ni owo le si fani la

0: ni láyé wa iná ilé ìrọ̀jì òun. Wọ́n ní dídì ni wọ́n ṣe lódodo títí láéláé. Ní gbogbo ẹbí Ṣọlọlá fi rántí bàbá wọn. Aláàjì Yẹ̀kínì Ṣọlọlá tí Ọlọ́run Àláà pè sọ́dọ̀ ní 27 September 2015 tí àdúrà ìrántí wọn yóò sì wáyé lọ́dún yìí. Ní gbogbo ẹbí Ṣọlọlá tí ń ṣèrántí Aláàjì Yẹ̀kínì Ṣọlọlá ọmọ Oyè ọmọ Ajíbọ́ṣe bí ó ṣe máa ṣèrántí wọn lọ́dún yìí pẹ̀lú ètò àdúrà lọ́jọ́ Sunday 27 September 2026 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀. Tí wọ́n sì ń gbàdúrà sí Ọlọ́run pé iwájú tí wọ́n kọjú sí kí ó máa dáa lọ. Ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́. Wàrọ̀ wà lọ́yà ní wájà Nọ́tì Nàìm fún bàbá dáadáa Aláàjì Yẹ̀kínì Ṣọlọlá. Olùkéde Aláàjì Làtíf Ṣọlọlá.
1: Allahumma ja'alna ma'al ladhina tajri min tahtihim al-anharu fi jannatin na'im.
2: On FM 92.9.
3: Ẹ̀yin aráàlú Oṣodì àti gbogbo ìlú Èkó, ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí o. O ní láti ṣe ìkìlọ̀ pàtàkì yìí pé ilé ńlá gogoro Orientex Shopping Plaza tó wà ní nọmba 2B Alárọ̀mí Street, Oṣodì, Lagos, òṣìṣẹ́ títà o. Àwọn olè gbájúẹ̀ 419 Alọ́kọ́lé Òkígbe ló ń gbèpè yẹn pé a fẹ́ ta Orientex Plaza o. Ìwọ ńlá sì ni a ò ta Orientex Plaza o. Wọ́n fẹ́ fi lò ó ní jìbìtì ni o. Kò sì ní dá kẹ́ ẹ fowó yín ṣòfò àti wípé àtẹni tó fẹ́ ra ilé onílé, àtẹni polówó ẹ̀ tó fẹ́ mú ìyàn rárá, ẹ̀wọ̀n ni gbogbo yín máa kú sí. Bẹ́ẹ̀ kò sí Orientex Plaza tó wà ní nọmba 2B Alárọ̀mí Street, Oṣodì, Lagos, kò sí fún títà o. Ìṣe ò ní mú wa láti ta Orientex Plaza o. Ẹni robi sí wa máa fẹ́ ta Orientex Plaza níbi máa bá. Ẹni arí fún ọba jẹ́ ó gbọ́, ẹni asọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà o. Olùkéde iléeṣẹ́ olùṣàkóso Management of Orientex Plaza, Oṣodì 08023601710 08023601710. A ò ta Orientex Plaza nọmba 2B Lóṣòdì o. Ẹ má kú ọwọ́ o.
2: On FM 92.9.
4: Kókó onúwe ìròyìn tẹ́ síwájú Bọ́dẹ FM láwà 92.9 rédíò ìfẹsọ̀wápọ̀ tó kárí ayé. Rédíò ìfẹsọ̀wápọ̀ tó ń lẹ̀yẹ́ gbò lórí àtẹ̀gùn. Ojíṣẹ́ olúwa Bishop John Ọ̀nà Ayékàn wọ́n mà lanu rọ̀ láàárọ̀ yìí. Wọ́n ní ìjọ

0: ọ̀pọ̀lọpọ̀ mí wípé níbẹ̀ rẹ lọ sáwádí lọ́dún tó kọjá wọn ni ìdẹ pàtàkì wọn ni gbogbo nǹkan ìlàwọ́ tọpinpin rẹ gbogbo àwọn tó yẹ pé ó kówó ìjẹ àwọn ọgbà sí àpò ìjọba wọn ni ká lọ sí sùúrù ojú ìwéke dìgàrí àtẹ̀tẹ̀ ńlá kan láàárọ̀ yìí.
1: nínú ìwé ìròyìn saturday vangard náà wà láàárọ̀ yìí jẹjẹ́ wí pé ẹni tó jẹ́ onínàwó àgbà tí ààrẹ bọ́lá ahmed tinubu nípa ìkéde lórí ẹ̀rọ ajẹra àti iṣẹ́ àtẹ̀tà olóyètúndé ramon wọ́n máa sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n gbé ìkìlọ̀ kalẹ̀ fún àwọn olóṣèlú nù wọ́n lẹ́yìn olóṣèlú tó yẹ pé ẹ̀ ń worí àlééfà yẹn pé ọdún 2027 ẹ̀ fẹ́ débẹ̀ tó wá jẹ́ pé orí ẹ̀rọ ajẹjara ti ń sọ̀rọ̀ wọ́n lẹ̀ lè jẹ́ ìdí tẹ̀ lè jẹ́ ni pé ọ̀rọ̀ òṣèlú àbí afẹ́ dé orí àlééfà ó kọjá ọ̀rọ̀ orí ẹ̀yọ àlejò tó ń pè social media àwọn tó wà lórí social media káàkiri wọn máa sọ̀rọ̀ wọn máa jamu lẹ́nu máa sọ wọn ṣáwọn ni wọn fẹ́ lọ dìbò wọn gẹ́gẹ́ àmọ́ ṣe sọ nímọ̀ wọn sọ̀rọ̀ níbi ìpàdé àpérò àwọn tí wọ́n jẹ́ àwọn olóòtú ìwé ìròyìn ibi tí wọ́n ti ń gbé ìkìlọ̀ kalẹ̀ pé ṣẹ̀ńtà bá sọ nípa pé afẹ́ dìbò àbá fẹ́ dé ipò kan kì í ṣe pé bóyá akọ̀mọ̀ àlọ́ sọ̀rọ̀ jùsùn mọ́ká lọ ṣe ìpolongo fún àwọn tí wọ́n jẹ́ aráàlú àwọn tí wọ́n gba tẹni àwọn tí wọ́n è gba tẹni tó yẹ pé àfẹ́ kí wọ́n gba tẹ̀yàn agbọ́dọ̀ gbìyànjú láti lọ bá wọn sọ̀rọ̀ gbogbo ẹni tó bá jẹ́ olóṣèlú tó mọ̀kẹ́tò lóòótọ́ ló ń jẹ́ olóṣèlú tòótọ́ yóò máa ti ojú rédé jùlẹ̀ yóò jẹ́ káwọn yẹn mọ òun kì í ṣe pé báyìí káwọn lọ sí orí ẹ̀rọ ayélujára kọ́mọ pé òun mọ̀wé kọ lórí ẹ̀rọ ajẹra kọ́mọ akọ̀wé àbọ̀ mọ̀rọ̀ sọ lórí ẹ̀rọ ajẹra kọ́mọ àsọ̀rọ̀ irọ́ ìyẹn kọ́ là ń pè ní ìpolongo òbò ẹ lè kàn ṣe yín kẹ́ sọ pé tòun fẹ́ jáwé olúborí nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí àkòrí kan tí wọ́n fún wọn èyí tí wọ́n pè ní ìwé ìdìbò àwọn oníròyìn àti ìpèníjà eléyìí tó fi jẹ́ pé aleṣẹ́ àti ìgbésẹ̀ tá a lè gbé tó fi jẹ́ pé ètò ìjọba àwara yọ wà ní ojúfò ramon sọ dímọ̀ pé ipò ńlá ipá ńlá òun náà ni àwọn oníròyìn gbọ́dọ̀ kó lórí pé wọ́n gbọ́dọ̀ rí dájú pé bí wọ́n ṣe ń ṣọ̀tún náà ló ń ṣòsì wọn bàbí kan jẹ́ wọn gbọ́dọ̀ farigún wọn yẹn tàkà lẹ́sìn kó wá dórí àti òrùkọ sọ pé abẹ òun mọ́ wọn gbọ́dọ̀ rí pé bákan náà òun náà ni wọ́n ṣe gbọ́ àwọn tó yẹ pé wọ́n ń díje dupò torí dé yìí àbápẹ́ èèyàn kan sọ pé tòun fẹ́ díje dupò ó wá jẹ́ pé àwọn èèyàn tí wọ́n fẹ́ràn rẹ̀ àwọn tó wà lórí ẹ̀rọ ajẹra wọ́n lè má dìbò ká tẹ̀ka òun kan jẹ́ wọn gbọ́dọ̀ farigún wọn yẹn tàkà lẹ́sìn kó wá dórí àti òrùkọ sọ pé abẹ òun mọ́ wọn gbọ́dọ̀ rí pé bákan náà òun náà ni wọ́n ṣe gbọ́ àwọn tó yẹ pé wọ́n díje dupò torí dé yìí èèyàn kan sọ pé tòun fẹ́ díje dupò ó wá jẹ́ pé àwọn èèyàn tí wọ́n fẹ́ràn rẹ̀ àwọn lórí ẹ̀rọ ajẹra wọ́n lè má dìbò olóyètúndé ramadà ìjọba náà gbọ́ ìwé ìròyìn saturday vangard ẹ bá ròyìn yìí.
0: kókó ló lè sọ bọ́lá fún ìjọ kó tẹ̀síwájú kó mọ rántí pé a fòkó pẹ́yẹ ọlọ́run ló fún ẹ ṣe mọ ń fún wa fòkó pẹ́yẹ ọlọ́run ló fún ẹ ọlọ́run ló fún ẹ ṣe mọ ń fún wa bẹ ènìyàn gbàgbé ìyá sọ̀kò pẹ́ ọlọ́run ló fún ẹ ṣe.
1: ní èdè bíi pé ọmọ olùyẹgẹ ìwọ aṣọkò pẹ́yẹ ọlọ́run ló fún ẹ ṣe. olùyẹgẹ ìwọ aṣọkò pẹ́yẹ ọlọ́run ló fún olúwa ń bẹ
0: ènìyàn gbàgbé. Aṣọ̀kò pẹ́
1: olóòrùn ló bá ń gbọ́ pé ló dẹ̀yẹ̀ lóru lọ́ọ̀dẹ̀yẹ̀ lóru aṣọ̀kò pẹ́ lọ́ọ̀dẹ̀yẹ̀ lóru lọ́ọ̀dẹ̀yẹ̀ lóru lọ́ọ̀dẹ̀yẹ̀ lóru aṣọ̀kò pẹ́ lọ́ọ̀dẹ̀yẹ̀ lóru lọ́ọ̀dẹ̀jà lóru lọ́ọ̀dẹ̀jà lóru àfìgèrè pẹ́ jà lọ́ọ̀dẹ̀jà lóru.
0: ẹ tó ṣe sọ́wọ́ yẹn tó lè kó ìlàtò òkè ló fẹ́ wò wọ́n ààrẹ ọkọjà bẹ́ẹ̀ tó bá ti dúró lọ́ọ̀dẹ̀ ẹ jẹ́ kí inú ìwé the guardian láàárọ̀ ti tò ní wọ́n ní ẹ bá fẹ́ dá gbọ́dọ̀gbọ́ pàṣọ́nù lọ́wọ́ arúgbó mọ́kámọ́ká lóyè é káyà ọ́fíìsì náà lọ́rẹ́yìn àkọ̀wé ní àwọn ìṣẹ́ fẹ̀yìntì ní ìjọba àbílẹ̀ mùsùlùmí tó wọ́n fẹ̀yìntì ní kò pẹ́ kò pẹ́ ti alága ìwà ìbílẹ̀ mùsùlùmí ọ̀rọ̀ ibu túbọ̀ sọ arúgbó arúgbó nímọ̀ràn tó nípa bẹ́ẹ̀ ní ìfojúsùn ní báyìí lẹ́yìn ìgbà tí a ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba kẹmú wákàtí mẹ́jọ ẹlẹ́ẹ̀kejì ni wípé ètò lára yín kẹmú ní ọ̀pọ̀ kọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹta náà ni wípé ẹ máa bẹ̀rù ọlọ́wọ́ bá kẹ́sì bá tọrọ nǹkan tó ń lò wá jẹ́ kó dúró fún ẹ pé gbogbo ẹtẹ́ fẹ̀yìntì ní ìjọba ìbílẹ̀ mùsùn wípé ọ̀n ìgbà tí a ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba kẹ máa sọ fún wákàtí mẹ́jọ ẹlẹ́ẹ̀kẹ́ ètò lára yín kẹ mú ní ọ̀kúnkúndùn ẹlẹ́ẹ̀kẹta náà ni wípé ẹ máa bẹ̀rù ọlọ́wọ́ bá kẹ́sì bá tọrọ nǹkan tẹ́pẹ́ ìfẹ́ ó lè wá jẹ́ kó dúró fún pé gbogbo ẹtẹ́ fẹ̀yìntì ní ìjọba ìbílẹ̀ mùsùn wípé àwọn ọmọ tari wọn mẹ́rin dẹrùn àwọn ọmọ ẹ̀tọ́ yín wípé àwọn ò sì ní fi dùn yín bákan náà bọ́ sí sẹ́dúró fún àwọn olùgbé ọlọ́jẹ̀dẹ́ àti òpópónà sáẹ́bù ní orí adé local development area wọ́n ní ìdúró ọ̀kan tó pẹ́ ti pàtì tí kọ̀ǹtátọ̀ ti pàtì fún odidi ọdún méjì sẹ́yìn wọ́n náà kan sáṣẹ́ alága ìjọba ìbílẹ̀ ẹ̀bẹ̀ tó lókan jẹ́ ọ̀gbẹ́ni rasa akórede ọlọ́jẹ̀dẹ́ wípé ojú ọ̀nà náà àtúnṣe ti ń débà nínú ìdí gádàn lagos life ayẹyẹ náà kà láàárọ̀ yìí.

0: 在最早话更新的。
1: Upgrade super, upgrade maturity, upgrade and progress. Báyìí ló ti yẹ kó rí tí ẹni tó wà ní ipò tó yẹ ohun rere ìlọsíwájú àti ìdàgbàsókè ẹ̀tún yóò máa ṣẹlẹ̀ nínú àwọn ẹni bí ẹni èèyàn bí ènìyàn nínú ẹgbẹ́ orí ẹkẹ́ alága wa adarí rere tó tún mú un náà ti bá ẹgbẹ́ orí tí ilé èkó èèyàn alhaj shamsuddeen adépẹ́jọ́ àjàlá ó dé lagos state chairman road transport gẹ́gẹ́ bí wọ́n ti pé ọdún méjì lórí àlééfà inú rere ìwà rere òun iṣẹ́ ribiribi tí ẹ ti gbéṣe lágbà tó ti di alága rita nípínlẹ̀ èkó bọ̀ tẹ́lẹ̀ ṣé ti ìrànlọ́wọ́ aláìlẹ́ kaso ohun ìrónilágbára lọ́kọ̀ọ̀jọ̀kan èyí tí ó mú ìdùnnú ìfọ̀balẹ̀ bá àwọn ọmọ ẹgbẹ́ tí ẹgbẹ́ rita ní ìpínlẹ̀ èkó tún tẹ̀síwájú èyí ọdún méjì yìí kò tún wáyé lásán bí ọ̀gá wa yóò ṣe máa fi ọkọ̀ dá àwọn ẹ rita lọ́la bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ṣe ìrónilágbára fún àwọn ìyàwó àwọn ẹnìtò rita tí ọkọ̀ wọn ti papòdà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ mọ́ndé 28 September 2026 ní olú ilé ẹgbẹ́ wọn tó wà ní kìlómítà 12 Ferry Road Akẹ́sán New Town Bus Stop Lagos State bẹ̀rẹ̀ láàárọ̀ òwúrọ̀ àwọn olùkíni Kọ́mlẹ̀ Yusuf Kabir Abiodun Sọ́ṣọ́mà Ọ̀jọ́sọ Ferry Kọ́mlẹ̀ Latif Olúwatóyè Rájí Sọ́ṣọ́mà Ọ̀jọ́sọ 11 Kọ́mlẹ̀ Ahmed Abubakar Aldu Sọ́ṣọ́mà Ọ̀jọ́sọ 8 Kọ́mlẹ̀ Yusuf Ọlámilékan Angela Ẹ̀yá Sọ́ṣọ́mà Ọ̀jọ́sọ 18 Chief Karim Balogun Sọ́ṣọ́mà 17 Bọ́lá tún ṣe lájà pé ẹ ò ní ṣàṣetì lórí ìṣẹ́jú o. Upgrade super, upgrade maturity, upgrade unity and progress.
2: Kòkòrò tẹ̀síwájú nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí wọ́n ní ilé ẹjọ́ tó ga jùlọ wọ́n máa ti dàbí ẹni pé wọ́n ń gbìyànjú láti rí pé ohun tó jẹ́ àlàálẹ̀ ètò ìdìbò ìlànà ètò ìdìbò ọdún 2026 ètò ìpinnu electoral 2026 wọ́n ní ó ti ṣí àwọn ìgbẹ́jọ́ tuntun tó dáyò lórí nípa ètò ìdìbò tó wáyé lọ́dún 2027 wọ́n ní bólẹ̀jẹ́ ẹjọ́ tó ga jùlọ ìṣe tó báyà wọ́wọ́ gilé ẹnìkan àbí àwọn èèyàn tó fẹ́ díjà àbí àwọn ilé kan táwọn èèyàn ti gbà ṣùgbọ́n wọ́n sọ nímọ̀ pé nínú ètò ìdìbò abẹ́lé àwọn ẹjọ́ kan bẹ̀ tó yẹ pé ó ní awuyewuye inú gbẹ̀ ní ilé ẹjọ́ tó ga jùlọ sọ nímọ̀ pé ìyànjú báyò wọ́n ní àwọn ẹjọ́ yẹn tó yẹ pé wọ́n gbé kúrò nílé ẹjọ́ gíga lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yóò padà jẹ́ pé yóò sọlẹ̀ sí ilé ẹjọ́ tó ga jùlọ pátá náà ni wọ́n yanjú kódà wọ́n sọ̀rọ̀ nípa àwọn ohun tó ń jà ròyìn lórí ẹgbẹ́ òṣèlú àti àwọn tó sọ pé bóyá kò yẹ kí wọ́n jẹ olùdarí ẹgbẹ́ òṣèlú gbogbo pátá ilé ẹjọ́ tó ga jùlọ sọ nímọ̀ pé àwọn máa yanjú rẹ̀ kó tó di àsìkò ètò ìdìbò wọ́n wá kà ó wípé òfin òṣèlú èyí tó yẹ ti orílẹ̀-èdè wa nàìjíríà tó pé section 75(7) abala karùn-ún rẹ̀ 77 abala kẹfà rẹ̀ 77 abala kejì 84 abala kejì wọ́n ní gbogbo wọn pátá náà jẹ́ kí wọ́n ṣe àtìlẹ́yìn fún electorate tó yẹ pé à ń gbìyànjú láti lò báyìí ṣùgbọ́n wọ́n ń sọ dímọ̀ wípé bí ọ̀rọ̀ nípa ètò ìdìbò ṣe wọ́n ní gbogbo ẹjọ́ yìí tó wà nílé ẹjọ́ tó ga jùlọ wọ́n yanjú rẹ̀ nítùbínú bí ẹnu ọgọ́rùn-ún The Nation láàárọ̀ yìí ẹ bá ròyìn.
3: kòkòrò lè sọ abọ́dé fẹ̀rú àrùn jẹ́ pé ó ń tẹ̀síwájú ẹlẹ́jàgbàgbé akọ̀mọ̀nà wa ojúlé kìnní tó ní halẹ́gbẹ̀ onípínlẹ̀ fàájì lágbo ilé ìjọba onígbogbo kingdom látòlùpínlẹ̀ oníṣẹ́ ìdẹ́bí tó pa wà yìí a gbọ́dọ̀ kọjá lójúde ọba kámọ́kì ọba tá à ń wá àwọn ọ̀rọ̀ yẹn tegbòtegbò níkàwọ́ ọba adéẹmílúwa ṣẹ́gunwa tó yin àjàsà ọlọ́síde gbogbo káfàtà ọba ní kìnkì ọ ẹ jẹ́ kí n tó lọ sí èdè guardian láàárọ̀ ti kódà àwa tá à ń dá wákà ọlọ́run ẹ̀bùn ńlá ni o àwa tá a tó ní màtíríàsì lọ́dọ̀ tó yẹ ká fọ́ọ̀mù tó yẹ pé wọ́n fẹ́ kọ ẹtí wọn ní màtíríàsì lọ́wọ́ wọn ni àdẹ̀bẹ́ gba kọ́bọ̀ lọ́wọ́ wọn wọn ní ògbó ìgbàlè alájà pin sàlàwà àbẹ̀ní wọn ni ọgbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ olórí ẹni o wọn ni àwọn ọgbọ́dọ̀ gbàgbé aláàfin ọ̀yọ́ kọ́lọ́ ọba.

0: ti to mo gbadun ba gbele bo lati ran ka pe oga le wo oga oni ipilo odo obi atalagbato e ja ba fura
1: tani ba gbegi dogbo ojude tani ba tete wo do tani ba ologun di oba agitan ko ye mi to le ba mi du emi gan la se waje mo ni kimiju da pe won saaju ipologo fun are bola metunbu nilu abuja ati ipile rivers talent to so ridimo ya lo ko so le abuja ni o ni so wiki oni lo fun re baun laaro yi o je ari ipologo eleto pe yo fi gbe are bola metunbu lo si ori ale fa le kan si lo ru ilu abuja ati ipile rivers e yo nde fun mi alawari ke so ridimo ni ibichi kuku community e to je ilu kan to nbe ni ehin arin gbogbo alada nilu abuja lanu ngba ti won lo se abewo si awon ise akose kan eleto je abara ke ton se pari ni oju ona kuje si gbogbo alada eleto won ni ona alabara meji won wa so dimo pe se ri gbogbo awon egbe oselu pata e pe won duku ku laja to so pa won se mo so ibi ro ni opo pa won leyin are bola metinubu won ni awon to je abara leyin are bola metinubu gbadi pe 2027 egbe oselu all progressive congress na lo je pe yo ja wo are bola metinubu won na si ni igbagbo nu are bola metinubu bi pe won tun na ise akin ati awon nkan gidi to je pe won se fun enija to ri dey awon gan la won saaju o awon la won saaju to ma polowo fun are bola metinubu won ni orisirisi awon awon kan lo gbe akakiri ton so pa won ni gba won lawo awon fe so dimo gbo pe gẹ́gẹ́ àwọn máa lọ ṣe ìfilọ́lẹ̀ ẹni ìgbìmọ̀ ìpolongo òbò fún ààrẹ bọ́lá àwọn ẹ̀sìn àwọn ṣe ń dún àbújá ó ṣe ní ìpínlẹ̀ rivers àwọn ó sì gbọ́ ìpolongo torí kò sẹ́ni náà lẹ́yìn pé ó tó gbagbá sùn lẹ́yìn tó tó àwọn alága ní sọ bẹ́ẹ̀ lẹ́bà náà gbọ́n ìwé ó ròyìn sátọ̀dé vangard ẹ bá ròyìn yìí.
0: kókó lórí ọ̀rọ̀ ìfẹ́ náà ló jẹ́ pé ń tẹ̀síwájú arámọ́dà kò sí ajàmọ́ parí ẹ̀rọ dà wípé ìjọ ọ̀dàlà wípé orúkọ ló ń sọ ni ǹjẹ́ dẹ́ pé olùdíje ìfipárí ẹgbẹ́ òṣèlú ndc peter obi níta ló ti ẹ̀fẹ́ bá jà àjàwó ti yà bẹ́ẹ̀ sí ń gbé pé ìrọ̀lù pé òun àti gómìnà ìpínlẹ̀ anambra ja sòdodo wípé ọ̀rọ̀ wojú ara wọn lórí pé kíni kí la gbé kí la jù wípé ìsàkóso àwọn ìgbà tó fi gbà kan jẹ gómìnà ìpínlẹ̀ anambra pé ẹgbẹ̀lẹ́mùkọ́ ó sọ ó ní kò sí nǹkan tó jẹ òbí la gbọ́ sọ̀rọ̀ yìí níbi àpérò ti àwọn olùtú ròyìn lẹ́ẹ̀kejìlógún tó pé ó wáyé ní ìpínlẹ̀ enugu kò sí jà láàrin sòdodo aṣọ ọjà àwọn ti ya peter obi ló jẹ kó ní mọ̀ ìdí guardian láàárọ̀
1: yìí. ìwé ìròyìn sáàdé vanga ṣé wọ́n ní ẹni tó ti kàkàrà kó tó tèrè ó ń tọ̀hún ọmọ tó ní kí n gbé lè pa ẹ̀dọ́ pàpọ̀ jẹ́ àrùn oríwà nàìjíríà ọmọ eégún lọ jonathan wọ́n ti ké sí àwọn olóṣèlú wọ́n ní ẹ lọ́ọ́ ṣe bàkìnà wọ̀ wọ́n ní ẹ gbọ́dọ̀ gbìyànjú jẹ́ alákòóso ètò òfin orílẹ̀-èdè nàìjíríà ìyẹn alàgbà kánú àgàbí sn àwọn náà sọ dímọ̀ pé ẹ wo ṣe rí ọ̀pọ̀ sí ohun tí olùkọ́ lè sọ pé tó bọ́yá wọ́n dá sílẹ̀ àwọn aláàtí wọn dá sí wọn máa sọ pé ọ̀rọ̀ òṣèlú wọn ni àwọn rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ gbà nígbà tí àwọn olóṣèlú tó bá wà tí ọ̀dà ìgbà àbí nkankan bá ṣẹlẹ̀ wọn sọ pé òṣèlú ló fa ọ̀rọ̀ òṣèlú pé kò sí nǹkan tó yẹ kí òṣèlú bí kì í ṣe ìlọsíwájú àti àlàáfíà torí ìdí èyí òun ra wẹ́ẹ̀bẹ̀ sí gbogbo ẹni tó bá fẹ́ máa díje àti àwọn tó jẹ́ alátìlẹyìn olóṣèlú pátápátá ẹ ṣe bàkìnà wọ̀ kò sí pé bóyá dandan gbọ̀n ẹ gbọ́dọ̀ jáwé olúborí wọ́n tẹ̀ bá gbàgbé nígbà tí ó di ọdún 2015 tí ètò ìdìbò wáyé tí wọ́n gba ìjọba lọ́wọ́ àwọn ju ìjọba sílẹ̀ níjẹ̀ lẹ́ńkẹ́ àwọn sì kí ani tó jáwé olúborí pé kú oríire o àwọn sì kó sẹ́gbẹ́ jẹ́gẹ́ dé àwọn bọ́lá ṣe fẹ́ nìyẹn ẹ ṣe bàkìnà wọ̀ bá àwọn kọ̀ kí la fẹ́ ṣàfẹ́lẹ́ ẹ̀kanì tàbí wáyà aṣọ̀ṣùkà
2: àwọn ikú lọ́jà lọ́sọ́bẹ̀ láàrẹ̀ ẹ̀ náà gbọ́n ìwé ẹ̀rẹ́ sáà ní vangard ẹ bá ròyìn yìí.
0: bẹ́ẹ̀ kì í di guardian láàrin ẹ̀ láàrin gbogbo ìròyìn wípé gbẹ́kẹ́ ní fọwọ́ ti fọwọ́ ti ògiri wọ́n iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì sísá ẹlẹ́ẹ̀kejì fún ààrẹ náà jáde síwájú bọ́lá ààrẹ tinubu wọn là gbọ́dọ̀ dúró ṣinṣin pẹ̀lú wọn bákẹ́rẹ́ tó fẹ́ díje fún pẹ̀lú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ èkó dókítà ọbáfẹ́mi amusar wípé wọn gbọ́dọ̀ rọwọ́ pọ́lá ọ̀rọ̀ nípasẹ̀ ọmọ ọ̀rọ̀ yìí olórúkọ kan ni ilé ìmọ̀ tó lágbára wọn ẹ̀ka kan tí kì í ṣèjọba ọlálékan àyìnlá foundation ó ní ká mọ̀ fi balẹ̀ wípé ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ kí lẹ́yìn tí ẹ ṣe fún orílẹ̀-èdè wa orí díẹ̀ tó ní nǹkan oníkan wọn ni wọn taari ẹgbẹlẹmùkú ìwé fún àwọn ẹni alákọọbẹrẹ òkè primary school ní ọgbà bákanlẹ tó dé onígbòmù primary school maryland ọpẹbí primary school ní ìkẹjà st peter primary school denny jones yẹdẹdẹ odolo bákanlẹ ni wọn ni wọn tó dé denny jones primary school tokobo all primary school ti sogore primary school onígbòmù nǹkan yìí ẹjẹ ká mọ sí dáadáa ní orílẹ̀-èdè wa nàìjíríà torí gbogbo wa pátápátá la dìtà ní wọ́n di gádà lẹ́tì ẹ̀ náà kà láàárọ̀.
1: ìpínlẹ̀ náà bá ṣe ń tẹ̀síwájú lórí ètò òkùnkùn onúwé ìròyìn láàárọ̀ yìí akí gbìyànjú ìrìn tẹ̀wá níṣẹ́ gbani wa lẹ́yìn ìwé ìdógbòrò ọ̀jà lágbọ̀nà ọ̀bà àtàjọ́gbò máa ta akí àwọn ìṣẹ́ tiktok tèmi náà ti ń wà á dr fijo lálẹkọ tó jẹ pé ọpọlọpọ ló fún wa lẹbọ a ní màmá akinye ẹṣẹ o mọyọ sọrọ akanni ẹṣẹ o ìlú ọba ní gbogbo ẹwọn yẹn ìlú ọba làwọn náà wà tj amuni òun náà wà nílùú ọba gbogbo iná làkìwá alàgbọ́ládé méjì àyìnlá ìlú ọba làwọn náà wà gbogbo iná làkìwá dé gbogbo iná.

0: ẹ ṣe yusuf ayilara nigeria ló wà ọmọ baba wájú bí ewé nìyẹn akíọ̀nà sẹ́mi akẹ́yìnà ẹ ṣe o gbogbo pátápátá náà ló gbogbo ẹ tí ẹ wà pẹ̀lú wa àti ní nigeria àti lókè ẹ ṣeun happy birthday to you ọgbẹ́ni dada emmanuel tó ń ṣe ní ibi tí wọ́n ti ń tẹ owó wọ́n ní èní náà ní àyọjọ́ obìnrin ẹ pé ẹni 50 ọdún lókè pẹ̀lú ní tẹ́ bá ló gbọ́n láyé ẹni náà nìkẹ́jú tá ló ń tọ̀ gan ká máa kí yín òun náà ní bàbá yín lẹ́nu iṣẹ́ tó yẹ pé àwọn ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ báyìí ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ tẹ̀ sí mọ́ gẹ́gẹ́ bí bàbá ìyẹn náà ní bàbá usman bello agbègbè bàbá gàdíátù bello aṣírù wọ́n jọ ń ṣiṣẹ́ ní ibi tí wọ́n ti ń gbà ni ṣùgbọ́n ọmọ yìí wá mú ẹni yìí ó wá mú bàbá ó mú ọ̀tá rẹ̀ gẹ́
1: Father.
0: Bàbá wa sọ pé ọmọ àwọn lẹ́nu iṣẹ́ èyí ló 50 ọdún 50 years dada emmanuel ló kọ ó fẹ́ fowókọjú ọ̀gá wa gáwa tẹ́lẹ̀ emmanuel dada tó jẹ́ gbígbà lẹ́sẹ̀ bọ́ọ̀dù ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ dada emmanuel ilé nigeria mint and printing ló ti ṣiṣẹ́ ìgbà ọdún kan ní fún yín
1: o. Ọ̀sán tẹnu ọtí ti ń tẹnu tẹ́lẹ̀ nígbà kó burúkú
2: bàjẹ́. Ọ̀fẹ́ tún sọ fún ìjọ òun lọ́fẹ́ sọ wà.
1: Bàbá wa dúpẹ́
2: lọ́wọ́
1: bàbá dúpẹ́ lọ́wọ́ rò tó gbóró mọ́tì bàbá dúpẹ́ lọ́wọ́ rò tó gbóró dúró inú àtẹlẹsẹ̀ kò ní dùn a gbọ́dọ̀ gbàgbé ẹ̀ńtọ́ jẹ́ olóòtú àgbà gbogbo kò ní òòlù ojoojúmọ́ orúkọ wọn jẹ́ alákùnrin gbẹ̀ngà fátìlẹ̀ ẹ̀dìmá sítà iṣẹ́ ni wọ́n ń ṣe ṣùgbọ́n lóòtú fún táwọn tó níwà ní frank ọlọ́ṣọlá a mọ̀ lọ sí abalẹ̀gbẹ́ láì jìnà ẹ ṣe. Where will I wear like, you know, a shoe?

ìdí tí ìtọ́jú àyíká wa ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí tínú ẹ̀gbin là wá iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn.

0: lọ́ra.
1: Kókó inú wẹ̀rọ yìí ń tẹ̀síwájú. A ti wà ní abala àgbéyẹ̀wò láàárọ̀
0: yìí. Kí ló dé tí mò ń kẹ́ ọ pé kọ́ lọ́ra? Kókó rẹ bá fọ́dánù ni ọlọ́rọ̀ ẹ wà tó mọ́ bá rí. Mo sì wọ́n lọ́ lànà rẹ̀.
1: O sì lọ bẹ̀rẹ̀ mi.
0: Bẹ́ẹ̀ wàjú adé báyìí wà rẹ̀.
1: Ìkẹ́rẹ́ àwọn tí mò ń sọ
0: nìyí. Àgbẹ̀ ọjọ́ ọ̀pọ̀ rẹ̀ wà lẹ̀. Bẹ́ẹ̀ wàjú adé báyìí wà mọ̀ wẹ́ni.
1: O ní gbowó àrí. Bẹ́ẹ̀ ò ní ṣe ni. Olórùn làlọ́wọ́ lọ́jọ́ ọ̀sìnmi ọlọ́run wa ní ṣe tiwa bẹ́ẹ̀ a máa láǹfààní láti sinmi ayọ̀ dáadáa ìyípa ṣe wàhálà kó lágbára ọlọ́run wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ọ wà nú àlàálẹ̀ àwọn tí wọ́n gbé ètò kalẹ̀ pàápàá jùlọ àwọn òyìnbó tó yẹ pé ọ̀nà ìṣẹ́ lórí pé tó ẹ ṣiṣẹ́ fún ọjọ́ márùn-ún ẹ sinmi fún ọjọ́ méjì o ọjọ́ àbámẹ́ta sátidé ẹ sinmi ọjọ́ àìkú sọ́ndé ẹ lọ sílé ìjọsìn fún àwọn tó bá fẹ́ lọ wọ́n ní bí wọ́n ṣe gbé kalẹ̀ nìyẹn pé wọ́n máa ṣe àmọ́ ṣé ọjọ́ ìsinmi wà lọ́jọ́ àbámẹ́ta sátidé torí ọjọ́ gan lọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi máa fọṣọ ẹbí máa gbálẹ̀ àwọn míì wọ́n máa lọ ṣe shopping yẹn ni wọ́n máa lọ rajà lórí àwọn iná tí wọ́n fẹ́ dá oúnjẹ tí wọ́n ó sè ọ̀pọ̀ ló jẹ́ pé pátí ni láti ọjọ́ ẹtì friday báwọn ti bọ́ sínú pátí
0: tí wọ́n máa bára wọn
1: fà á títí láti ọjọ́
0: sátidé mọ́jú
1: sátidé wọ́n dẹ̀ máa lọ ibi tí wọ́n tún bẹ̀rẹ̀ iṣẹ́ padà monday ṣáwọn èèyàn ń sinmi ṣá ojú wo lẹ́yìn fi wo ṣé kí ní ìgan kò ní máa jẹ́ nǹkan tó ń ṣe okùnfà ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ tí máa ń sábà bára wọn fà á títí láti ọjọ́
0: sátidé mọ́jú sátidé
1: wọ́n dẹ̀ máa lọ ibi tí wọ́n tún bẹ̀rẹ̀ iṣẹ́ padà ṣáwọn èèyàn ń sinmi ṣá ojú wo lẹ́yìn fi wo ṣé kí ní ìgan máa jẹ́ nǹkan tó ń ṣe okùnfà ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ tí máa ń bọ́ lójijì tí ò fi bẹ́ẹ̀ sí

0: mẹ́rin lẹ́yìn fi ń sinmi gbọ́ lẹ́yìn ẹja wò láàárọ̀ ti tóni ìsinmi
1: gan-an ṣe ti faramọ pé ọjọ́ àbámẹ́ sàtàdé ká máa sinmi
0: náà àti sunday náà
1: kò lè mú àwa ṣé mi ti dọ́là agobẹ́ta má ti kúrò mi sì ń gbà pàtí lọ kọ́ lọ́wọ́ ṣe àtúmọ̀.
0: ẹ̀lú orúkọ yín o. àwa nìyẹn
2: orúkọ mi ni simple.
0: ká simple fún wa.
2: ìsinmi ẹ̀jọ́ ti sọ̀rọ̀ ọjọ́ kú ọjọ́ ìsinmi ọ̀ sátidé gbà mí kò ṣe ọjọ́ ìsinmi fún yàn ṣe tó bá pè ọ́ fún iṣẹ́ lé kíni wàá ṣiṣẹ́ kíni wípé ó wà bẹ̀ pẹ̀lú àlọ́ o sunday lápàdán tó bá pè lójọ sunday pé ṣé kí n máa bọ̀ bẹ́ẹ̀ kan wà máa kó lè nítorí pé nítorí wúra ṣe ṣiṣẹ́ tó bá rí bẹ́ẹ̀ tó bá ti pé àti lọ láìsinmi o ẹ̀bùn òdìgbọ́ ọlọ́kan wà pé tó bẹ̀rẹ̀ wọ́n sí níbẹ̀ o kàtùbọ̀ rí bẹ̀
0: ní ọ̀dà 08132377749 08132377749 evangelist
1: evangelist acha fair me ni agbe sa
2: ti mi jo pataki o ta ba gbe awu te bi ba jo ton ye o ado e bi ko ko sponsor o lo ko no ki ki simi o te ta ko jo se bojo so ko she ti ba ko ko da ready o ma je ko ko ko pa ma bi simi e bi ka mi o lo pe oro yo ni owo owo ma to ala bi ba ti to ba yo ni to ko ti ko mo
0: ẹ ṣe gan evangelist adisa afẹ ká àlàáfíà bá ń bá àlàáfíà kúrú
1: àbẹ
0: dáwọn lò.
1: 08132
0: orúkọ ibi tí a ti ń pè wá.
2: orúkọ ti mi ni ẹ̀mí lójú láti orúkọ.
0: ẹ̀mí sì ṣe pàtàkì. ẹ̀mí
2: tó ṣàkíyọ ṣẹ̀rí tí ọba fún ẹ nísinmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ifo àwọn àgbà kan sọ wọn ní kí ọba ń ṣiṣẹ gbọdọ kí ọ máa ṣiṣẹ tó kí ọjà ju tó ó máa fi ọlẹ kún díẹ kò gbọdọ pọjù ní kí ọ máa fi ọlẹ kún díẹ tí díẹ tó pé iṣẹ ẹ tẹni bá jábọ pè ó lọ nù ọlọrun
0: jẹ kẹni wọn ní
2: o wọn yìí mọdé ńgbà mi gan mi ò jáde ńgbà máa rẹ.
0: Ankole.
2: Ada.
0: Bo se ni ki gbe le oko bo na ni je ki gbo gbe. Hello. Oruko yi o.
1: Ele no phone, we zo me ko phone.
3: Kini atendo ko ti. Ada ta ta bi na baba ke do. Ago ke bu na ko do.
0: Baba chenchimi, chenchimi.
3: Ah,
1: ero de. Ala
3: bi ja ide. Ala
1: mo da o. Don na ko de.
0: Achẹ́wò.
1: Abáàdì náà lè ń pè.
3: Abáàdì kí ni tó rẹ̀.
0: Chóòchó ni o, chóòchó ni o.
3: Kò ní bá ti fún.
0: Ṣé.
3: Ọ̀nà ẹ̀dùn sí ẹ̀dùn. Bàbá wa, ẹni ká ló kù ló kó àjọ ìsàárẹ̀ o. Ẹ ẹ̀dẹ̀ bá túbítà ṣe ṣe rí ní. Ẹ bá tọ́ túbítà ní kíkò sẹ́mẹ́ o. Ẹni ká ló kù ló kó àjọ ìsàárẹ̀. Because ìlú yìí ó ní bákanbákan. Ẹni kánukù
0: wọ́n
3: àjọ ta rẹ̀ ní ọmọ bá rẹ̀ náírà ó rí bẹ́ẹ̀ jẹ̀ yọ́rọ́ ìbò.
0: Ẹ ṣe o.
1: Ẹ ṣe sà.
0: Ẹ ma lọ.
1: Ẹ kojú ọ̀. Àtúnkù ẹ káàárọ̀ o.
2: Ẹ wà káàárọ̀ sí ọ kí ti dé o.
1: Ó gbé rẹ̀ o.
2: Ọ̀rẹ́ mi jì ní ẹjì kẹ̀. Ọ̀ kúkú ní kí ìgbé lápá ti ta rẹ̀ nígbà
0: yìí
2: ní
1: kí
2: ọjọ́ ìṣòro náà. Ẹ ṣe o.
1: Mo kí gbogbo àwọn tí wọ́n ti wà ní kátà lọ́dún gbé àgàdé àtúbẹ̀lú.

0: Olóògbé Tẹ́rákò.
1: Tí ìtọ́jú àyíká wa ṣiṣẹ́ pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́ráàlú, a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn. Tí ẹ bá bójútó ìtọ́jú àyíká wa, agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè tibẹ̀ wọ ara ẹ̀. A rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa, ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọlanke, ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀, bóyá ṣe ń borí ooru, àrùn ìwé ìgbìnlẹ̀ wa, iná ló ń wọṣọ onídàá. Ìtọ́jú àyíká wa, ó ti gbo wa ni. Iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá láti Ìgbòyín.
2: Ìyànjú lẹ̀ dáńgbà, kò sí ajé tí ò rẹra o. Àìsówó lóde, ọrọ̀ ajé tí kò bára rẹ, ìpèníjà ààbò, a ṣe ọkàn rẹ láàárẹ̀. Ọ̀rẹ́, má ro jìnà o, má bọ̀ jẹ́ bí ẹ̀kún bá da lẹ́kan. Ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o, àforítì lólongbo. Mú ọkàn rẹ lè, kí o sì mú ọwọ́ lè pẹ̀lú. Tẹpá mọ́ṣẹ́, dájú pé orílẹ̀-èdè yìí dókè. Àforítì àti ìfaradà la nílò. Ọba ara kọ́ láàárín o, ọjọ́ abágùn kọ́ là kọ̀run. Ìsún tẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibú ní àforítì. Díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè. Akẹ́kọ̀ọ́ ni ìwọ, oníṣẹ́ ọwọ́ ni ẹ́, oníṣòwò ni ẹ́, òṣìṣẹ́ ìjọba ni ẹ́, ìgbéga o ti ìlọ ọ̀run wá o, tàbí ìwọ oòrùn, ọ̀dọ̀ Elédùà ló ti ń wá. Ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà. Yorùbá nìwọ ni, Haúsá ni, Igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí. Jẹ́ ká ní ìfaradà fúnrara wa. Bond FM 92.9 ló ní ẹ jẹ́ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè gòkè àgbà.

0: ń sọ faragbara òní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́.
1: Ọmọ Nàìjíríà ìwọ́de mọ́.
0: Àwọn ọ̀kan lọ. Ìgbà ní gbogbo nǹkan.
2: Wọ́n yóò dábò wẹ̀lú.
0: Àkísà ti lò gbàrí kó tó di pé dẹnitẹ́nìkan ló mọ́. Ẹ sọ fáláṣọ tuntun kó jẹ pẹ̀lẹ́ kó jó wọ̀n. Gbogbo ò padà dìtàn. Gbogbo a máa ń sọ pé bí bàbá ń jó tí gbà rẹ̀ ń jó ta ló fi gbà rẹ̀ yẹn.

0: gan la le pele eyan
1: omo Nigeria
0: awon eyan melo lo la latara ola to ni awon eyan melo lo sorire ninu dukiya re ta lo je ninu ola re pele e so fe ni to so wi pe afemi afemi o awon kan so ru e lana titan lo pada gbeyin won a ma se bi bi amoran gbogbo igba e di yen mu o eni to gba le nigba ti igba nbi e awon eyan to do se loore ni igba ti agbara nbe lowo re igba pa igba kan bo gbeyin won a ma se bi amoran gbogbo igba e di yen mu o eni to gba le nigba ti igbi e awon eyan to duro ti to se loore ni igba ti agbara nbe lowo re igba kan wa igba kan bo yo gbagbara lowo re yo gba igba lowo re o si ni ku o ma wa laye sugbon yo ni pe e mo wa ko so pe daddy nbe nle ni awon to ti gba le ni o pada wa gba e nigba to lagbara ti igba ma gba gbogbo ku gbogbo koko lowo re awon lo ma gba ele o dimu o ye kare gojumo gbogbo ile ise wa bond of mulawa 92.9 stable on nigeria abale ruby exercise lawaye e daya kara ogbon kara ona kisho koja komi o koja keje o so kakari o ma lami
1: omo nigeria
0: latari bi todo ti wa bayi bi tele ti ofe atari ya loto to kan tun ma san aye you are alive
1: omo nigeria
0: awon atari tun ma san e wo ki kan san para pa chat ba she man she your boy your name I say Abdul Fatah ya Abdul Gafar the daughter me the prince of our kingdom the pride of Islam bo she na mi ye ha oro pole ku si agogo ere daraya she koko she pataki te ba wa lafia te gigun o bere lati a good hygienic treatment deba migigun te wa ile koko ara kara o don kara o ma jolo ara omo tutu o bere lati bi ayika to mo tori today is environmental oni ni ayajo imo to to ni pile eko ti bere lati agoba ago mejo abo pelogun olorun a si nfo ilu ma ago mejo ni wa sopin e ti fo adugbo ti ise ti fo lu mo landlord e pe tenant jade oru te su ito e di ko ile ka ko idoti koto daminu layika we jako bẹẹni ẹja jẹ kí àyíká wa kó wà ní mímọ tónítóní o honorable sọlì ọlọwọlé jimọ àpapa lcda chairman oníkà sọ fẹyìn ògùgbẹ àpapa ẹgànmọ ẹdí ẹgbàlùmọ bẹẹni honorable aziz ogidan ti kóka àgùdà pda ó lẹyìn kóka àgùdà ẹjáde ẹfọlùmọ o akínpọ johnson ibrahim alága àlímọṣọ ó lẹyìn tàlímọṣọ ẹgbọlùmọ o egbè ìdìbò lcda prince idris balogun káfàtà mr tokandu ó ní ẹjáde ẹgbàlùmọ gbàlùmọ́ o tó gbálé ngbàtà ti bẹ̀rẹ̀ ìgọ́dọ̀ ikọ̀ tún lcda kọ́mẹ́rà sísà kísàyà ó ní kẹ́ẹ̀fọ̀ lùmọ́ o bó wa lára kó wá jíire à ní sọ bẹ́ẹ̀ tókùnrin ẹ̀ jáde ẹ̀yìn tókùnrin ẹ̀ jáde àfẹ́kálukú yẹn fọ́ èkó mọ́ ẹjọ́ èkó gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ bàbá mi kábíyèsí aláyélúwà ọba rilwan bàbá túnde oṣù ọlálẹ́ akin olúdìfọ́s olówó èkó bàbá fúwádìí ó ní gbogbo ẹ̀yà kó bàbá fúwádìí ń pè yín kábíyèsí ń pè yín aráàlú èkó ó lé àtàlejò ẹ jáde kò tó dá mi nù ẹ jáde táwọn ojú yànmù yànmù ò gbọdọ̀ máa jẹ wá ẹ fọ̀lùmọ́ omi adágún ò gbọdọ̀ sí ẹ gbá kọ́tà gbogbo ẹ̀kọ́ mọ́ fẹ́fẹ́fẹ́ bẹ̀ẹ́ni bẹ́ẹ̀ saudi arabia.

and you bam mommy go am mommy eye. They know what you me ko wa wo mi am fata ba fa lo ko todo temi ani ke ma sere da lore kore mo soro kojo ojo si awon eyan tu wa n pe mi won beere won ni kini yin si n ja ran iran iko na iseto ni igbesi aye awo okunrin o ye ka moju to daada nkan si okunrin o okunrin ni olowo lowo to de o ma bo me rerin gas titan omo ni mo okunrin o mu o okunrin o mu e ma check on di o e ma check on si o e lero pe a kon gba salary ni lonu lo lopo lonu lo ba lo o okunrin o ni iyawo ma sakiyesi daddy wa to ba ti di po ti dawa ju daddy kon dawa e ma lo yoju si won o won ronu ora ni o check on dem o bukata fe ba ye opolopo irun fufu to yo loju elomi bi todo temi lori ati nirun gbogbe na ko la gbogbe ko lojo ori I love you. Èyí tí ó tún wá ní nínú wa ìròṣe ìrònú la fi ń gbéra èyí tí ó ronú ilé bí apalọ̀ ló kó bá kúkú òjijì náà ni tí ó lówó lọ́wọ́ àkàìmọye ohun tí ó yẹ kí wọ́n máa ṣe ni wọ́n ń pàrònú tì ní ẹ wò ó ìṣètò kókẹ́ mójútó ẹ̀yìn ọkùnrin bẹ́ẹ̀ ṣe ń sáré owó tẹ̀ ń sáré ọlá ẹnu ara yín dáadáa àlàáfíà yìí ṣe kókó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ti gbàbẹ̀dọ̀ mú alákejì kí má pẹ̀ lórí ẹ̀ jù ẹ lọ bá wá pẹ̀náìpù tó pọ́n dáadáa ẹ̀jẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ pẹ̀náìpù tó pọ́n dáadáa ẹ̀gẹ́ tepótepó ni ẹ má yọ ìpò ẹ̀yìn ẹ̀kú o ẹ wá má yọ kó jẹ́ pẹ̀náìpù kíní èyí tó jẹ́ ti àwọn ọmọlá ẹ̀ pẹ̀lú gangan tó máa ń pọ́n yóò yẹn àgéyẹ náà kékèké àìdán ẹgẹ sínú pọ́ọ̀tù ọmọ inú atáre àti ìyèrè ẹ wá kànná fùrù sí ẹsẹ̀ lágbókò jiná dáadáa ìṣètò ń bá yí ọkùnrin disgrace ọkùnrin wọn máa wá mú sẹ́lúlà káàkiri ayé wa ò ní bàjẹ́ pẹ̀nẹ́pù tó pọ́n dáa kéèké sínú pọ́ọ̀tù àìdán ẹgẹ kékèké sínú pọ́ọ̀tù ọmọ inú atáre ẹkọsí ìyèrè ẹkọsí kànná fùrù gbogbo tí mo kà ìkò sí ẹbọ nínú gbogbo ẹ kíríkù ń bẹ rárá ẹbọ ò sínú gbogbo ohun tí mo kà kalẹ̀ yìí dá elédùmarè ló dá gbogbo ẹ ọlọ́run ló dá gbogbo ohun tí mo kà yìí àgọ́ ara wa sì ni ọkùnrin tígbàgbọ́ ẹ ò bá ti tó ẹsìn nínà tí ò tọ́ tí ò gbé jésù lọ́nà tí ó yẹ pé eléyìí tí mo sọ ìṣe lágbókò jiná dáadáa ó máa mo pu ẹ̀ ní gbígbóná mo fi ọlọ́run búra fún ẹ pẹ̀lú ògo tọlọ́run láàrin ìṣẹ́jú mẹ́wàá tó o bá mú ìtọ́ máa wá lọ́fẹ̀ẹ́ ẹjẹ́ ń túpè lẹ́ẹ̀kan sí láàrin ìṣẹ́jú mẹ́wàá tó o bá ti ó mọ máa ṣiẹ́ pé kò tọ̀ mo dán wòye bá a bẹ́ẹ̀ ni confam tested and confam tó o bá ti lé fọ́ọ̀tì o tún wá lọ mú 50, 60, 70 o tọ́jú ara rẹ 70 lànà lọ́lọ́run sọ pé ká lànà bí júwe fún wa pé alẹ́ aláǹfààní mọ̀ 70 lẹ́yìn 70 máa retí kú ni wọ́n á lò dẹ̀dẹ̀ rẹ̀ ò tọ́.

0: wo Solomon Solomon Olamileki oyin o kupa nibi idije o e ja ma lo ile la la be kan o go ro ko ko pa de le abifata abigafa lokun o fe o daruko re bi be
1: daruko mejo woli oluwa sesan ladi pupo woli jeje baba Emmanuel ori oke olojo meji logun to waye o so layo
2: igbo eyin lo ire tin ko mi ni akoko yi
0: jele ti ofe o daruko re bi be
1: daruko mejo woli oluwa sesan ola woli jeje baba Emmanuel ori oke olojo meji logun to waye o so layo
2: gbogbo eyin lo ire ti mi ni akoko yi Adewale omo ba ni oruko mi Saju 0063422699 lekun si 08060422699 a o ni aso ṣugbọn ki a ma ba waye aso tabi wonu afakoko eni sofo ile ise Pips Arcade Forex Arcade ni won se run mi jade ti won ko mi jade bi omo ijo mejo lati de lori ero agbagbe ni pe ki gbogbo eyan dide fuya ninu ise ati osi Pips Arcade Forex Academy jẹ ile ise to wa kaakiri agbaye ti won fi han gbogbo eniyan lati kuro ninu ise osi ati lati ma pawo wole ni si apo ara eni pelu su ni ona ti o ba ofin mu Pips Arcade Forex Academy ni ibi aye eniyan pada si daada ti iwo na si ma di eniyan pataki o ti wa ma ri owo mu lo senu ọpọ ènìyàn tí wọn ń sọ wípé ògún owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ní wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́nà lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye wá fún alágbára o nítorí wípé ọgbọ́n ò ju agbára lọ. Ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kò sí kù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Pips Arcade Academy wọ́n ń dáni lẹ́kọ̀ọ́ bí a ti máa pawó wọlé ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣe rere ní ìgbà tó jẹ́ wípé ibi tí oyin bá wà ni ìrà máa sàtọ̀ ọ lọ bí Pips Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ ṣàlàyé sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú ìwé tá à ń sebẹ̀ nínú ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni tọ́wọ́ ẹ̀la ó wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Forex Academy ni wọ́n ti ń ju ṣàdáńkátà sí ọba adẹ́dá ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára yorùbá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò ní ìṣẹ́ ìṣẹ́ mi technology and internet ni ọ̀nà tuntun fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ̀ owó yẹ pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà tí oyin orílẹ̀-èdè wa nàìjíríà abalajọ tí bill gates ṣe ń gbèrò láti wò sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ wípé ní àsìkò díẹ̀ iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tó wúlò tó ń fi play game tó ń fi ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òtọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ ìyẹn smartphone ha òun náà ní ọ̀nà àbáyọ òun ló láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà drop business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀ǹpútà tàbí o kò mọ́ o ka ìwé tàbí o kò kà púpọ̀ rárá Pips Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú answer tó wà lọ́wọ́ rẹ yẹn bí oko kò bá jìn ilákì kò ilé iṣẹ́ Pips Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó pé lórí forex trading ni níbi tí ọ̀gá àgbà ilé iṣẹ́ Pips Forex Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn fi ìrírí wọn bá gbogbo

0: je onise owo tabi onise osu ko di ise yin lowo rara o onise owo bi iya eleja iya alata iye elepo bikila mechanic fertilizer koda o wulo fun awon agbe to je bi pe won sise agbe ti won ma sowo won ma ta ere oko won to si je pe yo ma mu owo sabo wole fun won phone ti o wa lowo yin na le ma lo ofe ni idanileko yi ti o sumo si pe ko nilo wipe e n sanwo iwole rara abi e n sanwo fun idanileko yi a ki dagba si ohun ti a ko mo bi o ba ti mo ona lati lo ero ibanisoro re lati ma pawo wole o ti di lowo tabo aniyan o PIPS Arcade Forex Academy ki se yahoo nitori ero oko elomiran ni wipe gbogbo ise lori internet ni jibiti bi o gbe ni badani loju a fi gbari ni iwo na ma bo ni bi idanileko yi ni sunday ose igogo laago meta osan idanileko yi ma waye lori idanileko yi ti ma waye ni 73 allen avenue ikeja lo ti ma waye ni ipinle eko gbogbo eniyan ni idanileko yi wa fun o yala oni ise miran tabi o ko ni iyawo ile baale ile omo ile iwe onise owo onise osu okunrin obinrin abi iwo ti keko jade ni ile to wa ise ma tun mo ma joko tetere o iwo na ma bo lodo wa lati se idanileko yi lo fe ni o idanileko la ni o nitori awon agba oje yo wa nibe lati ma ba yin soro ofe si ni idanileko yi pelu idanileko yi yo waye ni sunday ose igogo laago meta osan koda ofe ni pelu o ko ni owo iwole tabi owo idanileko lati wa gba aye sile iwo na te yes sori number yi yes ni ko send yes send yes sori number yi 08063422699 le kan si 08063422699 bi o ba le wa sibi idanileko yi a o fi ona han koda wa tun lo si ile pelu ida 30% ni 30% owo to ma nilo lati bere oko re lesekese oro to ba dani loju ki ko se lenu eni idanileko ofe ti wa tun ri ona abayo lati bere ise lesekese ni PIPS Arcade Forex Academy ni won gbe wa o ni 73 Allen Avenue Ikeja ni ipinle Eko o ba fe kopa ninu idanileko yi ti won na fe ku o ninu okosikosi send yes latori phone e send text message yes so the number yi 08063422699 leko si 08063422699 orire ki de bala tetere oro to ba dani loju ki ko se lenu eni lakoto ara PIPS Arcade Forex Academy àwọn ni wọn kó ìwọlú tí wọn ni kákò nípò iṣẹ àti òṣì káwa náà dọlọrọ káyé máa ṣe sàdánkátà fún wa náà nígboro ìwọ náà darapọ mọ wa níbi sẹmínà tó máa wáyé PIPS Arcade Forex Academy ilẹ̀ tó fún ẹni nọmba yìí lẹ́ẹ̀kan sí kó má bàa dé pé bí n bá lọ tán kó máa dàríyànjiyàn nọmba yìí lẹ máa pè sí ẹ sẹ́ndì yẹs sí nọmba yìí lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá ti sẹ́ndì yẹs sí lọ́gán báyìí ni ó dà yín lóhùn nọmba náà rèé o 08063422699 08063422699 bí o bá jókòó tó o bá gbìyànjú wọn náà ó rí i pé ọ̀nà àlà fún ẹ bó o bá ti sùn o máa sún síwájú ni ṣùgbọ́n tó o bá ti sùn o sùn tẹtẹrẹ nìyẹn ó dà
1: on FM 92.9.

0: ènìyàn síbi ìkórè ọlọ́dọọdún wọn. Àádọ́rin ọdún irú ẹ̀ 70th harvest and thanksgiving service eléyìí tó ti bẹ̀rẹ̀ this night ọjọ́ Friday 25th September 2026 tí ètò ìlera ọ̀fẹ́ máa wáyé lọ́jọ́ Saturday 26th September pẹ̀lú àwọn àyẹ̀wò lọ́kọ̀ọ̀kan bíi malaria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìsìn ìdúpẹ́ lọ́jọ́ Sunday 7 September 2026 láago mẹ́wàá àárọ̀ gbogbo ẹ̀gbọ́n inú ilé ìjọsìn wọn pẹ̀lú àkòrí The New Mercy SMA Gold Sister of the Day Princess Damilola James APC Deputy Governor Candidate àti Honourable Mojisola Miranda Deputy Speaker Lagos State House of Assembly Royal Father of the Day Oba Abdulwasiu Omagbola Onawal the Oniru of Iru Kingdom Chief Host Senior Apostle Honourable Pastor Cornelius Ojelabi APC Chairman Lagos State His Grace Emmanuel Abiona Spiritual LC and S Society How Mare T O
1: Àtútù àrẹ́rẹ́ ọkọ̀ ìrìnàjò Bọ́lá Ahmed Tinubu re-election support group roadshow ó ti ṣí kò dẹ̀ ní takú sọ́nà bí èéfín ó ti gbéra àgbègbè lọ́pọ̀ sókọ̀ lọ́jọ́ Sátidé ọjọ́ 26 oṣù kẹsàn-án 26 September 2027 ni àwọn ẹgbẹ́ President Bọ́lá Tinubu 2027 re-election support group ní kóníkálukú tí wọ́n ti rẹ̀ jáde fún àkànṣe ètò ìfiraẹnihàn ní òpópónà President Bọ́lá Tinubu re-election support group roadshow. Lágbègbè Kékulé gbọ́kó sọ fún Toko Kádàn gbọ́kọ̀rọ̀ fún ọ̀bẹ̀. Ọjọ́ Sátidé ọ̀sẹ̀ yìí 26 September 2027 ni máa wáyé olùkéde President Bọ́lá Tinubu 2027 re-election support group lábẹ́ adarí àgbà Director General Bọ́lá Tinubu. Gbogbo ẹ̀yin tágbègbè ẹ má ṣàlàyé wá a ó máa retí yín o.

ẹwọ ọdọ ìwò yìí tó lúwẹ nínú odò adágún ọtí ìwà èérí àti ìmẹlẹ tó da gbogbo agbára ìjẹ ọdọ rẹ nù sínú kòtò ẹwọ ọdọ ìwò yìí tí ó sọ ìbẹrù àgbànù tí ó kúrò nínú ipa ọnà òótọ àti ìwà rere àlẹbámi wo ọdọ ìwò yìí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òré tí àsìkò sì dúró dé ìgbà àtijọ́ yóò kọjá lọ ìgbà tuntun yóò sì dé ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé irú èso wo ni irúgbìn rẹ yóò gbé yọ ìwọ ọdọ ìwò yìí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ òkùnkùn ayé di ìmọ́lẹ̀ á mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́ ò bá gbéra nílẹ̀ ìwọ ọdọ akíkanjú onílẹ̀ tútù ìwọ ọdọ onírẹ̀lẹ̀ kí o fi ọwọ́ ẹ̀yẹ rẹ méjèèjì kó fi kọ́ iṣẹ́ àti òṣì léèmọ̀ kí o fi gbogbo okun rẹ lé ebi dànù láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kún ní ayé ò bá di àmùrè rẹ ìwọ ọdọ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó kíkí rẹ kí àwọn ọ̀run gan kọ́ gbé sàdáńkátà rẹ ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ o ò bá gbéra nílẹ̀ ìwọ ọdọ iṣẹ́ rẹ

0: ìdí tí ìtọ́jú àyíká wa ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrálù a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ẹ̀gbin là wá iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá sétí gbọ̀yìn.
1: Band FM
2: 92.9
3: àsìkò ìdìbò dé ẹ̀tọ́ gbogbo wa láti dìbò àbí o sì níbẹ̀ orí bí wọ́n ṣe pin ọ̀dà ta ni wọ́n máa ń pín ìpín kúkúlé lọ́wọ́ bí ọ̀ṣẹ́ ẹni tí ò sí níbẹ̀ ṣe bí ẹni tí ò sí ń lé lẹran rẹ̀ ń bò kọ ọ̀rọ̀ ìdìbò ń lẹ́yìn gbogbo wa lọ́kàn o ẹni bá ń kọrin kò kàn mí tí ò jáde dìbò ìwọ̀nba ìbò tí àwọn tó jáde dìbò bá dì ni wọ́n máa ta lẹ́ni tí ò yẹ lóye ọ́ wọlé tí ó sì máa ṣèjọba lẹ́ni tí ò dìbò lórí lẹ́ni tí ò dìbò sì lè gbin nítorí òun ló fààyè sílẹ̀ fẹ́ni tí ò yẹ lóye láti wọlé nítorí ẹyọ ìdìbò kan ṣoṣo lè gbólóṣèlú wọlé ẹyọ ìdìbò kan ṣoṣo lè fẹ̀yìn olóṣèlú janlẹ̀ ẹ̀tọ́ rẹ̀ láti dìbò ipa rẹ̀ láti yan ẹni tó wù ọ́ ẹni tí ò dìbò ń kó bá ara rẹ̀ ó sì ń kó bá Nàìjíríà iléeṣẹ́ Bond FM 92.9 ló rọ̀ yín pé ẹjẹ́ á jáde lọ dìbò lásìkò òdìbò torí ọwọ́ ara ẹni la fi ń tún wà ara ẹni ṣe.
1: Band FM
4: 92.9
5: Kẹ́yìn àjùlọ sílẹ̀ mímọ́ Hajj kìí ṣe fún fàájì àbí afẹ́fẹ́ ayé bí kìí ṣe fún ìdáhùn sí òpó ẹ̀sìn Islam. Tá a bá fẹ́ wá rìnrìn àjò náà, ó dára tá a bá iléeṣẹ́ tó mójú ìtú rẹ̀ rìnrìn àjò.

kì í rọrùn ire le méjì ni mo kò lónìí owó ilú mo kò lónìí máa kore lágbára ọlọ́run bá ire owó ire ọmọ ire àìkú baálé ọ̀rọ̀ yóò fọ̀dẹ gbogbo aṣebùgbé o ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ gadiya àtọmọ bello ayáṣùrò oníkẹfà kùrẹ̀tẹ́ ẹ máa bọ́ wa kalọ̀ lórí ètò ìrìn tiwa láàárọ̀ yìí

0: Ètò mọ̀ọ́lì Mákun, àgbàjọ wọn láti sọ̀yà, àjẹjọ wọn kò gbẹ́rù dórí, àjọ fijilantẹ́ púpọ̀ Nàìjíríà (PGL) ló ń ké sí gbogbo aráàlú pé kí ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti kásẹ̀ ìwà ọ̀daràn nílẹ̀. Tẹ́ ẹ bá ti rí kọ̀jọ̀kọ̀jọ̀ ládùúgbò yín, èyí tó le da omi àlàáfíà lóru, ẹ pé kọ́ máa daṣẹ̀ san Ògún Túndé tí wọ́n jẹ́ Commander PGL Lagos Command sórí 0802-352-7478 0806-620-3593 ẹ̀sìn lè pe alūkkóró BGL Lagos Command Bola Odus sórí 0803-436-3090 VGN see something say something olùkéde Comrade Bola Odu Bola APA Bola Odus láti gbẹ̀rígbẹ̀ VGN
1: Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye púpọ̀ jùlọ tó ṣeé ṣe kí ọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó 2,200,000 to 2,300,000 ni kò tí gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wa lọ sí ilé ìwòsàn aláwọ̀ tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
1: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Àyàfi fún àbẹ̀wò abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ó dojú egbò.
1: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbòbò ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́ ilé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbòbò àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7782. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
4: Ilé ìfowópamọ́ Tajbank pẹ̀lú ìfowósowọ́pọ̀ ìgbìmọ̀ HAD orílẹ̀-èdè, èyí ni National HAD Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòójútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ HAD ọdún 2027. Yàrá má di èrò ẹ̀yìn fún HAD ọdún tí ń bọ̀ o, pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere, bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́, ìsinmi lákòókò tó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kòrẹ́mú fún HAD ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú. Sí àkáǹtì ìfowópamọ́ HAD Tajbank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hardsavings.tajbank.com tàbí pòpò wa ní 07008252265 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Tajbank, ìwọ nìkan làyé fẹ́ wa o.

ẹ̀tẹ̀ sí wáyé láti bẹ̀. Ẹ̀tẹ̀ síwájú, orin tó lóyún kọlẹ̀ tún rìpíìtì, aṣọ gẹ̀mọ́rì, ó yá eléyìí ẹ̀tẹ̀ síwájú lafẹ́.

ẹkọ ojú mọ́ orúkọ yẹn tẹ́tí ń pè wá olúdọ̀tún ẹkún dára láti mú ṣìyẹ̀ olẹ́fẹ́ ẹkọ fún aná òrin wọ̀nyí àwọn tó kù ńlẹ̀ adékúnlẹ̀ gòdú wà ńlẹ̀ ráyìn pé méjì náà ló máa ṣẹ́kù ńlẹ̀ adékúnlẹ̀ gòdú àti ṣọlá àlìsìn ọ̀rẹ́ ẹ̀pẹ́ náà ti jẹ̀mù lórí ètò yìí ibi tá a bá ti gbé lọ síwájú lẹ́ ti máa ibi tá a bá ti dúró lẹ́ ti máa tẹ̀síwájú ẹgbẹ́ sáà.

0: yàtọ̀ mọ bẹ́ẹ̀ lọ yà bàṣírò aṣírò ohun tó ń dà wá láàmú ń lọ́pọ̀ ẹ̀dá láyé òde òní òun náà la ìgbéjẹ́ fórí àìgbà fọlọ́run wọ́n sì ní ká gbà fọlọ́run ní ìsinmi ẹ̀dá tó bá gbà fọlọ́run yóò gbéjẹ́ fórí àmọ́ ohun tí ọ̀sọ̀ láwọn wá kiri torí pé àgbà fọlọ́run àti gbàgbé ni pé orí tí bá jẹ gúnrúngún bàbá fún ládìẹ kò ní fẹ́ ẹ̀dá tí bá jẹ kúrọ́ bá fún lóbì yóò kọ̀ àyàn mọ́ ògbóògùn láyé ẹni tó rí bá fún ṣe nìkan ní ìṣoríire orí tí kì í bá jẹ ibẹ̀ kíkẹ́ ọjọ́ sí ibẹ̀ kíkẹ́ o tó bá ṣèṣì tọrọ ọbẹ̀ dé káàkiri tó bá wẹ̀ kíkẹ́ fún yóò bomi làákò tó jẹ́ ni àgbọ́dọ̀ gbìyànjú ká gbé iṣẹ́ fórí o orí náà ló sẹkùn dólókò ẹyin ọ̀pọ̀lọpọ̀ àwa ẹ̀dá láyé ló yẹ pé à ń bá orí wa wọ̀ yá àjàkadì ibi torí wa ń gbìyànjú àti wa lọ àfẹ́ bẹ̀ ibi ọ̀tọ̀ là ń fẹ́ tó fà á tí ẹ̀dá fi ń ṣìnà nu orí òní takò wá o ẹ kú ojúmọ́ o ẹ káàárọ̀ o
1: ẹ káàárọ̀ o
0: orúkọ yẹn àti ẹ ti ń pè wá.
1: Orúkọ mi ni Mama James. Jọ̀wọ́ Yusuf Mama Gbèsè Òwò sí ẹ̀kọ́ kájọ lọ́lọ́.
0: Bọ́yẹ̀ kì ń gbọ́ wa dáadáa ẹ máa gbọ́ Yusuf. A máa gbé mo rántí pé Yusuf kan la lọ́jọ́ sí ọba wa ọba ríran bá dúdú oṣù ọlálẹ́ àmọ́ kí olólùwò kí o sọ pé ọmọ òkè gun o orin aláké ni ọya bá mu wá. Ìgbà tí mo wá mú orin aláké fún bàbá wá ṣẹ̀ wá fún mi ní àwọn orin Yusuf tó yẹ pé mi ti ẹ̀ gbọ́ rí mu ni. Àgbà ló tó rò lọ bá tún ṣe é fún mo lé èmi ni mo ń sọ pé mo ní Yusuf lọ́wọ́ àṣé n ò dọ́dọ̀ àwọn àgbàlagbà ni mo rí Yusuf. Ọ̀dà ẹ má mi kọ ọjọ́ tá a gbé Yusuf wá tá a sọ tá a mú Yusuf wá tẹ́ ẹ kọ fún wa ń bọ̀ wá ṣe ti gbọ́. Ẹ má mi kàn ẹ fọkàn balẹ̀ ẹ ṣeun sà ẹ ṣeun àmì sà.
1: Ẹ bá kí Alhaji Maruf Oyinbo Olúyege ọ̀rẹ́ rẹ pàtàkì.
0: Ẹ má dá lóhùn Ìbàdàn ni wàhálà wà náà pọ̀ kì í jẹ́ rí mú mi.
1: Èmi mọ́tò fún yín jọ̀gẹ̀ wípé ìyáàgẹ̀ ọkùn ní wípé ìyáàgẹ̀ ọkùn ní ìwé ìjẹ́ tó bẹ̀rẹ̀ fún ọgbà
0: tí bágbà yẹn náà ní pọ́kùkù. Ọ̀dà Amisa, ẹṣun sa. Ẹṣẹ o, Amisa, ẹṣun sa. Ẹṣẹ gan, kẹsa. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ba. Ẹ wá polówó ọjà lórí ètò ìrìnì tiwa o. Gbogbo èèyàn tó bá fẹ́ ire lọ́dẹ wọn. Wọ́n gbọ́dọ̀ máa dunú sétò yìí. Torí béèrè sọ pé bó ṣe fẹ́ ire bẹ́ẹ̀ ni ire ṣe máa wọlé tọ̀. Bó ṣe wá kórira re. Bẹ́ẹ̀ bá kórira ibi òní súnmọ́ bẹ́ẹ̀ bá ti kórira ibi òní súnmọ́ àmọ́ tẹ́lẹ̀ bá fẹ́ràn ìrẹ́ ọ̀mà wọlé tọ̀ gbogbo alágbára ọlọ́run ọba. Ẹ gbìyànjú ẹ wá kóró ọjà yín ẹ wá ti wà lẹ́yìn. Ẹ má wulẹ̀ pè mọ́ ẹ má pè mọ́. Ẹ máa ṣẹ́nu dídé ṣíbí ibi tá a wà ìtọ́rọ́ ọjọ́ ti rè bí àná. Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba o adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti wà lẹ́yìn lórí ètò yìí adúpẹ́ lọ́wọ́ ọba wa alájọ́ túnba adébálẹ́ sọ bánà balógun adúpẹ́ lọ́wọ́ olóyè onígbà olùṣègùn babatunde àìrè má kọnù bàbá yìí gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ ló ń fọ wọn káàdì pé ká fún àwọn èèyàn tó bá kọ ní tó bá ti wà lọ́rùn lórí ètò yìí. Wọn àdẹ̀ tún máa ràn wá lọ́wọ́ lóṣooṣù pé kí ẹ̀mí ètò yìí kọ́ bá léegun ẹ ṣe o. Ẹnjínà Peter tó yẹ mọ́tọ́ṣọ àdúpẹ́ ò kò sí gbà tí a fẹ́ ìrànwọ́ lọ́dọ̀ ẹnjínà Peter tó yẹ mọ́tọ́ṣọ súnmọ́ bọ́ níbi gẹ̀yìn tó wọ́n dìde àtìlẹ́yìn fún wa. Àbàbá ẹ ní kú láéláé. Alhaji Praise the Oníkù yìí Johnson ẹ ṣeun wọ́n dúró ti wà láì gbàgbé Evangelist Bọ́lá Òdú Bọ́lá aka Bọ́lá Odus bàbá olómi ọ̀fẹ́ nígbẹ̀rígbẹ̀ ìgọ̀ọ̀gọ̀ náà ló jẹ́ pé wọ́n ń fẹ́ràn wa àti wọ́n gbà tiwa. Ọlọ́run ọba lójú ni a bá ń wà pẹ̀lú yín. Ẹ pé tó jẹ́ ọlálẹ́kùn sórí 0809844-4710 0809844-4710 ẹ tún lè lo 0708810154 0708810154 Túnjí Ọlálékan olóòkọ mi the charismatic radio president alágbèrè lágbára ọlọ́run ọba àtúpalẹ̀ lọ́ọ̀sì tó ń bọ̀ mú kí olóòtú wa tó wà pẹ̀lú wa olúwa ṣèyí fún mi ayọ̀ Mákindé ẹ ṣeun. Yà á lọ wọn náà pé ẹ̀rọ bá ti sọ̀rọ̀ ẹ̀kún àpòrò ọjà rí.
2: 0708749-2118 fún ìpolówó ọjà ẹ pè wá ẹ ti ẹ̀dán wa wọ̀ ẹ́ rí pé wàràwàrà bí ọmọ ìta ṣe ń tà lẹ́ẹ̀ máa tà lórí ètò ìrìnì tiwa. Ganiya àti Bello Ashiru orúkọ tèmi jẹ́ ká fi pàdé sí ọjọ́ mi ọjọ́ rè ire o.

ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbọ̀ fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí ẹ ṣe ìwádìí ipò fún ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www

rahmatullahi ta'ala wa barakatuh. Ìròyìn ayọ̀ leléyìí fún gbogbo mùsùlùmí pàápàá jùlọ àwa fẹ́ìdọ̀ jákèjádò àgbáńlá ayé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé Sheikh Ibrahim Iyas International Conference máa wáyé nínú oṣù kejìlá ọdún yìí tí gbogbo fẹ́ìdọ̀ sì ń gbáradì. Lábẹ́ àkóso bàbá wa àgbà Maulana Sheikh Salis Alao Adeneko Grand Khalifa fún gbogbo tó ń jẹ́ tìjàníyà ilẹ̀ Yorùbá, bàbá wa àgbà ọlọ́lá wa Sheikh Mahi Ibrahim Iyas radiyallahu ta'ala anhu ti wá jàn ló ń tẹ̀ kì í wá ṣe lórí ọ̀rọ̀ ẹnu lásán. Wọ́n kọ̀wé ránṣẹ́ ni lẹ́yìn tí wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run, níbẹ̀ náà ná ti ránṣẹ́ àlàáfíà ìbùkún àlékún ìkẹ́gẹ̀ fún aṣíwájú ẹ̀dá nabi wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹbí oníṣẹ́ ńlá àti gbogbo àwọn tó tẹ̀lé tó fi dórí gbogbo mùsùlùmí àgbáńlá ayé àti gbogbo ẹni tó jẹ́ ìjọ tìjàníyà fẹ́ìdọ̀ nílẹ̀ Yorùbá, Edo àti ìpínlẹ̀ Delta ni bàbá wa Mohi Ibrahim Niyas sọ pé kí ìkẹ́ Ọlọ́run àtọ́lọ Ọlọ́run kó máa bá wà. Wọ́n sì fi rinlẹ̀ pẹ̀lú àwọn dùn láti pe àwọn síbi àwùjọ ńlá nì tí a gbèrò wípé yóò gbé ògo fẹ́ìdọ̀ ga, ìyẹn International Conference of Sheikh Ibrahim Niyas tó máa wáyé ní ọjọ́ 18 ọjọ́ 19 àti 20 oṣù kejìlá ọdún 2024 18th, 19th and 20th December 2026 lábẹ́ ìdarí ẹni àpọ́nlé Khalifa ilẹ̀ Yorùbá Sheikh Muhammadu Salis Adeneko. Inú ẹni kì í dùn ká pa mọ́ra. Sheikh Mohi Ibrahim Niyas fi ìdùnnú wọn hàn lọ́pọ̀lọpọ̀ fún ìgbésẹ̀ àlùbáríkà àti ìsọdọ̀tun yìí tí ó jẹ́ kí ògo fẹ́ìdọ̀ Ibrahimiyya túntọ̀ káàkiri gbogbo àgbáńlá ayé, níbi tí oríṣiríṣi àwọn ènìyàn yóò ti péjọ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni gbogbo nǹkan tó ti jìnà tẹ́lẹ̀ yóò sì súnmọ́ra wọn nínú ìfẹ́ àti ìṣọ̀kan, nítorí pé eléyìí jẹ́ ìgbékalẹ̀ láti fi ìpìlẹ̀ rere lélẹ̀ pẹ̀lú òótọ́ ìfẹ́ àti láti so ọmọ ìyápọ̀ nínú Ọlọ́run ló mú Sheikh Ibrahim Niyas tòní kéde fún gbogbo àgbáyé bí àti apá àtitan ni àwọn fi faramọ́ àpérò tí wọ́n gbé kalẹ̀ yìí. Wọ́n wá rọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá nífẹ̀ẹ́ Maulana Sheikh Islam Ibrahim Niyas ní gbogbo àgbáyé wípé kí wọ́n má dá àwọn elétò da, kí oníkálukú dìde gírí, ká sowópọ̀ pẹ̀lú ìṣọ̀kan láti faramọ́ àpérò tí wọ́n gbé kalẹ̀ yìí. Ọwọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá nífẹ̀ẹ́ Maulana Sheikh Islam Ibrahim Niyas ní gbogbo àgbáyé wípé kí wọ́n má dá àwọn elétò, kí oníkálukú dìde gírí, ká sowópọ̀ pẹ̀lú ìṣọ̀kan lọ́wọ́ nínú àṣeyọrí ìjókòó náà pẹ̀lú agbára, owó, ìmọ̀ràn àti dúkìá eléyìí tí Ọlọ́run ọba aláàbá fi kí wọn pẹ̀lú àdúrà kí àpérò náà lè wá sí ìmúṣẹ. Sowópọ̀ lẹ́ẹ̀kan sí kí ọkàn wá sí papọ̀, torí wípé sopọ̀ òun ni àánú wà, níbi kí àpínyà òun ni ilé kókó wà. Wọ́n sì tún fi rinlẹ̀ fún gbogbo ènìyàn wípé bí ìsínlá máa balẹ̀ sí ìlú Èkó ní ti ẹ̀mí àti ti ara. Sọ tí Ọlọ́run bá mú sábàbí ìdènà kan wá, ẹni tí gbogbo wọn máa rí níkàlẹ̀ tí ó máa dàbí wípé Khalifa àgbà Sheikh Mohi Ibrahim Niyas ló wà níkàlẹ̀ ni wọ́n máa fi ṣọwọ́. Yóò máa jẹ́ ìbùkún fún ìjókòó náà. Wọ́n gba oníkálukú ọmọ onímọ̀ràn láti bẹ̀rù Ọlọ́run ọba àlá nínú ìṣesí wa. Ẹ má gbàgbé ọjọ́ 18 ọjọ́ 19 àti 20.

0: Shidi Watigba, Watigba, Abomala, Aki Aki, Mr. Benson, Aki Riz Rasida, Obama, Unoma, Ghana, Oma Ghana, Sabi Gananko, Banki, Banki Baba, 10 million, and Anki to Yolani Canal, okay, good. Risika to the Aris, Aki Bugente, Bani Baba, Kataqua. Abadada and Ida mo at Yawatum, Baba Funika, and Emma Dupevolo, or no, when they tell on you. Patoa ni Yawatimon Toro Arno, Yawai Toro Arno, Nijejo, me veg, but 20 salary to a name war. Tabanika back, can't come up for Ossi, a big way, Adabi, Boya, Edniti only, tis back. Only Lati Jejo, only a hotel, and Kaka, where I won't go for only dinner law. Wọn ní àwọn ní ọkọ̀ kan ókú wọn tó ní kẹkú ẹlẹ́kẹta tí àwọn wá fẹ́ pé káwọn mọ́ jókòó lásán ọkẹ́fà àwọn ṣògùn owó oríṣiríṣi làwọn ń rí wọn ti rárí gbogbo ẹ̀ nígbà ọ̀yá báyìí làwọn ò wá rí iná mọ́ wọn lóníyàn wá pé àwọn àwọn ò wá rí mọ́ wọn níbi tí wọn ti ń tọ́jú ara àwọn ẹ̀dàpọ̀ ẹ̀yìn ọmọ nàìjíríà ìtutù ìlú òní lè mọ́ wa lágbára lọ lọ ń tàjẹ́ táàmù kò ní wọ́n wa ẹ wo bàbá tí o si anu ni inu program ti mo se ní ìjẹ̀ẹ́dógún tí bàbá yẹn wọn christian ló ní ọ̀kadà ló ń gbowó ẹ̀kẹ́rù jáde ó kó stóòfì yáyàwó ẹ̀ bá kó gbogbo nǹkan tó ní àti àtòpàtẹ́ntàpò tí ọ̀sọkùnrin sí kolobo ó bímọ méjì ọkùnrin tẹ̀lé ìyàlọ obìnrin dúró aláàjì kan wà ládùúgbò wa ni ó wẹ́ ṣe mùsùlùmí ò dẹ̀ pé kọ́ wá mọ́ kírun bàbá ìdẹ̀ mú ó dẹ̀ mú lọ bí tán mọ́ láti ń tajà ó dẹ̀ ra fóònù ọ̀rà tẹlifíṣàn ọ̀rà gáàsì ọ̀rà fóònù ọ̀rà ọ̀rà kápẹ́ẹ̀tì rọ́ọ̀gì lọ́ra fún
1: tó láwọn kan ta kínílẹ̀ gbẹ́dọ̀
0: ẹgbẹ́ ẹ̀ lè kèé ṣe sẹ́kọ́ndì ó èso nítorí ẹ̀dúndé ó ọdẹ ra fún un wá ní bàbá ó lóun ò ti tọrọ ó dẹ̀ fún ẹni 500,000 ní kíyàwó tó bá fẹ́ yàwó mi kọ́ máa fi ta ìyàwó ìwà ń tajà ìyàwó ti wá padà ẹ̀yìn ẹworú ẹni yẹn ó wá ní kíni olùfi sí sádàkà ẹ̀yìn báìbù ní fẹ́ ara rẹ̀ bí gẹ́gẹ́ bí ẹni kejì rẹ̀
1: bíbélì náà tó sọ pọ̀ ó ní ìbùkún ni fún aláàánú onórí gbà ní ọjọ́ ọkùnrin tó wá níbí yẹn bá gẹ̀ẹ́sì wá tó wá tọrọ nǹkan lọ́wọ́
0: ẹfun ọmọ yìí ọ̀nà wà ní alápẹ̀rẹ̀ 070-75-1823 alájì mọ̀ fún àwọn èèyàn níbẹ̀ tí máa sáré pé nọ́mbà wọn láwọn
1: èèyàn mo ní bọ́ ọdún farabalẹ̀ pé
0: tó pèlẹ̀ ẹ̀kan sí nọ́mbà mọ̀mọ́ wa yìí ẹ̀dá aláàánú ò ní jìnnà sẹ́yìn náà isiro 0 5475 1823 ìyá wa ní òkú ọ̀sùn akínyìn ìyá wa dẹ́sínà akínyìn o kí gbogbo ẹ̀yìn ọmọ antp
1: lẹ́fẹ̀ẹ́ kan kó sì ò ti gbàgbọ́
0: bẹ́ẹ̀ ni ti gbàgbọ́ ọmọ ẹlẹ́gbàdo happy birthday to you adúpẹ́ tọ́ gbogbo tí a fẹ́ dá sí lónìí ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ń bíbà tí a dálẹ̀ wá fẹ́ lo tó ọ̀sẹ̀ mẹ́ta ká tó parí ẹ̀ ṣùgbọ́n àní dálẹ̀ lónìí tí a fẹ́ pé ẹ̀yin ìyá ọlọ́jà súnkúnlẹ̀ akínyìn ẹni dààmú taiwo ọmọ tó ń ta ẹlẹ́ran ní sókúnlẹ̀ adúpẹ́ o ṣẹ́rí gbogbo tí a fẹ́ sọ lónìí ẹ̀yin ìyá lọ́jà yín ló ká ẹ̀yin lọ́rọ̀ yóò bá wíjú o torí pé nínú kókó inú ìròyìn mo rí pé àwọn tó jẹ́ ọlálékà àti wọn pọ̀ ti tìtọ̀ rẹ̀ ṣùgbọ́n kínní ń jarin ọ̀nà wo ni a fi ń kó àrùn lára ń tà ń fẹnu jẹ báyìí ẹlòmíín ta pure water fún rẹ̀ ní rọ́nú ilé tí kò gba labdac tí ọgbà kan tí wọn dẹ fi nọmba fake sí tí wọn bá dẹ ń tà no dọp ẹni omi bá ń wo ẹni ọgbẹ bá gbé ọsà mọ mi ẹ wo àwọn èso tó ń jẹ tí ẹ bá dé bọ́sọ̀ báyìí tí ẹ bá báwọn ẹ rí ọ̀gẹ̀dẹ̀ ẹ rí i pé kámbájì wọn fi
1: ń bọ̀ ọ̀gẹ̀dẹ̀ abuja àbí paranta sọ pé paranta dodo nìyẹn wà
0: fún paranta àwọn ọmọ ọ̀gẹ̀dẹ̀ agbágbẹ́ la fi ń dé dodo tí ẹ bá wá wo àwọn èso yìí oríṣiríṣi ẹ rí i pé kámbájì wọn fi ń pọn níjọ kan òjò pa mí mò ń bọ̀ láti ilé mi ní matogun mo bá sá sí inú ọjà àgbàdo nígbà mo dábẹ̀ mo wá wo ọmọ yíbo èpò ló ń gbé wá tó ń tà ó wá po kínní kankanlẹ̀ dúgì funfun ní òjò tá ń pa mí ó sáwà ń rọ wá kó sínú péèlì ẹ̀kan náà ni mo rí pé ọ̀dà nǹkan kan sí ọwọ́ ń pò wọ́n fi orógùn pò ọwọ́ dànù drọ́mù ọwọ́ da kínní nígbà yábà yìí ló wá tú àwọn epo sí nígbà yábà yìí tí òjò dá tukini ẹ̀sìn tó wá gbé sínú òrùn that means pé epo gidi kọ́là ni kínní ń gbọ́ ojú lọ́wọ́ wa ebi ara ń tà ní pé kò yẹ ká jẹni nígbà tá a bá mú ògì tá a pò tá a wá dẹ kọ́ lórí sí tá a wá dẹ epo pupa mọ́ tá a wá pò tẹ bá ń ṣe bẹ̀ẹ́ ńgbà mí bá tí epo bá hó báyìí pé ṣọ́ọ̀fù ni mò ń dé ẹja ń jọ kan báyìí ọlọ́ni òjé ń gbin iná mọ́nú ilé ẹja nígbà tí ìyàwó mi ti lọ amẹ́ríkà ńgbà yẹn ti àwọn ti lọ kó tó rasida tude
1: ó náà tẹnu náà sí
0: epo pupa mọ́ tá a wá pò tẹ bá ń ṣe bẹ̀ẹ́ ńgbà mí bá tí epo bá hó báyìí ẹ rò pé ṣọ́ọ̀fù ni mò ń dé ẹja.

ẹni tó ń se rere kó máa se lọ ẹ̀dá tó ń se kà kó jáwọ́ kúrò nínú ìkà nítorí pé àtòrí àti ìkà ìkan kìí gbé o má se fi agbára tó ní tàbí ipò tó wà yẹn ọmọ làkejì rẹ jẹ ẹ̀sán bọ̀ wá ké lórí asebi ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run eléyìí ni mo fi wọlé sórí ètò láàárọ̀ yìí mọ ẹ̀tọ́ ẹ lẹ̀tọ́ tí ó gorí afẹ́fẹ́ láti ọ́fíìsì know your right anti-corruption tó wà ní 1 Dele Ara Street Dele Ara Bus Stop Abaranjẹ Road Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́ lábẹ́ àṣẹ àti olùdarí wa chairman wa comrade pastor Paul Akinbolade bákan náà mi ò ní ṣaláìkí gbogbo ọmọ ẹgbẹ́ know your right jákèjádò orílẹ̀-èdè nàìjíríà títí dé ọ́fíìsì efcc àti káàkiri àgbáláyé níbi tí ẹ̀ka ọ́fíìsì wa tó ti wà káàkiri mo kí gbogbo ẹ̀yin amòfin wá ẹ̀kú iṣẹ́ takuntakun ẹ̀yin ọ̀gá ọlọ́pàá tí kìí gbè lẹ́yìn ìwà ọ̀daràn àti ìyanijẹ ẹ̀kú iṣẹ́ àsìkú ìgbìyànjú ọlọ́run adé ìgbìyànjú wa ládé bond 92.9 fm náà láwà tí ẹ ti ń gbọ́ wa comrade ayọkúnlé ajayi mákindé lorúkọ mi tí ọ̀pẹ ènìyàn mọ̀ sí àkọ́bí ègùn mo kí amojú ẹ̀rọ mi ọlọ́wọ́ bọ́tìnì tó ń fa sókè fa sílẹ̀ ẹ̀kú iṣẹ́ takuntakun akọdùn kò ní mú yín lọ́wọ́ bóyá àwọn wá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ know your right anti-corruption tàbí o tilẹ̀ ní ẹjọ́ kan tó fẹ́ gbé wá ni nípa ènìyàn tó yàn ẹ́ jẹ tàbí lù ẹ́ ní jìbìtì tó ò rí mọ́ kí o tètè máa pe nọ́mbà wa 070 49

kí ẹyin ẹlẹgbẹ́ mi dédé àsìkò yìí òdòdó ẹyẹ ni ètò tí ẹ tẹ́ ti gbọ́ ní bob fs 2.9 lórí ètò yìí ni àwọn ọmọdé ti máa ń kọ́ ẹ̀kọ́ sí nípa èdè abínibí wa ẹyin ẹlẹgbẹ́ mi ǹjẹ́ ẹ ń gbé àṣà àti ìbálárugẹ bí orúkọ tèmi ni omidan adéọlá mákindé

0: méjì níjọba ìbílẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àjọ torí sí ètò ipò ògùn òun ìdánilẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣègùn ti ìlànà tolóyìnbó ni wọ́n jùmọ̀ gbé ètò ọ̀hún kalẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ mary hanek college àti new belt international nation primary school lójúná àti làwọn akẹ́kọ̀ọ́ náà lọ́yẹ̀ lórí ìlànà tí wọ́n yóò gbà dènà àìsàn burúkú láàgọ́ ara wọn apò ògùn pharmacist mistura sàlàkọ́ rọ àwọn akẹ́kọ̀ọ́ náà láti mú ètò ìlera wọn ní bàbàrà láti ìpilẹ̀ṣẹ̀ wá nípa jíjẹ́ àfíjú ènìyàn tí ó jìnà réré sóhun ìdọ̀tí apò ògùn sàlàkọ́ gba àwọn akẹ́kọ̀ọ́ náà lẹ́kọ̀ọ́ láti dájú wípé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní kí wọ́n ti jẹ́ àfíjú kí wọ́n sì dájú wípé wọ́n mójútó ètò ìlera wọn náà ọ̀rọ̀ tirẹ̀ ń bẹ apò ògùn ọpẹyẹmí atólóyè fi àkókò náà sọ pé iṣẹ́ apò ògùn jẹ́ iṣẹ́ gidi tí àwọn akẹ́kọ̀ọ́ sì lè yàn láàyò nípa ètò ìlera nílẹ̀ yìí pharmacy atólóyè sọ di mímọ̀ wípé ipa tí àwọn apò ògùn ń kó nípa ìtọ́jú àwọn aláàárẹ̀ ńlẹ̀ yìí kì í ṣe kékeré torí ìdí èyí wọ́n nílò láti dájú pé wọ́n gbárùkù tì wọ́n bẹ́ẹ̀ ni wọ́n rọ àwọn akẹ́kọ̀ọ́ láti ní lọ́kàn láti ṣiṣẹ́ apò ògùn pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ nípa rẹ̀ èyí tó jẹ́ iṣẹ́ tó da tẹ́nìyàn léèyàn láàyò lọ́jọ́ iwájú alága ìjọba ìbílẹ̀ badagry pàápàá jùlọ igbákejì rẹ̀ ọmọọba obìnrin ṣẹ́sí ògúngbè yusuf tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ òbèlè community high school ní surulere ti rọ àwọn akẹ́kọ̀ọ́ náà láti gbájúmọ́ ètò ẹ̀kọ́ wọn lójúná àti kojú ìpèníjà tó lè kojú wọn lọ́jọ́ iwájú ọmọọba ògúngbè yusuf gbé àmọ̀ràn náà kalẹ̀ nígbà tí wọ́n ṣiṣọ́ lójú iṣẹ́ àkànṣe tó jẹ́ ti àyíká ilé ẹ̀kọ́ ọ̀hún ní ìsàmì ogójì ọdún tí wọ́n ti dá ilé ẹ̀kọ́ náà sílẹ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ ti jáde kúrò ńbẹ̀ lọ́dún 1986 ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ méjì wáyé níbi ètò náà tí àwọn akẹ́kọ̀ọ́ jáde ọdún 1986 náà ṣe láti fi rántí ìpilẹ̀ṣẹ̀ wọn àti ìkórajọ fi dára ẹni mọ̀ ṣàjọyọ̀ fífi ilé ẹ̀kọ́ ọ̀hún sílẹ̀ ọmọọba ògúngbè sọ ìrírí rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe rìnrìn àjò kúrò nílé ẹ̀kọ́ ọ̀hún tó sì sọ pé dèdè ọdún náà ni alàgbà olóògbé ọgọ́sìn ògúngbè ń gbèjì jáde láyé o léyìí tí wọ́n jẹ́ ọ̀kan lára ọ̀pákù tẹ̀lẹ̀ ìdàgbàsókè ilé ẹ̀kọ́ ọ̀hún igbákejì alága àwọn akẹ́kọ̀ọ́ jáde ọdún 1986 nílé ẹ̀kọ́ náà sọ pé ipa tí àwọn kó nínú ìdàgbàsókè yìí kò ṣe lẹ́yìn àtìlẹ́yìn ara wọn pẹ̀lú ìdúpẹ́ lọ́wọ́ gómìnà Babájídé Sanwó-Olu àti àìjáfara ọ̀gbẹ́ni Jamiu Tọ́lání Àlébálógún tó jẹ́ kọmíṣánná fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́ fún àdúrótì tí wọ́n ṣe fún ilé ẹ̀kọ́ ọ̀hún abilékọ ògúngbè yusuf ṣe ìlérí láti tẹ̀síwájú kíkópa nínú ìdàgbàsókè ilé ẹ̀kọ́ òbèlè community high school àti àyíká rẹ̀ àjọ kan torí sí ọ̀rọ̀ ètò ìjẹ́kọ́rọ̀rùn lọ́lẹ̀ kó dowó fún ìpèsè ọkọ̀ fún àwọn tí ò ní àtàwọn oníṣòwò ni wọ́n ti sọ di mímọ̀ wípé àsìkò ti sílẹ̀ fún àwọn tó bá fẹ́ ṣe pàṣípàrọ̀ owó àti ọkọ̀ tá a mọ̀ sí car for cash lójúnà àti jẹ́ kó jẹ́ àǹfààní fúnra wọn níbi ìfilọ́lẹ̀ ètò náà nípínlẹ̀ èkó adarí option financial service ọ̀gbẹ́ni habib fasuyi ló sọ di mímọ̀ wípé wọ́n ṣe ètò náà láti dí àlàfo àwọn tí ò lówó ṣòwò àtàwọn tó nílò ọkọ̀ tí ò sì lówó dípò lílọ sílé ìfowópamọ́ báǹkì lọ ṣètò ẹ̀yáwó ààyè wà fún wọn níbi ètò tí wọ́n pè ní car for cash náà lójúnà àti fi nǹkan yíra wọn ọ̀gbẹ́ni fasuyi tẹ̀síwájú wípé ìdádúró ilé iṣẹ́ náà ó jẹ́ àǹfààní fún àwọn tó ní lọ́kàn láti fi ọkọ̀ ṣòkòwò tàbí fẹ́ dókòwò tí ò lówó lọ́wọ́ wọn láǹfààní láti lọ sórí ẹ̀rọ ayélujára wọn ìyẹn optionfinancialservice.com lórí wẹ́bsáìtì wọn nínú àlàyé tiẹ̀ ọ̀gbẹ́ni adélájà adélẹyẹ sọ pé àwọn oníṣòwò tó bá láǹfààní sí ètò náà yóò ní àǹfààní sí ìdá 80-50 láti ní àǹfààní sí owó ẹ̀yáwó láti ilé iṣẹ́ náà so die loro je agbon ti won
1: na yi pe awon eyan wa ti o ma nsowo o ma ni isoro ati ya owo baba bo pe kini won ni won na won ni nkokan a o bi la le se to pe o ma ro olorun o ma wa la na olorun ya la fi wo pe te ba ni moto te ba ro pe ni eni nkan te ba gbe moto yin wa to ba ti je pe moto yen ko ti ju odun 18 lati gba to ti se o ni awon te pe ise ti won se won ma wo bi moto se te ba so e to je yen a ma fun ni 60% value la ma ya yin
0: lara awon igbimo ka fo ka se ogun dokita lari shitu se alaye wi pe ilana rorun lawon onibara awon yo fi lanfani si eto owo ogun ti o si ni ni lara ti won si ma san owo na pada ni die die ti won si gba dukiya ti se oko ti won gbe si akata awon pada dokita shitu so pe won se leyi ati wi pe ajosepo to domoran ni won fe fi lole laarin awon to ni dukiya ti o lanfani si owo dipo wahala ti o ma nkoju won lati ri owo ya nile ifowopamọ o ajo to ngbogun ti egbogi oloro nile yi ti so pe owo awon ti te Afolabi Kazeem Michael ti gbogbo aye mo si KZ Luxury ati akegbe re Boniface Freeman Ochoche Sule nke Shuku Ekugbe Patrick ni owo ti ba ti won si ti won lo turutu lo sile ejo to gaju lo nile yi eka ti ipinle Eko lori esun egbogi oloro ohun sise fayawo owo ati awon ohun mi to lodi sofin ijoba onidajo Justice Musa Kakaki lo nle waju igbejo awon olufesukan na ti won so pe egbogi oloro na owo re nwo bi billion 19 naira nigba ti owo ba won ni ile won to nbe ni Banana Island ibi ti won ti ba awon oko olowo nla owo ile okiri awon golu wu fadaka ni won si gba lakata awon iroyin apapo nle ngbo lati le ise bonda fm 92.9 keja nipele iko

0: fi ilẹ̀ yìí wọn ni ọ̀bẹ tí orúkọ rẹ̀ bá ti bẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú tó sì forúkọ ni ó ní gbèdéke ọjọ́ mọ́kànlélógún kó tó di pé ètò ìdìbò abẹ́lé àti ìpolongo ìbò àwọn ẹgbẹ́ òṣèlú náà wọ́n bá sì ti yanrantí wọn láǹfààní àti korúkọ wọn sínú àdíjedupò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ní òkèèrè ìjọba orílẹ̀-èdè Mali orílẹ̀-èdè wa Nàìjíríà ti pàdé àfíà pọ̀ láti kojú ogun tó ń ṣẹlẹ̀ ní àwọn ètò orílẹ̀-èdè méjèèjì kí ìfọ̀kànbalẹ̀ kó lè bá a wà nílùú náà. Òyìn tá a gbọ́ sọ pé lẹ́yìn ìpàdé èyí tí wọ́n ṣe tó jẹ́ ti àjọ United Nations ní New York ní orílẹ̀-èdè méjèèjì ni wọ́n bọ̀ sẹ́yìn díẹ̀ tọwọ́ bọ̀wé láàrin ara wọn níbi tí àtìsítà torí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ńlẹ̀ yìí ambassador Bianca Odujuku àti aṣojú ilẹ̀ Mali Abdoulaye Diop ni wọ́n jùmọ̀ fọwọ́sowọ́pọ̀ láti mú nǹkan rere bọ̀ sórílẹ̀-èdè méjèèjì. Wọ́n ní àjọṣepọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti Mali ti di èyí àlàáfíà gbọ́dọ̀ máa jọba lẹ́kùn ìletò orílẹ̀-èdè méjèèjì bẹ́ẹ̀ lọ́rọ̀ ajé wọn sì gbọ́dọ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú ara wọn. Àwọn mínísítà méjèèjì náà ká àbùkù sí eṣe òkọ́kú ìtẹ̀jẹ̀sílẹ̀ ṣíṣe fàyàwọ́ ọmọ ènìyàn ìwà ọ̀daràn egbògi olóró ṣíṣe pààrọ̀ ohun ìjà ológun lẹ́nu ibodè orílẹ̀-èdè méjèèjì èyí tó lè dá họ́wù sílẹ̀ abilékọ ódùnmọ́ egun òjukù tún ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà sọ láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Mali. Ẹ̀yin ènìyàn wa ìgbàgbẹ́pọ̀ àlàáfíà ń lọ pápá òtẹ̀rẹ̀dà orílẹ̀-èdè yìí ẹja gbé pẹ̀lú ìrẹ́pọ̀ ojúṣe gbogbo wa ni. Ìròyìn àpapọ̀ ní Dubai lọ látìlẹ́ iṣẹ́ Bond FM 92.9 Ìkẹjà ìpínlẹ̀ Èkó Olúwa Ṣèyí Ayọ̀ Mákindé àti Timothy Omi Abdullahi ló kó ìròyìn náà jọ. Frank Ọlọ́runníṣọlá ń lo lóòtú ìgbà míì ta ó pàdé Abdul Fattah Abdulfa ló sọ pé rere ni kẹ̀jẹ̀ ká ṣe o ó dàbọ̀.
1: Ìdìmọ̀ rẹ lọ́dírí ẹwà fàkùkọ o.
2: Ìdìmọ̀ rẹ lọ́dírí ẹwà fàkùkọ.
1: Ọba òkè lọ́dírí.

0: awonshele ṣugbọn da ti mo ma fi dagba ṣugba owo si lo wa mo bi mu asi owo ni o je ki je to yo pe mo wa n joku sile si owo ṣugbọn mo awon ti won ni ara pete ki mo ni ko ni kini yen baba pe je nja owo ti o si ati gbogbo wa o ma sa bi mu o ma to po so lati bo je won ti ma ja sita n le sise ile ma wa ni ile joku sile oju olorun ti ma dide laaro mi ma so fun mi ki lo fe ki se jeun ni gbogbo yi so lẹyin igba yen ẹjọ mi kan ti won pe kokoro olorun fun mi o fun mi gba olorun gbọ ni asiko naa ẹjọ mi wa si eko emi taye mi ti anti mi lajọ gbọ olorun gba ati same time nigba so awon wa mu mi wa si eko o ni ẹgbọn wa obìnrin mi wa si eko ìgbà tó mu wa si eko kẹ́yìn tí mo tó lọ mo sọ fún un pé ilẹ̀ ó máa dá fún ìdò tó bá ti dá fún un gbàgbé mi o wọn ò dà lẹ́yìn ìdúró mélòó kan máa kọ lẹ́tà sí mi kò sí ayé fóònù nígbà yẹn máa kọ lẹ́tà sí mi ní gbogbo ìgbà wọn ní kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́ bí mo ṣe wá wà nìyẹn nígbà eruku tó ṣòdì nígbà tí wọ́n ṣe eruku tó ṣòdì ní ọdún náà lọ́rùn ní gbogbo ìgbà tí kí nígbà ẹsẹ̀ yìí fi wà òun mo kálípà nígbà yẹn ṣùgbọ́n nígbà tí ò sọ mi ò mo kálípà yẹn mú ni wọ́n fi ọwọ́ ti ẹsẹ̀ ìgbà tí mo fi ọwọ́ ti ẹsẹ̀ mi ìgbà tí mo wá wá sí fi ọwọ́ ti ẹsẹ̀ mi olùdókọ̀ tí a ń pè mí ní ìfà ń pè bẹ̀ ní barak bus stop ibẹ̀ ní ilé ìṣúgbà yẹn wọ́n sì ṣe ń ṣe eruku tó ṣòdì mo máa ń lọ síbẹ̀ tí mo ti bá mi wáṣẹ́ sí ọ̀hún wọ́n san 1500 fún mi nígbà yẹn mo ń ṣiṣẹ́ bẹ̀ mo kọ owó yẹn jọ ìkan nínú àwọn pásítọ̀ wa kò sọ fún àwọn ọ̀gbọ́n pé kó ìjọ kó sọ kí mo lọ sí ilé ìwé pé ó máa ràn mí lọ́wọ́ ìwé mi ti dákẹ́ nígbà tí mo mú lọ sí ilé ìwé yìí pé kó ìjọ kó jẹ́ kí mo rè pé máa ràn mí lọ́wọ́ ní ọjọ́ iwájú kí tiẹ̀ ní jàǹsàdì tíkẹ́ẹ̀tì pa secondary school lọ́wọ́ pé tí ó ṣe ìdíwọ́ pé mo lè sponsor ara mi fún ara mi bí mo ṣe bẹ̀rẹ̀ mi àwọ̀dù mi fi lọ sí ilé ìwé yìí wọ́n pè ní èkìtì párápọ̀ kọlọ̀ ní ìlú èkìtì ìjọ èkìtì ni wà ó jẹ́ ilé ìwé tó jẹ́ ilé ìwé onípèníjà tí wọ́n ti arápèníjà wa that physical challenge school ibẹ̀ ni mo ṣàgbọ́ tí mo ti jáde secondary school mo jáde tán mo lórí ọ̀fẹ́ mo ṣe 2 sitting mi tí mo ti ní o-level mi so ìgbà tí mo dọ́dọ̀ àwọn òbí mi pé mo ti ní o-level mi o báwọn ṣe máa lọ sí ilé ìwé bàbá mi sọ pé ṣé kí n lọ pa ara mi mo lọ àwọn ti fẹ́ rí àwọn ìwé tàbí dábí sponsor mi mo ké ní ewu ọjọ́ náà mo wá di mo wá ní ìtàníṣàn pé táyé mi lọ sí ilé ìwé láìsí àwọn òbí mi èmi náà.
1: Táyé lọ láìsí
0: ẹ̀yọ́ wọ́n àwọn òbí mi.
1: Ẹ̀yin gangan fúnra yín pẹ̀lú ìpèníjà yìí ẹ lè ṣe. Ẹ jẹ́ kí a sáré dá tó nìdí ọ̀nà.

0: Ibani, Bati, 10,000, that's 30,000 naira. A year, 35. 40, I'm not saying only. Si, Ibani, green, green, daddy. Bala mi kon to je ni Olorun poruko ni innocent palafe baba mi ni Olorun gba yin o duro ti mi to de si duro ti mi agba won ati yawo omo wa wa sodo mi o wa se mo wa se ni won ah anti mi de wa se kakiri won wa ki ni se kakiri te mo ma se e duro ti eleyi ele ma ko ma won ni lowo ko si mi si ma duro so mi ki wa gbe sodo wa ju ise baba won wa lo si bi shop ti baba e gba fun mama e mo ba se sise nbe little by little awon won mo ni mo so specially idi ti mo fi fe won awon muslim dadan ni because I don't like muslim before but o ti mo se fun mi gba na gbo wa mo ma jade fun mi mo wa pe ni ile si ile mo wa lo se fun won ile si mo wa lo se fun won ti ma se fun tan mo ma gbe oje fun mi o de ma fun mi lo gidi mo be si wa mi owo pamo mo lo pamo die die nigba na 50 naira mo ma mo every day so ti ma ti pa 100 naira a day ma jo je 50 naira ma fi 50 naira pa mo se be ti mo fi like 800 naira 800 naira yin ni nigba ti mo fun aladi ni ni iwe pe ko ko mi ni mo fe so ni sugbon ki ko so fun pe ki mo so fun I can't see it. Baba mi Olorun ni awon mo pe igi fun mi ati pan ati awon ijoko ti mo ni le se na bi mo se be si ni bi ojo ti mo ma koko dibe ati mo ti fi pamu mo pa 500 naira ni mo jo
1: ni si Olorun
0: inu mi dun ni pe lo pe lo to Olorun ba
1: Olorun je wa agbara re
0: be ni mo sa se ti mo bi mo se be si se mo wa ni o ye ki ma tija ni bi bayi to ti ma fe ra nkan to ma fi se won ti ni bi lo lati ta iwo be si ni owo pamu àwọn owó tí máa ti pa èyí tí mo ti ń jẹ ẹ̀kan ìdí èmi wá dẹni tó ń jẹ oúnjẹ 1.5 ọkàn láti àti àbọ̀ yìí ojúmọ́ inú mi dùn pé ọlọ́run ṣe tí máa lọ sílé ìgbà míì mo lè ní almost 1,000 sùn lọ́wọ́ mo ní ìrìn lélẹ̀ yẹ ọlọ́run lọ́lọ́run gbé iṣẹ́ àmọ́ ìdìde sí bí mo ṣàṣebẹ̀ sí ní ọlọ́run mi orí ibẹ̀ náà láti pa owó ilé tí mo sọ náà gbogbo àwọn owó tí mo rí mi ò mọ.
1: Ẹ̀rí pé nǹkan kì í sí ẹsẹ̀ ràgó tí a bá wo ibi tí arábìnrin Kẹ́hìndé àti Jìnnà tí wọ́n ti ń bá wọn ní ọdún dúró. Ọ̀rọ̀ ṣe pọ̀ nínú àwọn ìyá àbejì tó méjì tán tuntun tó bá dọjọ́ mẹ́jọ máa tẹ̀síwájú lórí ètò ìrìntẹ́ ìyọ̀ àlejò wa ó dáwọn lójú pé tàbá tó pè lọ darapọ̀ mọ́
2: wọn.
1: Lágbára Ọlọ́run ẹgbẹ́ ọmọ dókítà àtúnjọ tí wọ́n jọ ń mojú ẹ̀rọ fún sọ́sẹ́tì lónìí tí ó tó yìí mẹ́rin alájí mọ̀rúfà ẹ̀rẹ́jì olùyẹ̀gẹ́ ó pàtàkì lọ́wọ́ bàbá wa olúwàgbẹ̀mígà fat general manager tí wọ́n fi àǹfààní sí àgbẹ̀gbọ̀n wọn aláṣẹ iléeṣẹ́ bond fm nàìjíríà style ẹ̀yìn ló ti ìwé lágbára ọlọ́run lẹ́dùnmáre. Abdulrahman Hussein Salahudi ọmọ tó mọ kọ́ ẹ̀mí jẹ́ o ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ fẹ́ ran àwọn ènìyàn tí yàrá pè ní jà lọ 0030 428183 0304281 83 10:30 sí wa.

lẹ́yìn tá a ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa àwọn haúsá haúsá náà gbaṣẹ́ lọ́wọ́ àwọn ibo ibo gbaṣẹ́ lọ́wọ́ yorùbá yorùbá tún padà dé láti tó fi di aago mẹ́jọ alẹ́ ó sì máa gbọ́ wa rèé ketekete láti ibi tẹ́tí láǹfààní láti máa gbọ́ wa mo kì í lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ètò àti ọlọ́wọ́ bọ́tìn fún ti sáà yìí èmi náà òní kéde àti ọlọ́wọ́ bọ́tìn fún ti sáà yìí orúkọ mi ò yí padà olóyédè ọlálérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pè mí ní olúmaìtì ẹ̀kọ́ ni ètò èyí wù mí tẹ́tí mọ̀ bí ẹni mowó òun náà lẹ́ẹ̀ máa gbọ́ ti sí tó fi di aago márùn-ún báwo tó a bá ṣe ń lọ gbogbo náà lọ ni yékéyéké ẹkú ìtẹ́tí lẹ́kọ̀ọ́

0: ló ṣẹlẹ̀
1: lẹ́yìn lẹ́yìn
0: lẹ́ọ́mọ́ta ohun òkúkú dùn náà
1: mọ́nbà mi gbọ́ bẹ́ẹ̀
0: ọ̀hún gbà bẹ́ẹ̀ kò dẹ̀ ní kan létí aráyé ẹkún dédé àsìkò gbogbo bí kíbi tẹ́ ti ń gbọ́ wa ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí akọ́dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà torí pé kí ni adágbére níjẹ̀jọ ìlọ à ń bọ̀ ọlọ́run wa ṣe ní rọrùn ó dà pé sátidé ilé yìí kó gbẹ̀yìn oṣù ṣé wọn pé a rí sátidé àkọ́kọ́ náà níbẹ̀rẹ̀ oṣù ní sẹ́pẹ̀rẹ̀ sẹ̀tẹ́mbà yìí ọlọ́run tó wá kà wáyẹ àtún wà ní sátidé tó tún gbẹ̀yìn oṣù kí tà ní dúpẹ́ fọlọ́run fún dàpẹ́ tí mi ò bá lè dúpẹ́ á jẹ́ pé mi ò re tí mi ò bá lè dúpẹ́ á pé mi ò more ọ̀pọ̀ ẹgbẹ́ wọn ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ wọn ti lọ ọ̀pọ̀ ẹgbẹ́ yìí pé abára káàkiri tí mi ò bá lè dúpẹ́ á jẹ́ pé mi ò more mo lè kọ bó nìkan ti kọ ṣùgbọ́n gbogbo mẹ́sẹ̀gì tí mo sọ yẹn náà mo fi ń dúpẹ́ lọ́dọ̀ lọ mo dẹ̀ bá gbogbo ẹ̀ dúpẹ́ o ẹrù tàbí àmì òkè tún wọn ni wọn àgbékalẹ̀ mọ́lẹ̀ àti dé

0: lásìkò ilé kan sí a wà ní iléeṣẹ 92.9 bond fm pàṣẹmọ wa náà rè ní gbogbo ìgbà ní gbogbo sátidé tó bá ti yago mẹrin àbọ bá ti lù báyìí dago márùn àjọ máa ń wà náà ni àìní lè wà mọ elédùmarè ní jẹ káàárì èyí wù mí adúpẹ lọdọ ọlọrun o sọfí àti ọláìdé ọlọrun ò jẹ òun lórúkọ mi bẹẹ ni kò ṣèmi nìkan ni mo wà lórí ètò ẹjọ wọn jẹ kọkọ kí gbogbo àwọn táǹkì pátápátá podogodo láti òkè délẹ torí mi ìmọ̀ bí tán ti ń gbọ́ mi ṣùgbọ́n bí tèmi ti ń sọ̀rọ̀ òun lèmi mọ̀ òun ló máa mú mi kí gbogbo kábíyèsí pátápátá tẹ́ ń gbọ́ mi ní déédé àsìkò yìí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ o irúkẹ̀rẹ̀ adi òkè ní gbàrọ̀ ọlọ́run gbogbo ìlú ò ní túmọ̀ gbogbo yín lórí mo kí gbogbo baálẹ̀ pátápátá ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin baálẹ̀ pátápátá mo kí yín o kára o lè náà mo kí gbogbo ẹ̀yin baálé tẹ́ ń gbọ́ mi pátápátá mo á kí gbogbo ẹ̀yin ìyá mi pé nígbà tí ìyá mi bí mi tán ẹ̀yin ilẹ̀ ń pọ̀ mi tẹ́ ẹ̀ jẹ́ kí n jábọ́ mi ní jọra mi jù lọ́dọ̀ yín mo kí gbogbo ẹ̀yin ìyá lọ́jà pátápátá tẹ́ ń gbọ́ mo kí gbogbo ẹ̀yin ìyá lájé tẹ́ ń gbọ́ mi mo kí gbogbo ẹ̀yin ìyá lóde tẹ́ ń gbọ́ mi máa fi kí màmá wa wó ọlá adéníkẹ́ adégòkè mo dúpẹ́ mo ní wáyé sí ẹrù tábí amò kí n túwò wọn ní gbé káyé ọlọ́run àgẹ́ ara yín pẹ́ bákan náà kí n kí gm wáyà yín
1: agbẹ́ngà fatilé
0: adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run àgẹ́ kárí yín pẹ́ ìgbà yín á tù wá lára ní tẹ̀tí ń tù wá lára àìní lè tù wá lára ọlọ́run ní jẹ́ kárí bákan náà mo kí màmá wa bí ọ̀rẹ́ olúwa ò náìkè bisola balógun tùjọ́lá abẹ́rẹ́ gbólóhùn mo kí yín o ní wáyé tí bàbá ìbàdàn ó mọ̀ bíjọ lọ fraise wọn kí ló ń bá iṣẹ gbẹjọ lọ fraise wọlé àṣepọ pọfù ni mo ya dọgbọn ya lọ kí wọn bí mo ṣe gbàgbọ pọfù nìyẹn mo tún mú mi sí.
1: bẹ́ẹ̀ ṣe bàbá àbàdàn rí.
0: ọlọ́run àjẹ àríyìn pé ṣé wà.
1: mo wá èmi ọmọ yín ṣẹ́kì náà tó ìgbélé akísọdé kí n káàbọ̀ sórí ètò wa èyí wùn mí nìkan ní 92.9 bond fm èyí wùn mí lẹ́tọ̀ ètò èyí wùn mí o bẹ́ẹ̀ ni òun ni òjẹ́ ọ̀tọ̀ ní tèmi ọ̀tọ̀ ní tọlọ́run jẹ ẹbí ọmọ yín ṣẹ̀kí náà tó yègbè ńlẹ̀ ọmọ wọn ní ìkírun àgùnbẹ́ onílẹ̀ òbí ó tún wá fẹ́ wọn ní ìfẹ́ òye ìfẹ́ òye abẹ́rẹ́ tèmi di púpọ̀ lọ́sùn.
0: ó bá ti jáde.
1: wọ́n ti ẹ̀ta àwọn tó fẹ́ fún mi lówó wọ́n ti ń sẹ́ǹdì ẹ̀ báyìí mọ̀ á kí ọba wa kábíyèsí ti onígbòǹgbò láńlọ́ọ̀dù wa ni wọ́n ọba olúwa ṣẹ́gun àjàsá onígbòǹgbò àwùṣẹ ti ìlú gbòǹgbò kábíyèsí o bàbá akínyí o.
0: ìlú onígbòǹgbò ní tù ọ́
1: àṣẹ
0: lọ́gbà ọlọ́ torí ilẹ̀ onígbòǹgbò lára wà bẹ́ẹ̀ ni yóò sì mọ dùn yóò mọ dùn àti gbogbo àwa tá a wà ń bẹ̀ kí náà tù àti bọ́ sórí ètò nìyẹn ṣé gbogbo ẹ̀yẹ tẹ̀ máa ń bá wa dá ṣètò mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà náà ní tọ́wọ́ yín o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ tí a bá ń sọ wípé àwọn èèyàn máa fún wọn pé tí a bá ní kẹ wá ṣe olúgbọ̀wọ́
1: ètò
0: kí ni ẹ̀ ń tà ìtọ́rẹ́ ni màmá tó ń fún wa káàdì ṣe fún mi dì mo rò pé tí mi ì bá ṣe program tí ìbára ẹni sponsor program ibo ti fẹ́ lo káàdì tí mò ń fáwọn
1: èèyàn
0: ẹjọ́ torí ọlọ́run ṣẹ́rí nígbà mí aṣọ́lá kọ́lé yan láfa àwọn ti lórúkọ ńlá ẹ tẹ́ ń béèrè yẹn pé ijọ́ wo ni láìdé bẹ̀rẹ̀ ó máa ti ṣe dín láti 2016 ẹ̀yin ẹ ti ẹ̀dán mi wò ná kéré dẹ́ mi wò ẹ máa rí kó máa dín ńlá ni ọlọ́run gbọ́ ajé fún ara mi ni ọlọ́run gbọ́ ẹ̀ẹ̀kan mọ́ ni torí tèmi bá ti gbaṣẹ́ lọ́wọ́ yàn máa jókòó tàìsùn ni máa ṣe pé torí tóun bá ń tà ló máa ríṣẹ́ gbé fèmí ìtòrí ẹ̀ la ṣe ń pé ẹ̀yin onídùúdù lọ́lọ́ rẹ̀ ipe kẹ wá dá ṣètò èyí wù mí ifun ẹ wò ó ṣe rí kíní tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn iléeṣẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn bẹ́ẹ̀ yóò tẹ̀ ní nǹkan tẹ fẹ́ polówó ẹ send owó iléeṣẹ́ yẹn sí mi ṣọ́ọ̀ṣì tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ send ẹ̀ sí mi èmi á pè wọ́n a máa gbé wọn wá sórí ètò irú ìyá alájẹ ìyá lọ́jà tó wà lọ́dọ̀ yìí yẹn ẹ̀yin send nọ́mbà wọn sí mi n tó bá fẹ́ polówó ní gbogbo owó kékeré báyìí náà ni ọjà yẹn bá dì lúmọ káàkiri àgbáláyé bó ṣe máa jẹ́ ni ṣèkí ó ní fún mo mọ̀ pé èyí tó wù mí ò kí ń wù ẹ̀
1: ṣùgbọ́n
0: bó ṣe lè wù kó rí ṣe mọ̀ pé mi rí bíi tiẹ̀ sí
1: àjọ
0: yanjú ẹ̀ náà ni ṣé rí mo kọ́kọ́ àwọn èèyàn tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí àwọn olóyìnbó ní calm down
1: ká máa ní sùúrù
0: téèyàn bá dákẹ́ ńgbà mi téèyàn dákẹ́ ó dájú pé kéèyàn máa tètè sọ̀rọ̀ lọ ní wàrà bí nǹkan yẹn bó ṣe báyàn ṣé bí èèyàn ṣe ń sọ̀rọ̀ gbogbo yẹn tí gbogbo nǹkan bá wálẹ̀ ọ̀rọ̀ tó ti jábọ̀ yẹn ó máa ń di ọ̀tá.
1: òun ní yorùbá kò wí pé ẹyin lohun tó bá ti bọ́lẹ̀ kò ṣe kó mọ.

0: kilo sele ma ma je ki studio gbo ma ma je ko
1: ore gbona
0: ko le to nse
1: o tutun ko lole
0: ko si problem so Alhaji Shamsuddin Adepeju Ajala
1: jala be ni
0: awon ti a ma fu gbo gbo ri te patapata baba ma ti podu meji
1: be ni
0: mba ni ko lo nje ko pe lori ipo hun tori to ba pe iresi to nfa wa fun ohun wa ninu Ramadan
1: Ale ma tesiwaju
0: ati siwaju si e se Olorun a je ke se popolopo dun laye Olorun gbogbo dada te fe se Alhaji Shamsuddin Adepeju Ajala Olorun a je ke le se inshallah because la Olorun a ba yin se a to fun yin se o ya seki laarin emi ati e to awon ki ma ballu ma wole so
1: be Olorun je toro si bi toro wa
0: be
1: lai se koko so mi lai se nkan si won ni to weyin o ba teku da lo to ko bodo bere ku to pa ba be sugbon lese kese yen ajo ja si yin to mu yin to je kesin Olorun ba yin pati o wa de o ti npeje o ti nwu ejo ntori Olorun gba ti gbogbo yin bo so da ko so mi lo se mo lo fi sare wu eyan jo ngbe le oni to ma pa yan laye si aburo npe gbon won pa aburo iya npa omo omo pa baba ka so toro funra wa o ku ti ku eni ku ti ku ti ku o sugbon iya no fe fi je ya ya wa
0: o ni bi to koju se yan kan eyin lo ko selomi o de ni to as you see kota to ba ke isi e kota to ke wo nkan ko te ra re pa eyin no sha ti gbogbo nkan ti awon eyan nso lataro won ni ka ipe eleto podo bere eto e looto ngba mi keyan dake oni eyan ki dake daran o wa ti ko ba sele si yan je ka kokko dake na mo ko ma ti se ki ma ni o soro se pe keyan ma ni tara kara mata ye wiri yo mi nigba ṣugbọn keyan dake keyan kokko wo yesu pe Olorun ba lo se fe je keyan fi ja fọlọ ja keyan fe wo le ran o pe ju wi pe ẹgbọn ọkọ mi ni ọrẹ mi ni ọrẹ ọkùnrin nítorí ọjọ iwájú ni o nígbà tó bá yá sí wọn ní nǹkan tó sàwọn dọ̀tọ̀ àwọn obìnrin yẹn dọ̀tọ̀ àwọn ni wípé ó àkíyèsí àwọn pé pọ̀ kó dé wípé ó ṣe léwu kórí ẹ tó jẹ́ pé òun ni ó ń bá sùn tó ń bá gbọ́dọ̀ sùn tọ́jọ́ ń jí tí ó jẹ́ wípé kò sí ẹlòmíì tó jẹ́ obìnrin wa tó jẹ́ pé kò lọ́ọ̀rẹ́ ọkọ ẹ̀ ló fi ṣọ̀rẹ́ ọkùnrin mí náà kò lọ́ọ̀rẹ́ ló fi ṣọ̀rẹ́ ẹ̀ ó wá kúrò lójijì ẹ dákun ẹ jẹ́ ká máa ní
1: ọmọ ọgbọ́n ò ní jẹ́ kí ìyá ní sinmi
0: ṣùgbọ́n Olorun àbá gbogbo wa àbá wa yan.

0: ẹkọ́ ọ̀lẹ́ níbikíbi tẹ ti ń gbọ́ wa ní ìrọ̀lẹ́ tèní ìní tí í ṣe ọjọ́ àbámẹ́ta bẹ́ẹ̀ ni ọjọ́ 26 of September 2026 báwo ni òpin ọ̀sẹ̀ yín ṣe ń lọ lọ́dọ̀ tí ṣó ń dán tó ń dùn ṣe ń gbádùn ẹ̀ ṣe gbéyàn jáde ni àbí wọ́n gbé yín jáde èyí kí ó wù tí ó bá jẹ́ kẹsẹ́ àti máa gbádùn ìyẹn gangan ni kókó kẹ bá tiẹ̀ lè wá gbádùn ẹ̀ dáadáa náà làwa náà tún wá ṣe wà ń bí báyìí látàrí pé a tún ti mú àwọn ìròyìn yẹn fún yín lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa eré ìdárayá náà ni gẹ́gẹ́ bí ìṣe wa ibrahim ọ̀lálékan ib sport lèmi ń jẹ́ bẹ́ẹ̀ ni èmi ni kọ́kọ́ mú wà nílé agodo dalóye bò ni.
1: ẹ kú rọlẹ́ ẹ sì kú àárọ̀ ẹ kú àṣọ ẹ kú alẹ́ gbogbo bí tí ọwọ́ jẹ rin rédíò nàìjíríà ọ̀gángan 92.9 bẹ́ẹ̀dẹ̀m tó bá dé ìjọba tí ń gbọ́ alákàjákàjádọ̀ àgbáyé láyé lórí frequency ni tàbí lórí app ní tẹ́tí ń wò wá jákèjádọ̀ àgbáyé a kí ń pé a kú oríire o ní ìtọ́jà sí pé lénìí à ń dunú pé super eagle ọ̀ madagascar wọ́n jẹ́ lánàá ṣùgbọ́n tó yẹ pé tuesday ló kú tá à ń retí àwọn tí àwọn gírí táwọn tún lọ bá fi ẹsẹ̀ wẹsẹ̀ yẹn ní ìta afẹ́fẹ́ sí pé ìfigagbága láti pèrègéré fún ìfẹ́ ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tó wáyé ní ọdún tó ń bọ̀ eléyìí mìíràn fi ń kí wa ìdùnnú iná mo fi kí wa káàbọ̀ sórí ètò wa lórí ọ̀dàn láti iléeṣẹ́ alálùbáríkà rédíò nàìjíríà 90.9 bond fm ọlọ́wọ́ ẹ̀mú tí ò já ní tọmọ tó dúró digbí lójú ilé kọ́sìmù adébà sálámì ta lóye at the same time àtúnkùn àyájọ́ ọdún tí bond fm tapọ́dún mọ́kàndínní ogójì 39 years lágbára ọlọ́run á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé láyè àti láyé ìdùnnú ẹ̀ tún kúrò lẹ́lẹ́kùn sí.
0: bẹ́ẹ̀ ni inshallah bẹ́ẹ̀ ni àdúrà tí kìíní gbà láì fi àkókò ṣòfò gẹ́gẹ́ bí talóye ṣe sọ lẹ́ẹ̀kan pé super eagles ohun gangan ni ó jẹ wá lógún látàrí bí a ṣe na alátakò wa pẹ̀lú ayò méjì sí ẹyọ kan madagascar àwọn kọ́kọ́ fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé àwọn kan nípa àwọn tasánsán ọbẹ̀lùwà mọ́lẹ́mọ́ ni kẹ kí láwọn ilé ìfẹ́ bá wa pò ọpẹlọpẹ pé newcomer ta lóye newcomer méjì mà ni
1: george ilé tẹ̀nà tó bá yẹ pé àyìn gbogbo pé tí òsìmẹ̀ bá ti síbẹ̀ ẹ̀wọ̀ àwọn tó kọ́dà ọ̀rọ̀ tí ọba fẹ́ matisi sọ njọ́ ni ló bá padà ṣẹlẹ̀ onígbà táwọn ohun tóhun jẹ́ striker ó lóhun àti yakuba egbe ni àti ọ̀zẹ́wẹ̀ngẹ̀ ọjà ìpínlẹ̀ ọ̀sùn takà ọ̀tọ̀ bíi mẹ́rin pé ẹni tó bá ti fi lè lórí ọ̀fẹ́ àti mú àṣẹ takuta pé tóhun bá fi lè jókòó sórí bẹ́ẹ̀nsì kan tó tún mú wọn máa pẹ́ ṣùgbọ́n ní apẹ́sì ọ̀sìn mẹ́rin kan ẹwu ọba náírà náà yẹn kí ló fi yàtọ̀ sósìmẹ̀ ẹ tún ọjọ́ tún gbé wọlé àwọn méjì sọ gbóyẹn tó ká fi jẹ́ pé nàìjíríà lára ta ń fẹ́ lára ta tí a máa gbọ́ kọ́mẹ̀tì lọ́dọ̀ àwọn ìwà lé ni pé kí lẹ ti rí sí àwọn tó jẹ́ new face tí ó ń wọ bẹ́ẹ̀ tó wọ lára ta pé kọ́ máa ṣe náà pé àwọn líìgì wa tó bá bẹ̀ sí náà kọ́ máa píkì àwọn èèyàn inú wa dùn lára pé wọn dojú tì wá.
0: bẹ́ẹ̀ ni àwọn agbábọ́ọ̀lù náà wọ́n settle down dáadáa wọ́n gbábọ́ bó tiẹ̀ jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn dáadáa bí àwọn èèyàn ṣe fẹ́ torí lọ́wọ́ àárín yẹn tá bá ní ká wò ọwọ́ àárín yẹn òwò bí gbìyànjú ó gbìyànjú gidi ká máa pààrọ̀ ṣùgbọ́n tá bá wo góòlù yẹn ó ní ibì kan gan tó yẹ pé wọn bá tútù ọpẹlọpẹ òun abali tó yẹ pé bọ̀bọ́ yẹn ó fẹ́ fún ní ẹdẹ hazard cutting ó fẹ́ cut ti bọ̀bọ́ yẹn wá yẹn bẹ́ẹ̀ ni ó àmọ́ òun abali ó sọ pé ìdí tá dọ́dà ìgbà tí line up yẹn jáde oríṣiríṣi àwọn èèyàn ló sọ pé òun abali ipe kò yẹ kó jẹ́ òun abali pé kò bá tiẹ̀ jẹ́ ọ̀tọ̀ ukọ̀ǹkọ̀ púpọ̀ náà àwọn èèyàn wọ̀ sọ̀rọ̀ pa amádùká ògòyè látàrí pé kò pẹ́ thursday lòun dé látàrí asọ́lí ọjọ́ monday náà nǹkan tó ṣẹlẹ̀ personal reasons tiẹ̀ òun ló fà á tó fi dé ní ọjọ́ thursday yẹn ṣùgbọ́n òun abali ó jẹ́ ká mọ̀ pé àwọn ẹni tó bá máa gbóhùn jòkóó níbẹ̀ yẹn ó máa gbìyànjú máa ṣe akọ iṣẹ́
1: tóhun bá ṣọ́ra tí a gbé problem tó lè máa ṣe tẹ́lẹ̀ pé ó bá gbé bọ́ọ̀lù kó máa bọ́ọ̀lù ṣeré kó máa bàlọ́ tàbí kó gẹ́jù sọ́wọ́ látàkù ìyẹn ó ti mọ̀ pé ìyẹn ti bàjẹ́ lọ́wọ́ sí lọ́wọ́lọ́wọ́ tó wà sí ọmọ òkókò ẹ̀jẹ̀ rẹ̀ mo ka ìwé ẹ̀kan níjẹta nígbà tí mo ṣe program ní sport ní rédíò kan ó wá sọ pé ó ní àfojúsùn ẹni tóun fẹ́ jọ tóun fẹ́ ga jùlọ òun náà ní fi ṣẹ́tẹ̀ yàmà ó ní tágẹ̀tì wù nìyẹn
0: ọ̀rẹ́ ẹ̀ ní tabadẹ́ẹ̀ ní ká má parọ́ ó ní irú orí

0: mójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbọ̀ fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí àwa ń fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng ẹ̀pẹ̀ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 olùkéde FSRCC.
1: Ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀ ẹ mà kú oríire. Àpótí ẹ̀rí Olúwa ó wọlé tọ̀ ní wẹ́rẹ́ Ẹ̀kúnrẹ́rẹ́ Ayọ̀dẹ Adúpẹ́ o. Ẹ̀tọ́ wákàtí ọgbọ́n ti wọ̀lú Èkó. Wákàtí ọgbọ́n náà ni ó máa gorí afẹ́fẹ́ lọ́jọ́ ọjọ́ ẹtì Friday láago méje alẹ́ ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí ìkànnì Bond 92.9 FM. Níbẹ̀ la ó ti máa ní àǹfààní láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ò ní àmúlùmálà. Bí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde lẹ́nu ikọ̀ àti ìríjú rẹ̀, wòlíì Mike Agboola, bàbá ilé ẹ̀mí mímọ́ Leonid ti ìjọ Jehovah Power Miracle Tabernacle JPMT tó wà lágbègbè Ìwọ Road nílùú Ìbàdàn náà ni àwọn ìyanu lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ni ó máa tẹ̀lé. Ẹ má gbàgbé, ẹ má pàdé wòlíì Mike Agboola, bàbá ilé ẹ̀mí mímọ́ Leonid lọ́jọ́ ọjọ́ ẹtì Fridays láago méje ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lálaalẹ́ lórí ìkànnì Bond 92.9 FM. Ọ̀rọ̀ Ọlọ́run yè, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, àmísì ni ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká jọ máa gbọ́.

0: kọ́rọ̀bọ̀ padà sí lórí pápá lórí ọ̀dàn bond 92.9 Ibrahim Olalekan IB Sport náà lè jẹ́ bẹ́ẹ̀ ni orí ilà tẹ máa pè wá sí láti dá sí ọ̀rọ̀ ọ̀rọ̀ wo láwọn la fẹ́ gbé yẹ̀wò nípa ti Super Eagles ẹ mọ̀ pé ìbẹ̀rẹ̀ ò ń ṣe oníṣẹ́ torí a ti lu ẹyọ kan báyìí Madagascar ó dẹ̀ ṣe kíni ó là wá láàgùn torí àgbádùn oríṣiríṣi àwọn èèyàn sọ pé 8-0 ni Nàìjíríà máa lù wọn Nàìjíríà náà wọ́n bẹ ní pé ọba jí fóònù ni ẹ mọ bí olè tó bá jí fóònù wọ́n yẹ máa ń lu nǹkan tó àmọ́ kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n nǹkan tó important jù náà ni 3 points bẹ́ẹ̀ ni a wá ní ìfẹsẹ̀wọnsẹ̀ ní ọjọ́ Tuesday kí ló fẹ́ ṣẹlẹ̀ Guinea Bissau ìfẹsẹ̀wọnsẹ̀ a fẹ́ lè sọ pé top of the table match ni torí àwọn méjì náà lájọ wà ní 3 points báyìí lájọ náà ìfẹsẹ̀wọnsẹ̀ wa kí ló fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ Tuesday ẹ má gbàgbé pé Guinea Bissau òun náà là ń lọ pé ṣe pé ó mú lélẹ̀ yìí o èwe la fẹ́ lọ ṣé a máa lọ fọ́ wọn ní ẹrun
1: àwọn ikú tó rẹ̀ gbé jẹ́ kàrọ́ sífẹ́ yá àgbáyé o Guinea Bissau lélẹ̀ yìí o
0: bẹ́ẹ̀ni ìyẹn bẹ́ẹ̀ a tún máa sọ̀rọ̀ nípa Manchester City náà kí lẹ́yìn rí sí ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ni báwo ló ṣe máa jayẹ́ àǹfààní fún ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ni 070-6316-1916 070-6316-1916 lẹ́ẹ̀kan sí 070-6316-1916
1: ojú òpó tí wọ́n fi sí ní ọ̀. Káàpà ti bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ wẹ́sẹ̀ tó Tuesday kẹ́mọ́tà wípé àtúmọ̀tà international friend league kan pẹ̀lú àwọn Columbia ní ọ̀sẹ̀ tó mọ̀ lọ́hùn kí oníkà tó padà sí league ẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ tẹ bá ti ń pè ẹ̀sọ́ orúkọ yín tẹ ti ń pè kí ni ìmọ̀ràn yín.
0: Orúkọ yín àti ibi tẹ ti ń pè o ẹ káàsán.
1: Ẹ káàsán.
0: Kí lojú wo yín? Ẹ káàsán.
1: Ẹ káàsán ọ̀rọ̀ rẹ̀ o.
0: Hello.
1: Hello somebody.
0: Hello.
1: Ekurele o ko yo.
0: Oya. Ki loju wo yin?
2: Ki Nigeria ma isa baba. Coach na o no mo ko to ye. O ti mo pe akon fa wo ko re to pa. Awon player don dey do it. Ta ba ni wo ise gba to ko be ti coach wa ni Bajua. 17 match lo ti gba. O de draw merry. So e mo pe e ti o mo so gbe.
0: Two zero abi. Tọ. Ẹ ṣeun. Ẹ ṣeun. Àwọn ni a máa na Guinea Bissau ní 2-0. Ẹ kò ju kò kò kéré nǹkan tí Super Eagles lè ṣe náà ni 2-0. Tí o bá ṣe bó ṣe jẹ́ gan ṣé irú àwọn Guinea Bissau ló yẹ ká máa bá fa kinní ni. Irú àwọn Guinea Bissau yóò yẹ ká máa spẹ́ẹ̀lì orúkọ wọn ni. Guinea Bissau yẹn ká spẹ́ẹ̀lì ẹ̀ fún wọn pé kí ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n. Díẹ̀ díẹ̀ náà ni mo nífẹ̀ẹ́ sí bí Eric Shea ṣe ń ṣe tó yẹ pé ó lè change game tó yẹ pé torí àwọn ìgbà kan wà tó yẹ pé tó bá ti ń na Super Eagles lọ kò sọ̀rọ̀ o àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí sì a tún lè ṣe come back a tún lè ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ kẹ́rì mo ní sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ Man City náà a lè sọ ń pa ẹ̀ kí báwo ló ṣe máa jẹ́ àǹfààní fún ikọ̀ yín gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ ń pa yẹn náà then nations international break tower ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ sọ pé international break eléyìí ti pọ̀ ju kí ló dé kíníkọ.
1: Ta bá gbá ti ìpẹ̀gẹ́rẹ́ fún ìfẹ́ yẹ tìlà ní àwọ̀ àti ìmá gba international.
0: Bẹ́ẹ̀ àti pé àwọn ikọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ international break wọ́n máa fún wọn láǹfààní láti gba ìfẹsẹ̀wọnsẹ̀ bíi méjì ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ikọ̀ kọ̀ọ̀kan ó lè láǹfààní láti gba ìfẹsẹ̀wọnsẹ̀ bíi mẹ́ta eléyìí dẹ̀ rí a tún wá jẹ́ bíi kò ní sí pé bóyá tó bá ti dé wọ́n á ṣe ẹ̀tún wá tún ní wọ́n tún padà lọ wọ́n á tún dé wọ́n tún padà lọ báyìí sìn lẹ́yìn ilé yàtọ̀ sí tó bá tún máa wáyé ní november ìṣíyìn ò dẹ̀ tiẹ̀ ní pẹ́ rárá bí tẹ́lẹ̀ ó tún di next year ó dẹ̀ tún di march nìyẹn kó tó di pé ìfẹsẹ̀wọnsẹ̀ á tún wáyé so eléyìí náà ó jẹ́ nǹkan tó yẹ pé fifa àti uefa wọ́n máa ń ṣe kínni àmọ́ nǹkan tó ń bára wọn fà ṣùgbọ́n wọ́n máa ń ṣà fẹ́ máa jẹ́ ká mọ̀ pé àwọn tún nífẹ̀ẹ́ eré ìdárayá yẹn ju àwa lọ ṣùgbọ́n bó báyìí jẹ́ náà a máa báwọn lẹ́bẹ̀ náà ní àní choice àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ fún àǹfààní àwọn tó fẹ́ nífẹ̀ẹ́ sí láti gbọ́ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé ní àná oríṣiríṣi àwọn èèyàn lọ sọ pé ikọ̀ france àti turkey ipe france máa na turkey ṣeléṣe ni ṣùgbọ́n kò wá rí bẹ́ẹ̀ o látàrí pé ọ̀dọ́nà a máa sọ pé ìfẹsẹ̀wọnsẹ̀ tí zenedine zidane tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá france tuntun báyìí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ló jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àná tó jẹ́ official first official game tó máa kọ́ kóòtù fún france bayi la ni igba ti akonimo gba to wa nbe ti lo ohun lo wa nbe nsin ohun na so lowo lowo bayi o lu iko toki pelu ayo kan sudu pelu pe awon eyan won wo pe toki yen ohun na ma jade ton tori o je iko to pe ohun na ma gba bolu sawon gan ehe sugbon France o wa fa awon meji lati na ifese won se to pe 1-0 pelu red card ohun golu ni France fi na toki be lo si lo nbe orisisi awon ifese won se na wa Erling Haaland o se kini yen lanu te ko gba bolu meji sawon nibi ti iko Norway ti won ti lu alatako won pelu ayo meta si meji be lo si lo nbe orisisi awon ifese won se na ni o wa eje fun yin le okokan lai fa koko sopo Armenia o lu Latvia pelu ayo meji si odo Montenegro o lu Cyprus pelu ayo meji si eyokan be lo si lo nbe Italo ati Belgium Belgium o fo ga won Italo pelu ayo meji si odo pelu pe Italy won o da be ni pe nkokan o wa to pe o nse won lowo lowo bayi to ri pe bi ife World Cup bi meji si meta bayi ni bi awa se gbo ti wa bi bayi o na ni Italy na awon na po ti won nibe to pe won lo o wa be da be ni pe won le produce the star mo ni odo won be lo se lo nbe Turkey mo ti so fin le kan pe 1-0 oni oji o fi je ya lowo France be lo se lo nbe Georgia nko ohun ati Northern Ireland na pelu ayo kan si odo Ukraine o jawe olubori pelu red card o lu Hungary pelu ayo kan si odo Poland ati Bosnia odo odo na jo tambe Sweden o fi oga won Romania pelu ayo meji si eyokun ba o lu se lo ni African Cup of Nation qualification ni ba o lu se lo nbe Niger o lu Lesotho pelu ayo meji si eyokun Gabon o fi oga won Morocco o fi oga won Gabon pelu ayo meji si odo be lo se lo nbe Malawi o lu South Sudan pelu ayo meji si eyokun Egypt o ni fese won se to pe o ya mi lenu to pe o lu ohun ati Angola odo odo na jo tambe
1: lo international friendly to wi yen leni bi se ba yin soro yi ti wa ti di ago meso abo ale loju ko go USA o ma joko sile lati gbalejo Peru to ba ti wa di ago meji la oru eni awon Chile won ko Chile won awon na wa lo si Canada ko sha ma gba Canada wole o ago meji la oru ti ti di ago meji awon na gba international friendly match ba kan na ago meji la oru yen ti wa ti di pe ago meji lu tawon Chile ati Canada pari ti won ago meji gerege Mexico o ma gbalejo Colombia ni ago meji oru to ba ti wa di ago marun kan tin pe run wa pa awon Cook Island ti a di ba ti je kukuru ku lodo ti wa nbi Cook Island awon ma joko sile o ma gba Tahiti lalejo ni ago marun ago marun yen na ni awon New Caledonia wa lo jalejo nile Vanuatu gbogbo eyi ti mo so ina international friendly match ni
0: ma gbagbe 0706316 1916 0706316 1916 na loju opo ti e ma fi pe wole lati soro ni lati da si eto bawo ni e se fe so si e je so fun yin pe bawo ni awon ifese won se yen se nlo lowo lowo bayi ninu awon ifese won se to nlo lowo San Marino ati Finland ko ti yi pada nbe asiko nkan na lo yi pada latari pe 30 minutes na wa bayi Finland o lu San Marino lowo pelu ayo meji si odo be lo se wa Kazakhstan ati Faroe Island ami ko kan la awon meji jo ta si la 29 minutes na wa bayi 1-1 ni ifese won se yen wa bawo lo se lo nbe ta lo e je so fun yin pe Bulgaria ati Luxembourg Bulgaria lu Luxembourg lowo pelu ayo kan si odo
1: bakan na awon ti ojo olorun so re to je ti club ti ki se orilede awon na ti gba ti won o awon Monza won jeya lowo Cremonese ti won lu won mole meta si meji bakan na ni ba se ba yin soro yi awon Lokomotive Moscow ati Arsenal Tula awon na e ti ko waye lago meji won ti sun siwaju boy na lori o fun rapid when pelu gele zia awon na won susi won siwaju to re pe asa nipe bi iyan na se susi waju lara won to siwaju awon na ni Udinese pelu Pogon Sesin awon na o ti su awon na
0: siwaju
1: mele yo kun osun o ago mefa ti eto iba ti tenipo to ba ti kun da iseju me dogun awon Union Berlin o ma jalejo nile Rijeka pe ti mo so yi international o je awon club friendlies ni
0: o ra na ni lo yibo ki lo nsele nbe ta won obirin eh abala won obirin women's super league on lo lowo ni bi ti London City on lu Brighton lowo pelu ayo kan sodo abala akoko no wa 32 minutes eh no wa nbe ni Serie A lobirin ko ki lo nsele ko mo nfi yoga won Milan lowo pelu ayo meji si odo 28 minutes eh won no wa ni be ni Spain Madrid CCF won se se bere ifese won se won ni abala 2 minutes no wa bai won se
1: bere ti wi ga ti o Brighton to belu baye awon Manchester City lobirin awon na won lu awon Charlton Athletic women lowo lowo ba eyo kan sodo won le o ti gba ton o ti gba ton won lu won le eyo kan sodo
0: bẹni FIFA under 20 na lo lowo nibi ti Italo ati Colombia ni won jo mu nkan le nbe 33 minutes won wa 0-0 ni ko ti si eyan oko to gba ayo si ara won under 21 na lo lowo Euro under 21 ni qualification na lele na e ja gege be je mo pe qualifier international break na lawa bye Greece on fi oga won Georgia lowo pelu ayo meta si odo be lo si lo 74 minutes na wa bye Latvia ati Germany lu Latvia lowo pelu ayo me ayo kan si odo 32 minutes na wa ni abala akoko be lo si lo 0706316 1916 0706316 1916 be ni
1: eto ka lowo lowo e qualify group race ni under 21 na Croatia awon lu Hungary under 21 o ti lu won ni eyo kan si but won igba lowo lowo iseju meta le ni adorin 72 minutes ni o wa bayi awon Hungary e bi pa won so awon Croatia
0: da loyo kini ta so nipa Man City to ba ti wa je pe won wa ni pe okay o ale won ti wa fun Chelsea tori mo kini e na mo kini e mo ri pe gugu everybody won so pe won le fun Man City ni won le fun Manchester United ni ife eye bi meji o le fun Liverpool na ni bi ife eye bi meji or something like that then Arsenal na o se se ko mo na gba boye yo ko o ko wa si Chelsea nbe won da ko Chelsea awon boya o le fun
1: final
0: ko mo Chelsea ni league cup
1: Bakọ
0: bawo
1: gba final
0: koko. Bi ya le fun Chelsea ni League Cup. Kilo le ti awon ipe yin rebete. Bi ya le fun Chelsea ni League Cup bi pe kawo na ti e kon se kini kon
1: awon to wa le boya enu kan so lori oro yin. E pe sori
0: e ka so.
1: Pe sori.
0: Oruko yin ati bi ta ti pe.
3: Se wo mo to san yo mana ti bari de.
0: O ya. Kilo ju wo yin.
3: E pe do sa.
0: Yes. O ya.
3: E jo
0: Nigeria play ni ojo Tuesday.
1: Bo ya lowo eyan defender tabi lowo arigugu awon to je midfielders tabi awon to je attackers riders saka ni or wingers si ki ebe kan se sibe so won ni abe ki e ba wa tun so to ba ma merun ba ti super eagle yen le ta ba gba eyan ton awon face international friendly Colombia la ma ba gba ball ni ose to ma tele jo Tuesday
0: Russia
1: or the 10 ni gbo ka ku tun ma backup club wo
0: Russia ni Nigeria ba play ni on the 6th
1: Russia so for the 10 ni gbogbo won ka ku pada club pada before the 10 year gege bi prime so meta won ka ku ma gba ati da kan lana e come Tuesday so bi o se ma je ni
0: be ni international break you know there tun je kikan latari pe orisirisi awon iroyin la kan gbo bi awon agba bolu kan bo se n fa ara pa la ni olokun jokan bi awon bi Kayavat ala lana Kylian Mbappe won lo gba bolu yo kan sawon ti France ni ni Turkey. Ṣugbọn bo se wa gba ball yen sawon ton na lo ni ifarapa te fun won gbe jade. Lowo lowo bayi o se se pe bo ti de Madrid pada tori pe akoni mo gba France o ni ohun ni nkokan to n fe risk nbe pe ko ko ma pada lo si odo e. Kini yi looto pupo na awon agba ball gba ti ko Palmer to withdraw. Agba ball bi marun ototo ni England o ni won withdraw ti won so pe awon lo latari pe awon ni ifarapa kan. Abigan orisisi awon eyan awon kan so pe o da be awon kan de so pe ko da pe o si mama je pe igba ti won fe gba ifesewon se pe abi ara pe ko lo si World Cup ara yen lo nta ti o fi lo ni awon kan be yen sugbon ta ba ni ka tun awo na ba yin orisisi awon agbabolu Kayavat agbabolu kan to wa ni Sunderland to tobi bayi Brian Bobby yen na ti ni ifarapa awon ifarapa ta de so yi to pe o je nkan to pe o le da sa iko won o le daru tori pupo na awon agba ball won je eyan kan to pe o li ka kini inu ko won bi Arsenal si tabanika wu Kayabat o je agba ball kan to pe o n gbe ogo Arsenal lo lo lo bayi omo yen ti n ta sansan o ti n ta sansan bo te pe agba ball won keji yen na yen to ti je striker lowo waju Victor Yokores won na agba ball sa won lanu ngba ti iko yen pade alatako ṣugbọn nkan ti mo so ni pe kini yi ti awon iko ti won ba to ba so pe awon won fi agba ball won le ti won je bi
1: o be ko ladi olohun be so pe iru Mbappe yen si to fara pa inu club inu orilede
0: hello oruko yin ati bi te tin pe
4: oruko temi ni Yakub ola fiti mo pe lati
1: lati ketu
0: oya e ba lati to
4: ni pe mo fe da press ti e
0: oya
4: se a le pidi awon player wa je on pe ya to ti pe ka ma lo ya player ka kere e wa ki e se kan se ma pe ball order form ti won gba ni e gbogbo aye under system abi kini won pe
0: Ẹ ṣe gan. O ma mata tori pupo nu awon agba bolu ta ba ri pe awon to wa ni Africa ta ba lo si bia bi World Cup nsin iyato o ma wa laarin won atawon European yen ki lo ma nfa tori pe nkan to de ma nfa ni pe ton ba wa bolu laarin ara won exposure exposure yen be ṣugbọn ton ba ti lo si oke okun bi nsin ta ba ni ka fi se example nsin bi Ahmed Musa o ti wa ni Kano Pillars nsin to ba ngba bolu o si bi awon yoku yen se le wa talented to ṣugbọn experience ti e o ma yo tori pe kini o ti kaakiri o se pe boya tori pe o da ju won lo ṣugbọn o lawon decision kankan to n ma make to pe awon yen won ni make bi tori e nkan to wa be oro po oro wa ninu motukura mo ti e nife si nkan ton so gan mo nife si ṣugbọn ko wa rorun be eyan ma n balance nkan ni eyan o le lo iyen nikan keyan tun se tori ta ba ni ka wo looto na ton se ma n so asha ni channing boost nigba kan to pe won lanfani to pe gbogbo ilu ni o lanfani lati lo pe ara atawa awon to wa ni local yen awon na ni wa lo melo ife eye yen na ni Nigeria ti gba o se pe looto administration ati awon kokko be yen na o wa nbe o sugbon a ma ri pe iya to ma wa laarin pe ta ba pe ile wa lati bi ta ba pe ile wa lati bi ki gbogbo everybody ko wa se kini ko wa mori po tori Brazil ta so pe awon gan na daju ko si bi Brazil se ma so pe ohun fe gba ife eye to se kini ti o ma ni pe omo to wa ni Brazil yen nikan lo n fe pe o gboro pe yi to wa ni England o gboro pe yi to wa ni Spain o gboro pe yi to wa ni kini tori bo se n gba bolu pelu awon yoku won experience
1: to ba dapo jo
0: beni e ko le oruko yin ati bi te tin pe o
1: lu alo to
0: nide e jo te ba lanfani e ba ku pada o
5: ori bete
0: ta le n so nkan le kan
1: e mo ni gbogbo awon ti won lo si club kakiri ton ba de wa sa gbogbo experience won ba sa jo o ma experience o ma build kankan fun team yen gege bi ti oro to mo back oro to so lo ni
0: o to ni because amo na yi ton so e na si da ta ba si le lanfani ipe eri che o ti da bayin si to pe eri che ni akonimo gba Olympic Eagles so awon nkan be yen na Olympic Eagles yen na de re awon to wa ni to n gba ball fun emi ni Shooting Stars emi ni Sporting Lagos awon nkan be eh ara awon na lo ma kojo oko ma mu die bi abi meji meta ni across the board so to ba se daada si o lo ma fun won la afani lati bo si Super Eagles ipele to kan tori o se o ma je nkan to ma dun emi lokan gan ipe onigba kan te pe Nigeria ta ba so ko pe under 17 under 20 o labara okunrin under 17 under 20 Nigeria on ta sosan o da onigba kan te pe under 17 yen Nigeria lo ni record ye lowo pe ko ti si o ti si
1: right from beginning to kokko bere da ba wo awon eto awon fataya tere ba wo olaji meji la wa gbogbo ngba yen lati to to ba wo job thing that record ye Nigeria lowo
0: bẹ́ẹ̀ ni náà kódà a dẹ̀ tún máa ń produce àwọn oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù kódà ó yà jẹ́ ká wò for example nígbà tí Digia David Digia nígbà yẹn ìgbà ta fi lu Spain nígbà yẹn Digia òun ni òun àti Alapasu lọ́jọ́ ń dùn gbà yẹn ṣùgbọ́n ìbò ni Alapasu wà lẹ́nu ó yà mí lẹ́nu pé lẹ́yìn ìbúra bíi pé ó lọ sí under
1: 20 ọmọ Nàìjíríà tí Báṣìlì kọ́kọ́ mú tó ń jẹ́ striker fún wọn.
0: Ìyá Nàìjọ́ náà ni.
1: Àwọn ọmọ ìlànà pàṣẹ ọjọ́gbá júnà tìmù náà ni.
0: So àwọn nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n díẹ̀ náà ni à ń bíldù tíìmù yẹn bọ̀ náà ni kọ́lọ̀ ń jẹ́ kí Eriksen kó lè ṣe kí ni kó lè rí ṣe sí òun ló máa dùn torí tí Eriksen tó bá ṣe dáadáa tó bá dùn wá tún fún ní àwọn ọdún sí torí hiring kinikọ tori pe wa ṣaṣiṣe eledanu kinikọ kinikọ eledanu to ba ya philosophy o ma wa nu nkan kilo fun anfani fun Mikel Arteta ati Pep Guardiola lati build team to build nsin kilo fa tori pe won fun won laye lati se kini lati ko philosophy lati ko awon agba bọọlu won ni nkan ton mo
1: ati joge club ro
0: so kini yen o fun won ni anfani lati to ko si pe boya wa ma work under pressure pe a team ba se dada ni biabi odun meji o o ma le mi danu to ma nkan to ma nfa ni yen to ba pe e ma ri pe iko kan wa to pe won ni kilo ru pe won ni game plan abi won ni game plan but won ni gameplay won ni team kini to pe iko ma kan wa ti akoni mo bayi ba wa o ma ko agba bọọlu ni nkan bayi ti agba bọọlu yen ba lo ti akoni mo bayi ba lo akoni no ba mi tu wa a tu ko ni nkan mi be lo
1: gẹ̀ẹ́sì aibu eléyìí women's syria a àwọn náà wọ́n ti gbà tí wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí juventus oníjùkújù àwọn obìnrin wọn wọ́n ṣe ìyà fún napoli tó dàbí èkó mẹ́ta sí ẹyọ kan lọ́lù wọn nígbàtí àwọn lazio àwọn náà pẹ̀lú parma calcio wọ́n gbá omi òdo ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n gbà tí wọ́n lọ́wọ́lọ́wọ́ ìṣẹ́jú méjìdínlógójì abala kọ̀ọ̀kan lọ́ ìwà àwọn wo ni AC Milan tó ń jẹ ìyàlọ́wọ́ obìnrin o ní ilé calcio como 1907 bí àwọn ti obìnrin tún ti rí ní abala ti women syria anyan.
0: bẹẹni ẹjẹ sọ fún pé finland yẹn ṣe ọ ti ṣe kí ni wọn ti fi ẹyọ kan sí 3-0 abala àkọkọ wọn ó ti parí bẹẹni 44 minutes ni ẹ̀ náà wà báyìí ká máa fi yìí ká máa fi ṣe lọ adúpẹ́ lọ́wọ́ olóòtú wa ẹ̀ẹ́dújí ọ̀làlẹ́kan bẹẹni lálàgbàgbé ọlọ́wọ́ bọ́tìnì wa náà olùmáìtì adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa náà ẹ̀yìn tẹ́pẹ́ wọlé àtẹ̀yìn tí ẹ fẹ́ pè ṣùgbọ́n ó rí pété adúpẹ́ lọ́wọ́ gbogbo yín bẹ́ẹ̀ni ibrahim ọ̀làlẹ́kan ib sports lèmi jẹ́ ẹ̀ṣin.
1: ṣé ẹ gbàgbé domi dòdòdò ìgbéyàwó àtàtà olùmáìtì ni omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni kọ́símà kan jí lèmi jẹ́ adébàṣálá mi bàbá tó bímí lọ́mọ ọlọ́wọ́ ẹ̀mú tí ò jà nítorí ọmọ tó ju odigbo ìdílé ó tún ti jábẹ́jọ́ o lórí ètò olórí ọ̀nà ṣùgbọ́n lórí pápá tẹ̀síwájú ní ojoojúmọ́ láti ọjọ́ ajé ó ṣe rí nìyẹn ire kábíjì.

0: ìgbéyàwó àtàtà do mi do mi do do do ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá àbò lẹ́yìn tí ọlọ́run dá adámù tán ó ṣù ó ní ìwọ adam kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé dẹ́kẹ́ ìṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ tó ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ ọmọ yìí olúmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ pè mí ní olúmáìtì lórí ìkànnì yìí bond fm 92.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láàgbo
1: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó àtàtà ètò gidi ni.

lẹ́yìn ètò gbogbo ẹ̀fún olúwa ta ti gbọ́ ìwàásù ránpẹ́ a túnbọ̀ máa tẹ̀síwájú pẹ̀lú àwọn orin ọlọ́kan ọjọ́ kọjá aago mẹ́jọ. Tó bá di aago mọ́kànlá ìwọ́ tó ń wọ́kọ ìwọ́ tó ń wọ̀yà. Ẹ mọ̀ pé mo sọ ní ìjẹjọ pé arábìnrin kan tó ní òun fẹ́ ẹni tó ní mọ́tò tó ní òun fẹ́ ẹni tó nílé. Lóun ti kọ́lé o. Lọ́ndẹ̀ gbà fún òun. Ẹ bá dẹ̀ rí létí obìnrin yìí kọ́. Bàbá duplex ni o. Mo tún kọ́ sọ́wọ́ ẹ̀yìn tó fi rent. Ṣùgbọ́n ó ní òun fẹ́ ọkùnrin tó ti kọ́lé tó ti gbàgbá sùn lọ́yẹ́. Lọ́ndẹ̀ ṣe ó ti rọ́kọ.

0: lọ́wọ́ ìṣàkóso iléeṣẹ́ Bond FM 92.9 Caribbean Nigeria tó wà nílùú Èkó. Dúpẹ́ gan.
1: Ọkọ̀ dé bọ́ra jí ní káwọ́. Ọkọ̀ jí ní káwọ́.

0: ẹ̀ kọ́gi ni.
1: Ṣíkó ni bọ́ọ̀nù ṣáínà nínú ẹ̀ ẹ̀ mọ sọ́yẹ̀rì ìbáṣọ gbọ́kànlá tó parí ẹyin olólùfẹ́ mi ń fi àsìkò yìí sọ fún mi pé bond fm oní rédíò tó yẹ kẹ tẹ́tí sí dáadáa ibẹ̀ lẹ́tì rọgbọ́n kọtẹ́ ròyìn kọ táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ bond fm 92.9.

látàkùmà yìí ṣùgbọ́n nínú ẹ̀sì yìí tó jáde látẹnu alūkkóró àjọ náà yẹ ọ̀gbẹ́ni rahim gbadé yanka òun ló gbèjà ikọ̀ àjọ task force pé kò kí ń ṣe àjọ owó ọ̀gbẹ́ni gbadé yanka sọ pé lọ́pọ̀ ìgbà ni àwọn olùgbé wọ́n máa ń ṣe àjọ yìí gbé fúnra wọn nígbà tí wọ́n bá rí èyíkéyìí ọkọ̀ ikọ̀ tó bá wọ kakí tó farajọ ti ọlọ́pàá kò gbérégbè task force ó sì ń jẹ́ kó yé wa pé ó ti pẹ́ tí àwọn ti dá ikọ̀ náà lẹ́kùn láti má máa mú akọ̀ tó bá lùgbàdì òfin ètò súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ mọ́ léyìí tí àṣẹ náà sì wà tó wá láti ọ̀dọ̀ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ èkó. Alága ìjọba ìbílẹ̀ àpápá ìgànmú LCDA ti pàṣẹ pé kí wọ́n fi òfin de àwọn tó máa ń ṣètò kíkọ́ ìgbọ̀nsẹ̀ tààràtà sínú kòtò ọ̀gbàrá tó ń bẹ ní agbègbè sáárì ìgànmú nípínlẹ̀ èkó. Alága ìjọba ìbílẹ̀ náà ọ̀gbẹ́ni jimo ọ̀làwálé salu ló pàṣẹ ọ̀hún lásìkò tó lọ ṣàbẹ̀wò sí ètò gbalẹ̀ngbata tó ṣẹlẹ̀ káàkiri ìjọba ìbílẹ̀ náà láàárọ̀ kùtùkùtù ní sátidé níbi tó ti ṣe àkíyèsí ilé ìgbọ̀nsẹ̀ kan ní àdúgbò òjò afẹ́jẹ́ ní sáárì ìgànmú lẹ́yìn tí ikọ̀ òṣìṣẹ́ elétò àyíká tí wọ́n sì fi àgádágodo gbangba tì í pa. Ìgbésẹ̀ náà ó ti wá mú kí ìjọba ìbílẹ̀ náà kó ni lọ́kàn láti pe iléeṣẹ́ náà lẹ́jọ́. Nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn àbẹ̀wò náà ṣálíù ó kọminú lórí ìwà yìí ó sì kìlọ̀ pé ìwà kíkọ́ tàbí ṣe ìgbọ̀nsẹ̀ síta gbangba ó ní àkóbá gidi tó ń kóbá àgọ́ ara olùgbé fún ìdí èyí ó wá rọ olùgbé àtàwọn ọlọ́jà láti tẹ̀lé òfin àti ètò ìmọ́tótó àyíká bákan náà wẹ̀ kí wọ́n gbìyànjú máa kópa ní ètò gbalẹ̀ngbata olóṣooṣù. Àti gbọ́ wípé alága ìjọba ìbílẹ̀ náà tún fẹsẹ̀ kan yàbàrà dé agbègbè Marine Beach níbi tó ti ń lọ báwọn wọn tó ń tajà ní NRC quarters tó wà lójúnà àdúgbò èṣùgbà yìí tó sọ̀sọ̀ ó ní kí wọ́n gbìyànjú máa dí ẹnu àpò àti apẹ̀rẹ̀ tí wọ́n ń da ìdọ̀tí sí kó tó di pé wọ́n gbé sọdá lọ sí àwọn ààyè tíjọba yà sọ́tọ̀ ní ìdíòṣe market ní sáárì gbọ̀ǹbàkan náà. Ní báyìí iléeṣẹ́ tó ń rí sí ètò àyíká àti ètò ìlera wọ́n ti wá kọminú lórí bí àwọn ọlọ́jà àbí wọ́n ṣe kọ̀ jálẹ̀ láti máa kópa níbi ètò gbalẹ̀ngbata olóṣooṣù wọ́n sì gbóríyìn fún akitiyan àwọn ọlọ́jà inú ọjà arátùmí fún pé wọ́n ti ń ṣe ètò ìmọ́tótó. Alága ìjọba ìbílẹ̀ àpápá ìgànmú ó wá sọ pé ìjọba òun sì dúró wá mú lórí ìpinnu owó láti kọ́ àmásìkí lórí ètò ìmọ́tótó àyíká káàkiri ìjọba ìbílẹ̀ náà. Ní ìbámu pẹ̀lú àtúntò sí ìlànà ètò gbalẹ̀ngbata olóṣooṣù tó wáyé jákèjádò ìpínlẹ̀ èkó lónìí tó fi mú kí gbogbo olùgbé ìlú surulere àtàwọn tó ń gbé ní agbègbè ẹ̀ kí wọ́n tún yára jáde láti ṣètò gbalẹ̀ngbata láti dènà àjàkálẹ̀ àrùn lásìkò tó lọ ṣàbẹ̀wò káàkiri agbègbè shita àti akérèlé. Alága ìjọba ìbílẹ̀ surulere tó fi mú kí gbogbo olùgbé ìlú surulere àtàwọn tó ń gbé ní agbègbè ẹ̀ tún yára jáde láti ṣètò gbalẹ̀ngbata láti dènà àjàkálẹ̀ àrùn lásìkò tó lọ ṣàbẹ̀wò káàkiri agbègbè shita àti akérèlé. Alága ìjọba ìbílẹ̀ surulere ọ̀gbẹ́ni yusuf ló kó ikọ̀ òṣìṣẹ́ tó mójútó ètò àyíká pẹ̀lú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ àwọn ìdọ̀tí tó wà káàkiri àtàwọn tó ń dí inú kòtò ọ̀gbàrá lójúnà akérèlé. Ọ̀gbẹ́ni yusuf sọ pé òun ti ṣe ètò ọkọ̀ kólẹ̀ kódọ̀tí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó máa tó gúnlẹ̀ láìpẹ́ láì jìnà láti fún èyí tí iléeṣẹ́ psp àti àjọ lọ́mà tí wọ́n ń lò yìí ó wá rọ àwọn olùgbé láti yàgò fún ìwà àǹdà síbi tí kò bójú mu tó bí kò ṣe kí wọ́n máa gbé ilẹ̀ wọn fún òṣìṣẹ́ psp. Ó sì ṣe ìkìlọ̀ pé ẹnikẹ́ni èèyàn kí èèyàn tó tẹ̀pẹ́rọ́ tó ń da ìdọ̀tí kiri ó ní yóò dára ìlẹ́bi fajúro sí wọléwọlé bí vogonaisa kan bóṣẹ sí ibi oríta rabiat junction. Ó ọ̀rọ̀ tí ọ̀gá àgbà iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò àyíká níjọba ìbílẹ̀ surulere tó sọ ìyẹn arábìnrin ọmọtara àfọlábí ó kọ sára sí àwọn olùgbé látàrí bí wọ́n ṣe jáde tí wọ́n sì ṣètò gbalẹ̀ngbata dáadáa. Ikọ̀ náà tún wá lo àkókò náà láti fi ṣí àwọn olùgbé létí lórí ewu tó wà nínú kí àwọn èèyàn kó máa da ìdọ̀tí káàkiri ìlú. Ìròyìn àgbáyé lẹ́gbẹ́ láti ṣe wa bond fm 92.9.

ẹkú ìtàdísíwá ìròyìn náà ẹgbẹ́ kí lè ṣe wa bond fm 92.9 ilé ọtí orúkọ wọn jẹ́ option financial service ti ṣe àgbékalẹ̀ ètò ẹ̀yáwó kan fún ṣíṣe àtìlẹ́yìn àwọn ọkọ̀ tó pè ní car for cash ètò yìí wà fún oníṣòwò ọjà láti fi rí owó kójọ lápá ṣíṣe pàṣípàrọ̀ ọkọ̀ wọn fi gbowó nígbà tó ń sọ̀rọ̀ níbi àgbékalẹ̀ ètò ọ̀hún nílùú èkó ibẹ̀ náà ni ọ̀gá àgbà iléeṣẹ́ náà ọ̀gbẹ́ni habib fashui tó ti sọ ní mímọ̀ pé ètò náà wà fún láti mú kí ọjà àwọn oníṣòwò ọjà kérejekéreje àtàwọn onímọ̀ ń bí wọ́n ní àǹfààní àti gba ẹ̀yáwó owó tí kò láǹfààní sí nǹkan kan dúró látara ìlànà ọ̀hún ọ̀gbẹ́ni fashui iléeṣẹ́ tó ń dá dúró ọ̀hún yóò ṣe àyẹ̀wò fínífíní sí èyíkéyìí ọkọ̀ táwọn oníṣòwò ọjà náà fẹ́ fi dúró dáadáa lámọ iye tó tó àti iye tó yẹ ó sì ní oníṣòwò tó bá wá nífàní ọ̀hún ó lè tọ ojú òpó yìí láti lọ forúkọ sí ìyẹn ìkànnì iléeṣẹ́ náà optionfinancialservices.com nígbà tó ń ṣe ètò car for cash loan ọ̀gbẹ́ni adélájà adélẹyẹ ó di mímọ̀ pé ẹnikẹ́ni tó bá tó ojú òṣùwọ̀n dáadáa ló ní ẹsí ìdá 50% látara ọkọ̀ wọn pẹ̀lú iléeṣẹ́ náà tó bá là kalẹ̀ ni o tí wọ́n á sì tẹ́wọ́ gba owó wọn lójú ẹsẹ̀ kéré jù láàrin wákàtí méjì sí wákàtí mẹ́fà tí wọ́n á sì sanwó tí wọ́n bá yá látara ọkọ̀ tí wọ́n fi dúró padà lẹ́yìn oṣù mẹ́ta pẹ̀lú ìdá 4.5% àti ìwà dókítà láàrin shitu tó jẹ́ ìkan gbòógì ìgbìmọ̀ náà ṣàlàyé pé iléeṣẹ́ yìí yóò lo ọwọ́ ẹ̀rọ níbi tí oníbàárà wọn tó bá ti ń kòtòrò yòówù nípa owó tó yá padà tí kò fi di pé iléeṣẹ́ yìí gbẹ́sẹ̀ lé ọkọ̀ àwọn oníbàárà rẹ̀ dókítà shitu ó ṣàlàyé síwájú pé èròǹgbà iléeṣẹ́ yìí ní àjọṣepọ̀ tó dánmọ́ ọlọ́jọ́ pípẹ́ pẹ̀lú àwọn oníbàárà wọn lọ́nà àfi tètè rí owó tí wọn owó wọn gbà padà nírọ̀rùn. ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ ti pàrọ̀ lójúnà márosẹ̀ láti máa dáàbò bo ojúnà wọn ti rọ́wọ́ tó afurasí olè kódà wọn gba ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ àti cartridge tí wọn ò tí ì lò lọ́wọ́ ẹ̀ lásìkò tí wọ́n ń yẹ inú ọkọ̀ wò tí wọ́n sì ń dá wọn dúró tẹ̀sódò ìròyìn tó jáde látẹnu alūkkóró ẹkùn ọlọ́pàá ọ̀hún ọ̀gbẹ́ni àyànládé ọ̀làyínká òun sọ wípé ọkọ̀ ọlọ́pàá yìí tẹ ọkọ̀ akérò mazda kan tí awakọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ sanusi avis adédàmọ́lá wà láti ìbàdàn tó sì ń lọ sí ìpínlẹ̀ ondo lásìkò tí àwọn ọlọ́pàá yìí tí wọ́n ń yẹ àwọn ọkọ̀ wò ni wọ́n ṣàkíyèsí arábìnrin arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ emmanuel kingsley ude nígbà tí wọ́n sì wọ bọ́lẹ̀ wọ́n bá ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ àti ọta ìbọn lọ́wọ́ ẹ̀ wọ́n sì mú lọ sí àkàtà iléeṣẹ́ ọlọ́pàá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò sí i ó ṣàlàyé sí pé komisanna ọlọ́pàá cp abimbola olugbenga ó ti pa láṣẹ kí wọ́n gbé ẹjẹ́ náà lọ sí ẹ̀ka tó ń gbọ́ ẹ̀sùn ìwàjẹ́ fún ìwádìí sí i pẹ̀lú ìrètí pé tó bá jẹ́wọ́ ọwọ́ á ba àwọn yòókù ẹ̀ tó di pé wọ́n gbé ọ̀rọ̀ wọn lọ sí ilé ẹjọ́ ìròyìn láti ilẹ̀ òkèrè wá ohun tá a gbọ́ ni pé olóòtú àgbà tẹ́lẹ̀ tó tún jẹ́ èèyàn tó ń léwájú ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀-èdè sídìá táórè ni ìròyìn gbé pé ó ti dágbé pé ó dìgbà òṣèlú lẹ́ni ọdún 81 gẹ́gẹ́ bí ikú ẹ̀ ṣe jáde látẹnu mọ̀lẹ́bí ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ táórè ló ti ń léwájú ẹgbẹ́ òṣèlú alátakò the junior republican forces láti exile nílùú ivory coast ẹgbẹ́ òṣèlú alátakò náà ó wà lára ẹgbẹ́ òṣèlú 40 tí wọ́n yan nínú oṣù kẹta lábẹ́ mamadi dambuya tó pẹ́ kọrin kése lórí ipò ìlú paris pé taore kú sí o lẹ́yìn tó ti jà fitafita fún ẹgbẹ́ alátakò náà tó fi di wípé ó wà ní dùbúlà ẹ̀sán ní ilé ìwòsàn amẹ́ríkà tó ń bẹ ní paris fún bí ọ̀sẹ̀ méjì tó yanyan lẹ́yìn tó ṣàìsàn nílùú abidjan gẹ́gẹ́ bí ẹnìkan tó súnmọ́ ẹgbẹ́ ẹ̀bùn ṣe ṣe lálàyé lóòótọ́ taore ó ti ń gbé tipẹ́tipẹ́ nílùú abidjan lẹ́yìn tó kúrò ní orílẹ̀-èdè guinea látàrí bí dombuya bó ṣe fi ti bẹ ní paris fún bí ọ̀sẹ̀ méjì tó yanyan lẹ́yìn tó ṣàìsàn nílùú abidjan gẹ́gẹ́ bí ẹnìkan tó súnmọ́ ẹgbẹ́ ẹ̀bùn ṣe ṣe lálàyé lóòótọ́ taore ó ti ń gbé tipẹ́tipẹ́ nílùú abidjan lẹ́yìn tó kúrò ní

0: èdè Guinea látàrí bí Dumbuya bó ṣe fi tipa gba ìjọba gẹ́gẹ́ bí ológun nínú oṣù kẹsàn-án ọdún 2021. Tó ó tọ́lá ní ṣùgbọ́n ó kòókò kí n tó dáńdó ẹni fara balẹ̀ gbọ́ kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí I. Àjọ NASA pè látìlẹ́yìn tó lọ́rìn látọ̀dọ̀ àwọn olórí ìlú láti lè jẹ́ ìforúkọsílẹ̀ kó kárí ilé kó sì kárí oko. Àjọ ọlọ́pàá kò gbọ́dọ̀ nípínlẹ̀ Èkó ti yarí kanlẹ̀ pé kò kí ń ṣe àwọn ikọ̀ òun ló dáwọ́kọ pickup kan dúró látàrí àmì ìdánimọ̀ tó wà kan náà. Ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rọ́wọ́ tó afurasí olè nínú bọ́ọ̀sì wọ́n sì wọ bọ́lẹ̀ lásìkò tí wọ́n ń wòye tí wọ́n ń yẹ ọkọ̀ wò wọ́n sì bá ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ lọ́wọ́ ẹ̀. Olóòtú ilẹ̀ Guinea tẹ́lẹ̀ rí tó tún jẹ́ adarí tó níwájú ẹgbẹ́ ìgbóṣèlú alátakò Sidiya Traoré ó ti papòdà lẹ́ni ọdún 81. Tó ọ̀pọ̀ rẹ̀ lọ sí ọ̀dọ̀ Frank Olaunisola pẹ̀lú Oluwa Ayọ̀ Makinde àti Mutiu Abdullahi àwọn olóòtú ìròyìn àgbáyé lónìí èmi ti ń tòótọ́ Olumide Ọlálérè fún yín pé ẹ ṣeun tẹ́gbọ́ Bond FM. Àjọṣe wo sì ní bàjẹ́.
1: Ìdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́ o. Ìdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́. Ọba òkè lọ́dí rí ẹwà fákùkọ́ o. Ìdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́. Níbi kákẹ́dẹ́ àti pọ̀ lọ́wọ́ bó ṣe rọ̀ yìí.

alágbára mo mọ orúkọ rẹ. Ìgbà tí jí ayé bá dé, bàbá mi mọ bàbá sátọ̀ ọwọ́. Dákúgbà mi dákúgbà yé mi yí lọ, bàbá mi bọ́. Àtọ́bí jùlọ orúkọ rẹ. Jésù ní ọ̀nà, ó ní ọ̀nà àti ìyè. Akọ́wípẹ́ pẹ̀lú Olúwa, mo mọ ní ṣiṣẹ́ kí ló ń dà láàmú. Akọ́wípẹ́ Olúwa bẹ́lẹ̀ yìí mi gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù.

0: ìgbéyà wátàtà ìgbéyà wátàtà dòmídòmídòdòdò ìjẹ́ gbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá ààbò lẹ́yìn tí ọlọ́run dá ádámù tán oṣù ó ní ìwọ ádám kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọ̀kọ́dọ̀ ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ̀ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ́ ọmọ yín olúmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ pè mí ní olúmaìtì lórí ìkànnì yìí bond fm 92.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago
1: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó àtàtà ètò gidi ni.

0: ìyàwó pastor ni ọjọ́ náà mo ti mọ̀ pé nọ.
1: Gbogbo ayé lọ bá tọwọ́.
0: Kínní kan ń bẹ lọ́rọ̀ o.
1: Owó ń jẹgbẹ́ ra ga.
0: Ó má fẹ́ bó bá níyàwó wọn wá ní irresponsible. Bó bá tún lọ́kọ wá ní eléyìí ò serious.

Pastor Loki. Obìnrin náà ṣiṣẹ́ pẹ̀lú wọn local government. Ní Ìbàràpá. Ó ní báwọn èèyàn bá ń ṣàròyé, tó ń ṣàròyé obìnrin yóò ṣàròyé o. Lupo ọmọ márùn-ún, àwọn ti ẹ̀ pé ọlọ́mọ márùn-ún kò ṣàròyé. Ìbáwo ṣe ọ̀dọ́.

0: ngba kola ona wa laye ton jaye taaju duro what did do ton se ton na lo ngbe won debi ton lo yi egba oko ya ma si dada o ni kalukulo ma di mun ta ba gbe laye se kalukulo ma royin waju adeda to da wa sa igba ko ayin lo mo wu ni mo wura to sile ese o na lo lo lo ruko won lo foruko won yango bayi
1: ali ata mele
0: go mejo ba ti lu maye ba fun fun ka da
1: abi gba la mala ni ko mu
0: gbara olowo ipade mi la go mo ko to nwo ko won to nwo ya ko pe olowo tun lo fe mu fun dile kan leni
1: ka mo pejo
0: gbogbo apase ati iṣẹ́lẹ́ṣẹ́ bonde family line 92.9 radio nigeria tó fi kàlẹ̀ sí nọmba 1 a adékunlé fagi ìwé onígbòǹgbò gra ìkẹjà lẹ́kọ̀ọ́
1: mo
0: ṣe àwọn ìṣèbá síwájú àwọn tajọ jẹ́rọ̀ ìṣèbá àwọn ọ̀gá mi àwọn tó wà lẹ́yìn tèmi náà orúkọ màmá wa pẹ̀s wúra ọláadé nìkẹ́ adégòkè màmá fúra ẹ̀ dáadáa
1: ìgbàjọ́
0: àti òṣèré jígbé ọkàn náà bàbá mi dáadáa lọ́wọ́ tí ìgbà náà lọ́hùn tí mo dé báyìí tẹ́ ọgbà ní ọjọ́ ló ń pẹ́ ìpàdé ìjìnà o àwọn olùwádi general manager ń sìn alàgbà gbẹ̀ngà fátìlẹ̀ túbọ̀ rí pẹ́ ìrúpọ̀ lẹ́yìn lìgálí màmá wa princess náà mo lè pè. Ìbàdàn Mísí Ọ̀gọ̀. Ọ̀rẹ́ Olúwa Ògúnnáìkì, Bísọ́lá Balógun, ọ̀dọ̀ ń tẹ̀lé Ìbàdàn, Dr. Tunjẹ Ọlálékan ọ̀gá mi, kọ́ mi dáadáa. Alikisa Ipola Aya Ibrahim, Ìlàjà tó ṣọ́, Ìlàjà Ìlàjà wa. Shariat Ante Dupole Iligalise Dupole Wolo Dupole Eka Ijeka Pata Pata Moki Awa Engineer Awa Nao Moki Yen Yima Kiyo Admi Moki Luka Mi O Jikpada Olume Ide Ola Lere Luka Temi Ekwe Mini Oluma Iti Ome Ekwe Koni

0: on FM 99 festival for kari aye asiwaju ni wa opin oke
1: on FM awa lo ni ka shinu o gba ye ti mo awa asiwaju
0: won on FM 92.9 festival for kari aye asiwaju ni wa oba mi oke ohun na ni o se be e ka lesa e ka le ma e ka le ni gbogbo bi ti e tun tin lanfani lati ma gbo ile ise wa ku isi mi opin ose Ọlọ́run ni fi ilé iṣẹ́ àṣemọ láṣẹ Elédùmarè. Àti ti dé gẹ́gẹ́ bí ìṣe wa láṣàlẹ̀ tòní. Láti wákàtí ọ̀wọ̀ yìí títí di aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Wíkẹ́ndì láwà òun náà ni a máa mú wá sí etí ìgbọ́ yìí tí a ó tún máa nu orin sórí afẹ́fẹ́. Tó bá ti di aago mẹ́jọ ààbọ̀, a láǹfààní láti darapọ̀ mọ́ mọmi fún mi láyọ̀ lórí ètò yín ètò wa. Ohun ìpè fún ọgbọ̀n ìṣẹ́jú gbáko.
2: On FM 92.9.
0: Aago mẹ́sàn-án, Tafsir òun náà ni yóò máa gun orí afẹ́fẹ́ pẹ̀lú Sheikh Gbadebo Rọ́jí. Wọ́n máa gbé títí di aago mẹ́wàá. Mẹ́wàá kọjá ìṣẹ́jú wíníwíní tí ètò ayédọgbọ́n. Bá láǹfààní láti wáṣòde ẹ máa bá wọn pàdé mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a máa darapọ̀ mọ́ wòlíì Ọlátúnjí Tàlàbí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ètò Ọlọ́run Àtúndá Olú òun náà máa gbé títí di aago mẹ́wàá àbọ̀ kí a tún máa darapọ̀ mọ́ ọba àṣà àti èdè ọmọọba Adéyẹmí lórí ètò yín ètò wa orun ayọ̀ fún ọgbọ̀n ìṣẹ́jú gbáko. Àwọn ètò tó kù a máa mú wá sí ti ìgbọ́ yín lẹ́sẹsẹ ẹ ka lẹ́sà ẹ ka lẹ́mà ẹ ka lẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń bọ̀ wá. Olúfúnkẹ́ Wúrà Ọlá Àdìsá lorúkọ tèmi.
3: Ọlọ́run máa ṣàlàyé gbà ó ìtẹ́lọ́run máa ṣàlàyé.
0: Ní gbogbo ibi tí ẹ ti ń bọ̀ wá. Olúfẹ́ Wúrà Ọlá Àdìsá lorúkọ tèmi.
3: Ọlọ́run máa ṣàlàyé gbà ó ìtẹ́lọ́run máa ìtẹ́lọ́run máa ṣàlàyé gbà ó ìtẹ́lọ́run máa. Ẹ jẹ́ ká ṣe jẹ́ ká má bá ṣẹ̀ sófin ìtẹ́lọ́run máa ṣàlàyé gbà ó
4: ìtẹ́lọ́run.

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermilk multivitamin after breakfast every day keeps you going.
1: Ìròyìn pàjáwìrì lèyí o. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmàna. Àwọn ènìyàn sì ti ń dára láti rà á. Àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń ra òróró àbùrọ̀kì ìlera ìdílé wọn wíwú láti fi 50 náírà pamọ́ tó ní oúnjẹ kan.
2: Bẹ́ẹ̀ni,
1: òróró àbùrọ̀ tí kò ní ìdábòbò, kò ní ọ̀dẹ̀, wọ́n tún ń dà á láti gbé ègè tí ò mọ́ tónítóní láì mọ tó wà nínú rẹ̀.
3: Ṣùgbọ́n nísìnyí, inú òróró àmàna kò sí ìfarawégun mọ́.
4: Wíyá Amana Refined Vegetable Oil Blend láàyò.
5: Amana Oil, Sealed Value, Honest Price, No Compromise.
6: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan rèé fún yín. Yẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò ní oògùn nílò dání rárá, ìyẹn non medication therapy gẹ́gẹ́ bí China Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò ní oògùn nílò dání rárá, non medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà bí ti àwọn China tí wọ́n lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bí pajama, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti inú orí títí dáná ẹsẹ̀ ìgbẹ́yìn àtàwọn.

0: irisẹ ajá ti wúrọ ṣe.
1: Lọ́lọ́ ń bá pé ìbéèrè náà kúra rẹ̀ lótọ́. Nípa títẹ̀lé ilé iṣẹ́ Alfeda Hajj and Umrah Services tẹ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó ni ìrìn àjò ló ti lò lóró pa.
0: Bẹ́ẹ̀ má bàa kó ìlú la fi sọ pé Alfeda Hajj and Umrah Services Limited lárọ́ wọn fi sọ̀yà.
1: Àwọn tí wọ́n táwọn ṣe ajá ti wúra rí
0: ni wọ́n lè rò ní ilé iṣẹ́ Alfeda lárọ́ wọn. Ẹ kúti Alfeda Hajj and Umrah Services pẹ̀lú àkàmẹ́yà ṣeyọrí níbi kápọ̀ ni sèrè àgbà ajá ti wúra. Àwọn afá tó mọ̀ nípa súnà ní kọ́ ní ìrìn àjò nílé iṣẹ́ Alfeda wọ́n wá sí ìgbàdé bí.
1: Bákan náà oúnjẹ ilẹ̀ wa tẹ́tí lọ tẹ́tí dé. Aṣọ ara mi lọ́fẹ̀ lè gbé létídé ara mi mọ́ta àti Mọ̀dúnà. Bẹ́ẹ̀ ni wọ́n kò ní ṣe sí ara ní gbogbo àwọn àyè àmì tó ṣàkì.
0: Àyẹ ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù ajá tí wọ́n bá nílé iṣẹ́ Alfeda ajá ni wọ́n sọ.
1: Mo ti lọ fún múra Ramadan.
0: Wọ́n gbéra ní Fẹ́bárì 25 oṣù mọ́ padà ní máa 10/27. Àwọn alálẹ́jọ́ mọ́ gbéra ní May 12 mọ́ padà sórílẹ̀-èdè Nàìjíríà ní May 2/27. Masha Allah. Ilé iṣẹ́ Alfeda wà ní number 92 Ilé Boston nílùú Èkó 7/8/34/10/5710 tàbí 0/2/4/7/1/7/6/0/1 nílùú Ìlọrin wà ní gbogbo Kiddis Ọlọ́sọ̀gbọ 0/8/0/3/2/4/7/9/4/5/1 kí àti gbogbo ògbògbò ẹ máa pe ìyá àdéhùn ńlá pọ̀ sórí 0/8/0/3/8/3/0/7/3/4 Alfeda Hajj and Umrah Services Limited. Àwọn ni wọ́n ń kọ́ ni lọ sí ajá tí ń múra.

jẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹbí tó ń tẹ̀yìn láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IANS National Medical National Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD olùdásílẹ̀ ilé ìwòsàn IANS yìí oríṣiríṣi àìsàn ara ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò ní oògùn lílò dání rárá ìyẹn non medical therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀-èdè China tó fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping pyjama physiotherapy heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìrora bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti inú orí títí dé èékán ìgbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú inú rí nǹkan tẹ̀ ń wá lọ sí lótó àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn ún gan rèé lápòṣùkò tó ìyẹn níbi lábúlé ẹ̀gbá ní true test medical diagnosis building lẹ́yìn jẹ̀ǹdọ̀ U-turn bus stop àbúlé ẹ̀gbá Lagos ẹ lè pè tàbí tọ̀pọ̀ lórí 0803-869-0100 lẹ́ẹ̀kan sí 0803-869-0104 tí ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sun Money Street High School Road Sabo Ìkòròdú Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí ẹ̀sà 0816-585-858 lẹ́ẹ̀kan sí 0816-585-858 kì í lókèrè kan ní dídùn ọbẹ̀ ẹ̀yìn náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí ti ní àlàáfíà láti ilé ìwòsàn IANS National Medics 585-8582 lẹ́ẹ̀kan sí 816-585-8582 a kì í lókèrè dídùn ọbẹ̀ ẹ̀yìn náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà ilé ìwòsàn IANS National Medicare International.

0: effective relief from malaria. Comal on. Malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Àwọn òjò gbọ́gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń lo àwọn àbúrò fi ìlú wọn wò bí ó ti fi 50 náírà pamọ́ lórí oúnjẹ kan.
2: Bẹ́ẹ̀ni, olórí ọ̀rọ̀ tí kò ní ìdábòbò oní ọ̀dẹ̀ wọ́n tún dà á láti dédé tí ó mọ́ tóní kéré kò ní rẹ̀.
1: Ṣùgbọ́n nísìnyí, inú òwúrò wà mánà kò sí ìfarawébu mọ́.
2: Mánà refined vegetable oil blend láàyò.
3: Mánà oil, see value, price, no compromise.

0: 92.9 ìfẹ́sùwọ́pọ̀ kárí ayé.
1: Ọgbọ́n agbára Ọlọ́run ti ìgbàni ìṣòro ńlá wo ló ta ọ̀rẹ́ níbo lo ti ń jà ó tó lè sọ fẹ́nì kankan wá pàdé Jésù oníṣẹ́ ìyanu náà Monday nínú àdúrà àgbàṣẹ́gun Mighty Hand of God nílé ìjọsìn Raptor Proclaimers Evangelical Church of God tó ń bẹ ní nọmba 31/3 Adéyẹ First Street Lagos Abeokuta Expressway ìyànà pájà níbi tọ́lọ́run ó ti máa gbọ́wọ́ ọmọ mi fún mi láyọ̀ ṣiṣẹ́ ìyanu ẹ̀lọ́ ọmọ mi
2: 08080 54 62 08080 54 62 láti dà ẹ́ láàmú lọ́dún yìí ọlọ́run adáwọ́lé wọn aṣọ́wọ́n dolóore fún ẹ gbogbo ibi tó gbìn sí tí ò so ọlọ́run ó bù sí ilẹ̀ náà á padà di ọ̀rọ̀ fún ọ mo gbàdúrà gbogbo ohun tí ẹ fi pa ọ lẹ́kún ọlọ́run á sọ di ọ̀run fún ọ lójijì àwọn tí wọ́n dìde láti bá wí ọlọ́run adáwọ́lé wọn láti di ènìyàn lọ́wọ́ fún ẹ àwọn yóò ráàrin ọlọ́run lọ́dún yìí Jesu Oluwa wa. Amen. Lati ni iwe owo orikejilelogun lati ese kini. Ewe Proverbs 22 from verse 1. Ori pe oruko san ni iyaju oro pupo lo ati oju rere ju fadaka lo. Motuka oruko rere san ni iyaju oro pupo lo ati oju rere ife ju fadaka ati mura lo. Ohun ti mo pe iwasu yi ni iwasu ibani. Sere se ibe ti mo ka yi oníwàásù ìgbani nìkan ló lè lò àwọn oníwà ìgbàlódé ò lè lò ó mọ nítorí ẹsẹ bíbélì yìí kò bá ìgbàlódé wọn orúkọ rere àtijọ́ nìyẹn ayé àti ẹran sọ pé ilé là ń wò ká tó sọmọ lórúkọ ara àtijọ́ nìyẹn ayé àtijọ́ tí wọn bá ń lọ rìn àjò wọn ti ọmọ ẹni tí ìwọ ṣe má ba orúkọ bàbá ẹ jẹ má ba orúkọ ẹ jẹ má ba orúkọ ẹbí jẹ wọn ti ọmọ ẹni tí ìwọ ṣe ohun tó máa ṣe tó máa pa ẹbí lẹ́kún ohun tó máa ṣe tó máa débi ti ìdílé ẹ má jẹ́ ṣẹlẹ̀ ní ìgbà yẹn tó má sọ̀rọ̀ pé ọlọ́pàá mú yàn lásán òkè ọ̀mọ́lé ó tó ń tẹ́lẹ̀ ní àjáde ká pokùn so ìbàlórúkọ àga pé wá ṣe hàn ṣùgbọ́n níṣe ti fojú bí pé tí bá gba owó yẹn nígbà tó máa gbé mi tó ẹ ṣáà máa mú ṣe ní 7 years ibi 3 years ti máa jáde lẹ́wọ̀n àgọ́dé mú alẹ́ máa jẹ́ àgọ́dé ni ìrìn alẹ́ lóun jẹ́ pé máa ṣe fún wa náà á jí owó iléeṣẹ́ wọn gbẹgbù sẹwọn ọdún mẹrin ọdún márùn àkáǹtí pásítọ ló máa gbé owó yẹn sí pásítọ adẹ ló máa wò ó lẹwọn pásítọ máa tọjú ìyàwó dé torí pé kí ni ẹtọ pásítọ náà wà nù. Àwọn bàbá wa àti ìyá wa àwọn tanú wà nù ayé dúdú tó wà nù wà nù ojú dúdú àwọn ta ní àbọ̀rìṣà àwọn tó ní ta ní wọn lẹ́sìn àwọn ta ní wọn sin ọlọ́run bó ṣe lè ṣàtó òṣè àwọn òra wọn níyè débi pé ká má mọ orúkọ rere sàn ju rírà àwọn fàdákà lọ òrìṣà wọn kò ra wọn níyè ṣùgbọ́n àwa sọ pé àwa nìmọ́lé ayé àwọn mọ̀rọ̀ ọlọ́run àwa la mọ́ ju bó ṣe jẹ́ àbọ̀rìṣà tó òṣè àwọn òra wọn níyè débi pé ká má mọ wípé orúkọ rere sàn ju rírà àwọn fàdákà lọ òrìṣà wọn kò ra wọn níyè débẹ̀ ṣùgbọ́n àwa sọ pé àwa nìmọ́lé ayé àwọn mọ̀rọ̀ ọlọ́run àmọ́ jésù àwa la mọ́ jù àwa la ṣe gbájù ẹ̀sìn wa ló dáa jù síbẹ̀síbẹ̀ bó la ṣe dáhùn ẹ̀dá wọ́nranwọ̀nran ènìyàn wọ́nranwọ̀nran ènìyàn tó ń gbèjú ìkòkò dé ní ìwúrí pẹpẹ yín tó fẹ́ máa wá sí fún pé aim high you must prosper this year àwọn àmẹ́gbà tó lọ ṣe program yìí ni even gan àwọn bàbá wa wọ́n gbàgbọ́ ní tó ń pè ní àkọsẹ̀ jáyé destiny àwọn míì wọ́n sọ pé òwúrọ̀ lọ́gù ẹ̀ ìyẹn ni pé ó bá ní ìwúrí pẹpẹ tó fẹ́ máa wá sí fún pé aim high you must prosper this year àwọn àmẹ́gbà tó lọ ṣe program yìí ni even gan àwọn bàbá wa wọ́n gbàgbọ́ ní tó ń pè ní àkọsẹ̀ jáyé destiny àwọn míì wọ́n sọ pé òwúrọ̀ lọ́gù ẹ̀ ìyẹn ni pé ó bá from 15 to 20 something 30 àti sórí lo ìyẹn ẹlòmíì wọn lọ sàn ni from 35 to 50 ẹlòmíì wọn ní alẹ́ ni 50 gan.

lẹ́yìn tó ṣe pẹ́lú alákòjọ fún wa yóò ṣe kójọ fún wa yóò fi hàn wá àwọn náà sì gbà pé bẹ́ẹ̀ ni kò sí iyèméjì níbẹ̀ àwọn làwọn ṣe bẹ́ẹ̀ ó fi hàn wá nítorí kálúgà àfi dójú tì wọ́n ní gbangba òkèyàmù ṣe bí wọ́n kúkú wí olóòní gbọ́ wọ́n sì sọ olóòní gbà wọ́n bọ́ sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n tún sọ lẹ́ni tó ṣe pé gbọ̀n sókè bá islam kó lè bá àlà islam lọ́nà wọ́n jẹ́ ẹni tó ṣe pé ìgbésí ayé ń tàn jẹ ẹni ọ̀rọ̀ àánú ayé ń tàn jẹ ó mú ọmọbìnrin nípa pé kó kẹ́rù rẹ pa kó ṣe islam kó tó di pé kú gbogbo bẹ́tẹ́tẹ́tẹ́ iná lọ gbọ́ ṣùgbọ́n kàkà kan gbọ́kọ̀ ọgbà ó ṣe lọ ń gbọ́ lágbọ̀ọ́gbà tí ọkọ̀ láti ṣe islam nígbà tó sì jẹ́ pé àti ṣe islam kò gbà kẹ́nìkan kó mú alágbára ọ̀rọ̀ náà ni wọ́n ń bọ́ sọ lórí abáwo dáadáa wọ́ bóòmù kan gba islam tó bá sì ń bẹ́nu ẹni tí àkọọ́lẹ̀ àti ìwà náà bá wà fún ọkọ̀ láti gba islam ṣùgbọ́n gẹ́gẹ́ bí o ti ṣe ń bọ̀ yìí tú ìwò rẹ pa lórí sọ̀rọ̀ ara rẹ ṣe islam kò lè bá a là yẹn náà ló bí ìṣirò ti ṣe rí báwọn ohun tó kọ̀ láti gba islam àwọn ẹni tó bá kú ní káfìrí olúwa fi àwọn ìdáran yóò fi hàn wọn àwọn náà sì gbà bí káwọn làwọn ṣe bẹ́ẹ̀ bí ọlọ́dàá wọn wọ́n wá lọ wọ́n padà kó wọn sínú iná wọ́n pèpè lé wọn lórí ní iwájú gbogbo tolórí tẹlẹ́nu ẹ̀dá bẹ́ẹ̀ làbí ń bọ̀rọ̀ pé yánú wọ́n mọ̀ sọ pé ilẹ̀ ìkẹlẹ̀dé iná kẹ́ẹ̀dọ̀ bu ọ̀rọ̀ ọ̀rọ̀ bí hẹn ọ̀rọ̀ làánú tó wọ́ rí ọ̀rọ̀ bá lé ní àwọn náà làwọn ohun tó ṣe pé wọ́n pa wọ́n mọ owó ọlọ́dàá wọn kọ̀ láti jọ́sìn fún wọn fi lé ayé náà ní kẹfìrí ẹ tẹ́tí ọgbọ́ làánà ọlọ́ ilé ni jìnnà sí ìkẹ́ ọlọ́ kọ́ máa jẹ́ tàwọn alábòsí kó lè bá yé wa ọjọ́ pé islam ni kò ṣe gba islam ọjọ́ òtí lọ níbi ipò lè gba islam ó kúkú tí kú kò tí kú láyé àǹfààní kó ṣe islam kí ẹ̀rọ ìfarapọ̀ mọ́rùn olóríire ó sì wà mẹ́jẹ kí àǹfààní yìí kó fi ọrọ̀ mẹ́jẹ kọ́ bọ́mọ lọ́wọ́ kí ni nǹkan náà tí ń kó ẹ̀tẹ̀ jẹ́ bọ̀ tí ń tọ́ ń jẹni àbí nǹkan tó ń wọ̀ àbí ibi tó ń lò sí àbí owó tó ní lápò àti tó ní ìfowópamọ́ àbáwọn ọ̀rẹ́ rẹ àbáwọn ohun tẹ́ ń jọ ń kà ń kó kà sáwọn náà ń tọ́ jẹ àwọn náà mọ ohun tó ṣe pé owó alágbára àwọn ló ń kí ọ lọ́wà ni wọ́n sọ pé kọ́ ọmọ ìyá irú ọ̀rọ̀ tó ń gbọ́ ìrètí rẹ kí lọ fẹ́ fi islam ṣe islam kò sí fún ọ islam ń bẹ fún ọ nítorí pé iná yọ ara rẹ gan kọ̀ náná nígbà tí wọ́n bá ṣe islam oríire látàrí ń bí títí dọ̀la gbọ̀ngàn kìlámù ìwà kọjá kúkọ mẹ́jọ kó rí rẹ yìí kó fi wá o kó ṣe alọ́kọ nínú àwọn ohun tí gbọ́ tí gbà àwọn ohun tágídí tí ò ní bá yé wọn jẹ tí a bá wọ ọ̀rọ̀ yìí báyìí wọ́n rí pé gbogbo ẹ̀sán tó bá di lọ́la gbọ̀ngàn kìlámù ilé ọlọ́dàá lọ́sàn-án àwọn ẹ̀dá rẹ̀ lọ́sàn-án nílé ayé àwọn ẹni tó ṣe pé àwọn ò ṣe islam gbogbo dáadáa tí wọ́n bá ṣe wọ́n gbẹ̀sán rẹ̀ láyé ṣùgbọ́n ìyà ilé ọmọ ẹni tí wọ́n tó bá di lọ́la gbọ̀ngàn kìlámù pàtó sì jẹ́ pé àwọn ẹrú rẹ̀ àwọn ẹni tó jẹ́ pé wọ́n ṣe islam ilé ọlọ́dàá tẹ́jọ pé wọ́n nípìn nínú dáadáa wọn látàyé yọwọ akẹwọn tó bá di lọla gbọngàn kìlámù yóò fọwọ sáyì jẹnda ìdá ìkẹlẹ ogun lọ sí ìbọn mi nà kẹsẹbù àwọn tó ṣe pé wọn ní ìpín nínú nǹkan tí wọn rí ṣe níṣẹ tó bá jẹ pé ìyanu ilé ẹlẹdà onífìyà jẹ àwọn èèyàn ilé sí tí wọn ṣe tí wọn fi dẹnu ìyà ìṣèjọba ni ó fi fìyà jẹ ẹnitọ lẹtọọ síyà kò ní í ṣe àlékún ìyá fún wọn yàtọ̀ sí nǹkan tí wọn lẹ́tọ̀ sí torí pé olúwa kì í ṣalábòsí ṣùgbọ́n àwọn ni tí olúwa bá fẹ́ fi sílé kan tó fẹ́ san lẹ́sàn-án rí yóò san wọn lẹ́sàn-án rí ni
data ni ajulo re ile le da ajulo re la ntoro ajulo re la ntoro ta si wa le ni ya ninu anfani ti wa ni na wa ile ni ulaika la bi nasiban min ma kasab awa ni ni ko ni to ri ke se ni se ile ni fe si fa wa al jabriya awa ni ti wo ipe ọmọ ènìyàn ní kankan tí ń ṣe ìṣe là ń fi ń ṣiṣẹ́ òun ẹni tá ń fi ń ṣiṣẹ́ ni kìí sọ ló ń ṣiṣẹ́ ìṣọkúsọ gidi lọ́dọ̀ ti àwọn oníṣọkúsọ yìí àwọn sọ pé èèyàn kọ́ ló parọ́ èèyàn kọ́ ló jalè èèyàn kọ́ ló ṣe zina a fi jalè ni a fi parọ́ ni a fi ṣe zina ni báwo láàṣẹ wá ló fi dẹ́sẹ̀ káàmà fìyà jẹ òun ìṣọkúsọ gidi Entire so, if I can have a massable in my castle, only in my little continually say, I want to say that is a peer and love our sick. Come up with Otolentus, he said, Otolentan Fiaje, Tara, and it is he said, you know, no, yes, sir. Cobas just said that, Cobas just said, yeah, and it is he said. Ọmọ ọgbẹ̀sà kanáà ayà yìí ó tún fi ń hàn wá wípé ìṣirò wà ó ìṣirò wà lọ́jọ́ gbọ́ngbà kìlámù ha wọ́n rò pé gbogbo nǹkan tó ń ṣe àṣegbéni òrùkú gbogbo ń tọ́ sọ àṣọgbéni òrùkú gbogbo nǹkan tó bá ti tẹ̀ kò tún ní gbérí mọ́ kò sẹ́ni tí ó bí ọlẹ́ yìí ha ìwọ́n tún ṣe pé tí dáre ló adọ ìwọ́n kọ́ lọ dára àwọn dépò tó da nǹkan mi báwo ló atọ́ da ó sì wá fi ọlẹ̀ kọ́mọ ṣe bọ́bá ti ṣe fẹ́ ọmọ ọ̀hùwà bọ́dá ti ṣe wùwọ́ ọmọ wa bí ọlẹ́rìn lórí gbogbo tó ṣe ìṣirò ń bẹ gbogbo nílà ká ẹ ọkú ìpalẹ̀ mọ́jọ ọjọ́ ìṣirò torí pé olúwa mẹ́bàá ló ṣe ṣirò tẹni tó jẹ́ olùwàwọ́ òdodo àti aláìgbàgbọ́ ẹ sì ti gbọ́ báwo ni ìṣirò náà ti ṣe rí bákan náà ká bá wá rẹ á rí i pé nàìjíríà sọ pé wàlúwà ọ̀hún ṣe rí ọ̀pẹ̀sà olúwa mẹ́bàá ọba tó yára níṣirò ni ó ń ṣàfihàn bí agbára ọwọ́ bó ti ṣe jẹ́ agbára tó pé ìkápá tó kárí gbogbo nǹkan ìwé ọlọ́gbàrá ayára ṣe ṣirò ni ẹwọ báwọn ìdá wọn ti ṣe pọ̀tó àwọn ìdá tó ló adá bẹ̀rẹ̀ látòrí èèyàn àkọ́kọ́ àtẹni tí ọ̀dà kẹ́yìn gbogbo wa pátá olórí tẹlẹ́mù wa aláàbò àṣìṣe ọjọ́ ni ó ṣe ṣirò fún wa lọ́jọ́ ọwọ́ kan ọmọ àlùjọ́nà ọmọra rẹ̀ ọmọ ọmọ ọmọra rẹ̀ ọmọ àlùjọ́nà ọwọ́ àlùjọ́nà lọ́jọ́ yìí ọmọ ọmọ ọmọ lọ́jọ́ yìí lọ́jọ́ ẹyọkan gẹ́gẹ́ bí ayà ìtúnṣe ń tọ́ka sí pé onímọ̀ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ ní ìmọ̀ tó kárí gbogbo nǹkan àbí báwo ni ọba ti ṣe ṣe ìṣirò tí ọba jẹ́ pọ́nmọ̀ra ọmọ ń tá agbélé ayé ṣe ọmọ ń tá agbélé ayé sọ gbogbo nǹkan tá a ṣe pátá kedere ni lọ́dọ̀ rẹ̀ ìdí náà tí ó fi ṣe ìṣirò fún wa ìwé ọlọ́dàá tún sọ fún wa nínú ayà kẹtàlénígba nínú sùúràì ọ̀rọ̀ yàrá kúrò ní ọ̀nà fi ayé àmì nínú àdúgbò fẹ́lẹ̀ níta ẹ̀jẹ̀lẹ̀ fi yàrá lẹ́yìn fẹ́lẹ̀ ìfìmàrẹ́ fẹ́lẹ̀ níta ọ̀kọ̀rọ̀ fẹ́lẹ̀ ìfìmàrẹ́ ìdílé màlẹ̀ takọ́ pátákọ́lá ọ̀rọ̀ àlẹ́mú ẹnìmọ́kùn ilẹ̀ ìrẹ́ tó ti bá wa sọ̀rọ̀ nípa iṣẹ́ hajj láti bẹ̀rẹ̀ rẹ̀ títí tó pin rẹ̀ aláhùn àzọ́jẹ́ ó tún wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan tó yẹ ká máa fi ayyamu ma'dudatun kí á máa fi àwọn ọjọ́ tó lọ́ọ́ kà sí àwọn ọjọ́ wo làwọn ọjọ́ tó lọ́ọ́ kà tá à ń sọ nípa rẹ̀ àwọn náà làwọn ọjọ́ mẹ́ta tí máa wá lẹ́yìn ọjọ́ ọdún iléyà àwọn ọjọ́ mẹ́ta yìí àwọn ọlọ́run pè ní ayyamu tashriq ọjọ́ kọkànlá èkejìlá ẹ̀kẹta lọ́sùn dhulhijja ìwé ọlọ́dàá ni wọn kọ̀rọ̀ wá bá fi ayyamu ma'dudat ẹ̀dá sì rántí allah

ẹlẹ́rú ọlọ́kùn ìlẹ́yìn ìtàṣẹ́rù ẹsì lọ́nà àmọ́dájú ìgbẹ́ ẹ̀yìn ẹgbẹ́ ọlọ́run lákò ní jọ́sí ìsíbi tẹ́nìkan fẹ́ gbàgbọ́ tí ó wà ní jẹ́ ọ̀kan nínú ẹni tá kò jọ sọ́dọ̀ ọlọ́ tó bá di lọ́nà àgbẹ̀gbà kìláàmù kálọ́dọ́ ọdọ́rọ̀ náà náà padà sí nígbà tó ṣe pé ẹlẹ́dàá ara rẹ̀ òun bọ́ tó sì jẹ́ ọ̀ràn lórí akẹ́kọ̀ọ́ jọ́sí àwọn ẹni tó ṣe pé wọ́n kú ní ayé wọn jọ́sí kí ló fẹ́ máa gbà wọ́n lẹ́rù nípa àtijọ́ kan nínú ẹni tá kò jọ sọ́dọ̀ ọlọ́dà wọn tó ṣe pé náà ni wọ́n jọ́sí àmọ́ àwọn ẹni tó ṣe pé wọ́n gbélé ayé igi ìpọ̀ làwọn ń bọ nǹkan ní ìyàtọ̀ sí àwọn ọ̀hún ni wọ́n ń sìn ọ̀nà ìdàtọ̀ kan tí wọ́n fẹ́ balẹ̀ láti jẹ́ ọ̀kan nínú ẹni tó kò jọ sọ́dọ̀ àwọn lọ́nà àgbẹ̀gbà kìláàmù nítorí pé ẹni tó bá ti lè gbé ìjọsìn kúrò lọ́dọ̀ àwọn tó lọ gbé fún nǹkan kan ní ó ti jẹ́ alábòsí ojú ò wá sí ní kálábòsí àbùkù sí ní kálábòsí ní gbangba kìláàmù níwájú gbogbo ọ̀dá wa lọ mú ẹlẹ́ọ̀nà àmọ́dájú ẹnlọkùn ìlọ ìhí tó ṣẹ́wó tó dájúdájú ẹrú ọ̀dọ̀ ọlọ́run bá kò ní jọ́sí ló sì ṣe ìṣòro lọ́ sàkàlùkù lẹ́sàn ìlú ẹlẹ́dàá wọn pàkíyèsí wa onírò àlọ́mù ó pàkíyèsí wa ẹmọ́sọ̀sùpìlẹ̀ ẹni ìgbàgbọ́ sí kíkó níjọ tá kò níjọ lọ́jọ́ ọ̀gbẹ́ngbà kìláàmù kò wá tó kábà gbàgbọ́ nítorí wa ń kó wájọ kábà ní palẹ̀mọ́ ẹgbẹ́dọ̀ ní palẹ̀mọ́ fún àpéjọ ńlá níwájú ẹlẹ́dàá wa tó bá dijọ́ ọ̀gbẹ́ngbà kìláàmù tí a bá wo ààrùn yìí báyìí a rí i pé ó ń tọ́ka sí ọlá eléyìí tí ń bẹ fún kábà ìṣèrántí ọlá láwọn ọjọ́ tó ló ń kà ọlọ́run ọjọ́ kọkànlá èkejìlá àti ẹ̀kẹta lọ́sọ dọ́láìjà ògbẹ́lẹ̀ wọn wọ́n kọ́ ọmọ àfẹ́fẹ́ ọ̀lẹ́yìn mardudat torí pé ìrántí ọlọ́run kò sígbà tá yìí sí kò sígbà tí olú ẹ̀mí ká sí tó bá wọ̀nyí tí wọ́n bá wà láyé kan àdípò kan ṣùgbọ́n gbogbo ìgbà lọ́jọ́kọ́jọ́ ọlọ́run wọn lè ṣèrántí ọlọ́run ìgbà tó lọ́wọ́ wá fi áńlá yìí ṣe àfihàn ìṣèrántí ọlọ́run láwọn ọjọ́ tó ló ń kà eléyìí ń tọ́ka sí ọlá tí ń bẹ fúnká ṣèrántí ọlọ́run láwọn ọjọ́ tó ló ń kà yìí torí ọmọdé ń fọ ọ̀rọ̀ ọba àmọ́ ṣiṣẹ́ hajj ọba àmọ́ lọ ṣiṣẹ́ hajj ọ̀yáàmú màdúdà ọ wà fún gbogbo èèyàn ọ wà fún gbogbo èèyàn àtẹjọ́ lọ ṣiṣẹ́ hajj àtẹjọ́ lọ ṣiṣẹ́ hajj nítorí pé ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá àti ọjọ́ kẹta lọ sí dọ̀láìjà ó lè gbọ́ pé ṣiṣẹ́ hajj ó sì lè gbọ́ pé lílọ wà ìyá náà máa ṣe rántí ọlá láwọn ọjọ́ yìí tó bá tún wáyà yìí wọ́n ti rí nínú rẹ̀ wípé ẹni tó lọ ṣiṣẹ́ hajj ìgbàláwo wà fún wa láti kúrò.

bá ní dúró de òun tọ́lọ̀ bá yín bẹ̀ ẹsẹ̀ tẹ́ ẹ bá kó lẹ́bẹ̀ ọjọ́ kẹtàlá ọba fẹ́ dúró dọjọ́ yìí ẹ̀yin náà sọ̀kò ẹ̀rù sì gbọ́dọ̀ sọ̀kò kó tó di wípé òun yẹ̀ta rí ẹ̀rù gbọ́dọ̀ sọ̀kò kó tó di wípé òun yẹ̀ta rí ẹ̀rù sọ pé ojú ronú ẹ̀yin nìkan rẹ fẹ́ sẹ́kù nínú ìyá sí ẹ̀kúkú ní sọ̀kò ilé àárọ̀ ẹ̀gbọ́dọ̀ dáwò ìdígbà tó òun bá tó yẹ̀ta rí bẹ́ẹ̀ la nẹ́bí muhammad sallallahu alaihi wa sallam ni wọ́n ṣe ní hajj ìdágbére ẹ̀yọ kan sọ táwọn ọmọ ìṣẹ̀yìn islam lẹ́yìn ìgbà tó òun yẹ̀ta rí tó tó sọ òkú ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àtọjọ́ kẹta lọ́sù kí ló wá yé wa a ò ní pé ẹni tó kúrò nínú ìmọ̀ lọ́jọ́ kẹtàlá ọlọ́lá ju ẹni tó kúrò lọ́jọ́ kejìlá lọ gbogbo ìkíni tó di wọn ìlọ́lọ́lá nínú nǹkan tó ṣe lókè ìwà tó bá nípa ra ọlọ́ ilé ìjọba nínú àwọn nǹkan tó rí nínú ọ̀rọ̀ yìí tó jẹ́ àǹfààní olóòní pé ọlọ́run àzọ jẹ́ ó ṣe ìdọ̀tọ̀ fáwọn ọmọ rẹ̀ wípé ẹnì kúrò nínú ìmọ̀ lọ́jọ́ kejìlá tàbí kí ẹdí ọjọ́ kẹtàlá eléyìí ìdẹkùnrin bẹ́ẹ̀ lórí asìmọ́sí òfin tó bá ti di pé bí wàhálà ó fẹ́ wà nínú kankan ìdẹkùn ọ̀dẹ òfin ṣẹ̀rí àtakò ní àìmọ́ṣàkọ́tò tẹ́jìlẹ̀ bí tẹ̀sí ẹ̀ ló ṣe wà wípé ìṣòro ó máa ń bí ìdẹkùn torí ẹ̀ wọ́n rí pé ní ọjọ́ kọkànlá oṣù zulhijja ẹ̀yìn báwọn ọmọ ti ṣe pọ̀ tó ní ààyè tá à ń tó sọ̀kò gbogbo ẹwọ́ ìfúnfúnfún tí wọ́n máa ṣẹlẹ̀ láàrin àwọn ẹni tó lọ ṣiṣẹ́ hajj lójú ọ̀nà pé kálukú fẹ́ ṣe tiẹ̀ ìlú ẹlẹ́dàá wá wá sí ìdẹ̀kùn wípé lẹ́yìn ọjọ́ kọkànlá ọ̀hún ẹ lè dí ẹrú yín láti jáde kúrò nínú ìmọ̀ mọ́lẹ́lẹ́ mẹ́ta lọ́jọ́ kejìlá àmọ́ lẹ́yìn ìgbà tẹ́ bá ti sọ̀kò tán lẹ́yìn ìgbà tó òun yẹ̀ta rí ẹ lọ sọ̀kò ẹ sọ kékeré ẹ tún sọ tààrí ẹ tún sọ akọ́dà ibi sọ̀kò tó tóbi jù tó bá ti ṣe léyìí ẹ ti jẹ́ni tó ti gbẹ́rù yín lọ́wọ́ ẹ mọ́lẹ́lẹ́ mẹ́ta kẹ́mọ̀ lọ́ba ìdẹ̀kùn lélẹ́yìí ìdẹ̀kùn lọ́ba dé ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé lọ́jọ́ kọkànlá ẹnìkan ọ̀gbọ́dọ̀ bá òpó fẹ́ kó ní ìlà à ń pè ní ọmọ kọ́ ọjọ́ kájú kò sí ìlà yìí kò sí ìgbà láyé fẹ́nìkan láti jáde lọ́jọ́ wọ́n sọ pé dúkìá tí wọ́n sì ọjọ́ kọkànlá wọ́n bọ́ sí lóru àbá àárọ̀ kùtùkùtù ọjọ́ kejìlá a ó tún dúkìá sí ọgbọ́dọ̀ kó ní ìlà kó tó gbogbo ọ̀sọ̀ kó tó ọjọ́ kejìlá ìdẹ̀kùn ọjọ́ kejìlá ló ti bẹ̀rẹ̀ ó sì lè fẹ́ kó dúró nínú ìmọ̀ ọjọ́ kẹtàlá òṣèré alámẹ̀ ṣùgbọ́n tó bá ti dọjọ́ kẹtàlá náà ìgbàláyè kò sí fún ọ láti sọ̀kò ṣáájú kó tó di pásíkò sọ̀kò tó bákan náà nínú àǹfààní tó wà ń bẹ̀ ẹ rí pé wọ́n sọ wípé

ni pe se ojo kokala pe se ojo kejira ninu ayuwa mu ma do that ko sin kan to buru ko ma lo ama fi yawmain ninu ojo meji eni ka awa lojo lo fi jade o bo bo je lo si ko je bi ta ti wi tele ara ibi ti anfani e ti wa ni fi yawmain eni ko jade ko to di pe lesu bi o ba jade ti le ba fi sun o ti do ran pe o ti sun ni na tori pe ojo pelu amu koko le na ni ojo ketala ojo lo ku e se lo ru e bo lo je lo sun ba oun ko gbogbo dẹ́gbẹ́ ọlọ́jọ́ kẹtàlá láti sọ̀kọ́ jáde oun oun ọgbọ́gbọ̀ rọba ńbẹ̀ tó ti bá ní pé kò dé ọjọ́ kẹrìnlá tó ń bá rọba ńbẹ̀ ọmọ ọ̀sẹ̀ nítorí pé ó ti fi kún àsìkò tó ń kọ jáde ti kọjá kó tó di pẹ̀ jáde. ẹlẹ́yìn ìjọba bákan náà a rí i pé ní abẹ́ ọjọ́ kejìlá tàbí ọjọ́ kẹtàlá gẹ́gẹ́ bí n ta rí ìdálá yóò sí láti jáde lọ́jọ́ kọkànlá kò sí ìgbàláyè rẹ̀ bákan náà lábẹ́ òfin ṣẹ̀ríà tí olúwàbá fún mi ní ẹ̀sàsà láàrin pé ẹni ṣe léyìí àbí ẹni ṣe léyìí òní sí ẹ̀sẹ̀ lórí oníkálukú àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣẹ̀ṣà nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ lópin ìgbà tó máa ń para ọ̀la gẹ́gẹ́ bí ara ti ṣe fún alẹ́ ṣàṣà nígbà tá a bá búra táwọn tá a búra lórí rẹ̀ sẹ́ tó lè ọlọ́dà wa ní nǹkan tá a fi ṣètàrà ó náà ni ìtààmù àṣẹrẹ ti mẹ́sàkì mẹ́n ọ́nṣàtì máa pọ̀tà ìmúna àlékún ọ̀ kẹsùwọ́tù ọ̀ tàhírù rọ́kàdà fámìlì àmìyànjẹ́ fàṣíwáàmù tàlàáfẹ́ ti ẹ̀yà nǹkan tá a fi ṣètàrà ó náà ní kẹ́ fún àwọn aláìní náà wà lóúnjẹ tàbí kẹ bọ́kùn lọ́rùn o tàbí kẹ dáṣọ sí àwọn aláìní lọ́rùn ẹni tí ò bá ti wá lágbára láti ṣèkínní kejì kẹta yìí àjẹ́ pé ó sì ṣe àmọ́ ọjọ́ mẹ́ta tẹ bá ṣàkíyèsí alákọ̀ọ́kọ́ kó fún wọn lóúnjẹ tàbí kọ dáṣọ sí wọn lọ́rùn tàbí kọ bọ́kùn lọ́rùn o èyí yòówù ìjọba ti ṣe wọn sọ pé kò tó èyí tágbára rẹ bá ti kánú mẹ́tẹ̀ẹ̀ta sí tí ọba ṣèkan nínú mẹ́tẹ̀ẹ̀ta a ń sọ wípé ọ̀sẹ̀ lópin ìgbà tó bá nípara ọ̀la àmọ́ tí ìbá ṣe pé ìpáyà ọlọ́run fi ṣe ìgbà náà ni wọ́n tó lè máa sọ̀rọ̀ ìránṣẹ̀ ìrànṣẹ̀ òfìṣẹ́ríà olùkátà ká farabalẹ̀ ká kọ́kọ́ yíra dáadáa ó sì bùkátà bí wọ́n ṣe ń ṣàlàyé rẹ̀ fún wa ká máa dé ó tún bùkátà fún pé àwọn ẹni tó ṣàlàyé rẹ̀ fún wa káwọn náà gbọ́ yí dáadáa kọ́ má bàa máa gbé ń kọrí ń kọ̀dé.

0: أعوذ بالله من الشيطان الرجيم.
1: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا.
2: السلام عليكم gbogbo muslimi ta ba fẹ́ rìnrìn àjò ajá àti wúmúra tó lálàáfíà. Ó ṣe pàtàkì ká mọ iléeṣẹ́ alálàájì tó ní ìbẹ̀rù ọlọ́run tó ṣe é fọkàn tán tá ó bá lọ. Assembly Travels and Tours Limited gbóúnjẹ fẹ́ gbégbá wo bọ̀ nínú ká bá ní ṣètò ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ Holy Land. Ìwọ tó bá lérò ń gbà láti lọ sí Hajj ọdún 2027 Assembly Travels and Tours Limited ti ṣètò lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n Hajj visa flight ticket ilé ìtura tó súnmọ́ áráàmù pẹ́kípẹ́kí tó fi ni lọ́kànbalẹ̀ oúnjẹ àti ìgbàdígbà ọkọ̀ ọ̀gbọ̀kún ọlọ́yẹ àwọn ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan ziara lọ síbi àwọn ààyè àmì àwọn àfáà tó dátọ́ ni ó máa ṣe wá àti fún wa ní gbogbo ìgbà pábá ń bárí ẹ̀ ó ní kí àǹfààní san díẹ̀ díẹ̀ Hajj 2027 bákan náà ni ẹ̀dínwó discount wà fẹ́ni tó bá ní lè sanwó ó yẹ kàn sí iléeṣẹ́ Assembly Travels and Tours Limited ní Suit 337 Ikeja Plaza Mobolaji Back Anthony Way Ikeja Ìpínlẹ̀ Èkó Hello Book Me Down 08023032496 tàbí 07087825234 www.assemblytravels.com lórí ìtàkùn àgbáyé Assembly Travels and Tours Limited your ultimate travel partner.